单机录音，按单机录音就行了。按照目的那是考验你，那就把其他的能力就，我就不计较满足。

0: Facility Doctor.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ dẹ́kun dídalẹ̀ nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtòrò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká ẹ̀ sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí lọ́mà lo nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayé.

dára. www.lomasmartins.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP, pe Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà, wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: kọ wọn sọrí Lagos Calabar Coastal Highway bí bàbá yóò ṣojú ìṣáájú ẹ̀ ń hùwà bò ṣiṣẹ́ bò sẹ́lòmíì ni kí ló dé gẹ́gẹ́ bí alàgbà Bọ́lájí Abdullahi bó ṣe sọ di mímọ̀ nínú ìwé ìròyìn Saturday Punch.
1: Wọ́n ní kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin ọ́fíìsì náà lọ́rẹ́ yẹn àkọ̀wé ẹ̀ ń bá fẹ́ dàgbà kan gbọ́dọ̀ gbọ̀ pasọ̀nù lọ́wọ́ arúgbó iléeṣẹ́ afọ́bọ̀dé lẹ́wà nàìjíríà ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí pẹ́ tí ó tọrọ bẹ̀ yọ sọ nǹkan tí ó fi jẹ o wọ́n ní bílíọ̀nù méje ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ mọ́kànlélọ́gọ́ta 7.61 bílíọ̀nù náírà náà tàrí sí iléeṣẹ́ tó pé ó ń ṣàkóso wọ́n sì máa san owó fẹ̀yìntì fún àwọn òṣìṣẹ́ tó bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n nígbà táwọn amúkakulétọ̀ tán ro gbogbo ẹ̀ papọ̀ wọ́n ní àwọn tó yẹ pé wọ́n gba owó èèyàn lọ bí 84,237 retirees tó jẹ́ kó tún ní púrà nù o jẹ́ bí ọ̀gá àgbà fúnlé sáwọn ọmọdé wa nàìjíríà gbogbo rawọ̀ Adéwálé Adéníyì ló jẹ́ kò dímọ̀ ó wá jẹ́ kò dímọ̀ pé ẹ̀yìn iléeṣẹ́ tí ń ṣàkóso owó fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìjọba yìí bó owó náà ó ti dé àkókò owó sí wípé ìyàtọ̀ ń bẹ láàrin dẹ́bìtì àti kírẹ́dìtì o ẹ̀ tari ẹ̀ síta níbi ìpàdé kan tá a gbọ́ pé wọ́n ṣe ní kò pẹ́ kò pẹ́ oníléeṣẹ́ kan tí wọ́n pè ní AR Pensions Manager ó ná ẹgbẹ̀rún kan 247 ló jẹ́ pé ó jẹ́ àǹfààní rẹ̀ yan pensioner o oníléeṣẹ́ kan tí wọ́n pè ní Premium Pension 2,248 dọ́rọ̀ ti gbọ́ Yorùbá àbí ọ̀nà yẹn náà gbọ́ Yorùbá kò burúkú bàjẹ́ láti ti láàfin wà nìjẹ́ náà àgbà rẹ̀ sí àmọ́ rédíò nàìjíríà ń sórí o wọ́n ní 2,268 ni wọ́n jẹ́ àǹfààní ẹ̀ Leadway Pensions yóò pé 403 pensioner tí ó gbowó rẹ̀ láì gbàgbé Trust Fund Pensions 84,166 SCMB wọ́n ní 144 various Gowries Pensions 28 bí wọ́n ti gbé láàárọ̀ títò ní àwọn míì náà tó wá jẹ́ mọ́kànlá Fidelity Pension Managers wọ́n ní wọ́n sáré gbogbo ẹ̀ papọ̀ wọ́n sáré lọ bí 84,437 4,037 àlejò olówó tó bá ti dọ́dọ̀ ìmọ̀ nǹkan tẹ́ fi ṣe ìlú Saturday Telega ẹ̀yìn náà kà láàárọ̀.
0: Kókó ní òwe ìròyìn tẹ̀síwájú láàárọ̀ ẹ̀ Bond FM láwà 92.7 bẹ́ẹ̀ pé sọ̀rọ̀ àgbàlagbà ni táwọn òṣìṣẹ́ ìjọba jẹ́ kí bàbá Ìbàdàn lẹ́yìn láàárọ̀ tó ń tẹ́lẹ̀ tó bá máa dàgbà kò gbọ́dọ̀ pọ̀ pásọ̀nù lọ́wọ́ arúgbó gbogbo apáta lágbàdà fiṣẹ́ sílẹ̀ tá a fẹ̀yìn tó ṣùgbọ́n tí wọ́n ti tẹ̀lé Ìbàdàn kí máa wẹ̀ yìí ni kí wọ́n má bàa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ni ẹ̀yìn Ìbàdàn ẹ̀ burú púpọ̀ o ǹjẹ́ ìjọba pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ni wọ́n ti taari owó rọ̀gùrọ̀gù kan bílíọ̀nù kan náírà ni ẹni tí ó tọrọ ọbẹ̀ yóò sọ nǹkan tó fi jẹ bí àṣà rẹ̀ wọ́n ní pé owó náà wọ́n fẹ́ taari ẹ̀ sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n lọ síbi 242 ìyẹn 648 tó ń pọn ti iṣẹ́ fẹ̀yìntì wọ́n ti fi dúdú ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó wọ́n wá fi funfun báyìí wọ́n fi ń sinmi wọ́n ní ìpàdé ọ̀hún èyí tó yẹ kó wọ́n bẹ̀rẹ̀ sí ní taari ìlú ẹ̀rí sí wọn ẹni tó jẹ olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó alàgbà Bọ̀dé Àgòrò nígbà tó bẹ̀rẹ̀ sí ní jábọ̀ gómìnà Babájídé Sanwó-Olu ó ní gómìnà ti bọ́wọ́ lu owó rọ̀gùrọ̀gù kan owó rọ̀gùrọ̀gù náà yẹn bílíọ̀nù kan náírà wípé gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pátápátá àwọn ò fẹ́ kí wọ́n máa lọ́làṣe àwọn ò fẹ́ kí wọ́n máa dààmú pàápàá jùlọ àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ àti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè àti àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní àwọn ilé ẹ̀kọ́ ìjọba jákèjádò ìpínlẹ̀ Èkó ló jẹ́ pé àwọn taari owó náà làwọn taari ẹ̀ jáde pé 42,648 wọ́n ní owó náà wọ́n ń pín ìwé sọ̀wédowó fún un àlejò olówó bí àṣà Ìbàdàn ẹnu nǹkan tẹ́ fi ṣe má pò sí sogundogójì àní dààmú nínú ìwé ìròyìn Saturday Punch ìròyìn wà bẹ́ẹ̀ láàárọ̀.
1: Tẹ̀síwájú láàárọ̀ ti tòrí jọ́ tó bá ká lára àdínkù kùdò ní kápọ́já lọ sí agbègbè oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní tó ròyìn ogo kòkó ní ikú o. Wọ́n ní lẹ́yìn ọjọ́ 15 56 days tọ́jú pé àwọn ọmọ wa àti àwọn olùkọ́ tọ́jú pé wọ́n wà ní àhámọ́ àwọn ẹ̀sìn òkọ́kọ́. Wọ́n ní ìjẹ́jẹ́ wọ̀nyí pé àwọn kan sára sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà, àwọn kan sára nígbà tá a gbọ́ pé ìkánná àwọn olùkọ́ náà tó lókọ́ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Ọlátúndé Zakios jẹ́ kódúmọ̀ ó nígbà tán rí i pé ajagunjagun lẹwa Nàìjíríà àwọn agbófinró gbogbo wọn pátápátá tí wọ́n ṣe takuntakun ẹ̀ rí i pé oníkọ̀mọ́dá wa ni ẹ ṣe tán láti máa rí ilé o torí pé ọ̀ká ti fò àwọn iṣẹ́ òkọ́ kó omi ti tán lẹ́yìn ẹja wọn ìjọba àpapọ̀ ní Nàìjíríà wọn ní ṣèrè bẹ́ẹ̀ ojú ìpínlẹ̀ sọ́tọ̀ tí ìmùlẹ̀ tiẹ̀ náà kà láàrọ̀ fún ìjọba ìbílẹ̀ oríire ní.
0: Inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ tó fẹ́ pé ìlú ògbómọ̀ṣọ́ ló lọ ní ìjọba ìbílẹ̀ oríire jẹ́ kí n tẹ̀lé ẹ láàárọ̀ tòní wọ́n ní pé afẹ́fẹ́ ti fẹ́ o àti rí nǹkan tádìyẹ fi ń ṣègbọ̀sẹ̀ ǹjẹ́ ìjọba ẹ̀ pé wọ́n ti fẹ̀sùn kan àwọn iṣẹ́ òkọ́kú mẹ́ta wọ́n ní àwọn gan ni ó wà nídìí ọ̀rọ̀ bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú ògbómọ̀ṣọ́ wọ́n forúkọ wọn hànde láàárọ̀ tòní wọ́n ní ẹni afurasí àkọ́kọ́ Abdulrazak Umar ni wọ́n ní aka Khalifa ni wọ́n pe àbí Abu Khalid wọ́n ní ẹni kejì Yunusa Musa lọ porúkọ ẹ̀ tí wọ́n pè ní Yunusa bin Musa bákan náà Shamsu Adamu Sani aka Abu Isar gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n tẹ̀jáde inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ oníṣẹ́ wá ní àwọn mẹ́tẹ̀.

àwọn yìí wọ́n ní ó ṣe ṣe ò kó jẹ́ pé ẹ̀wọ̀n gbére wọ́n fi aṣọ pépé lóko ọba títí ẹ̀mí ó fi bọ́ lára wọn nínú ẹ̀wọ̀n òun yóò sì máa lọ sáà lẹ́wọ̀n nígbà tí àwọn ajagun fẹ̀yìntì tó wà ní ìhò ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe wọ́n gbóni ìfún gómìnà ṣèyí mákindé wọ́n ní pé ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ ẹ mú yẹrí pé wọ́n fojú ba ilé ẹjọ́ kó sì jẹ́ pé ẹ̀wọ̀n gbére òun jẹ́ pé wọ́n dà fún wọn torí pé wàhálà tí wọ́n fi àwọn ọmọ ọlọ́mọ ṣe àwọn ọmọ mẹ́rìnlélógójì ọ̀hún ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní kèrè ní kọlára o ajá tó rere ẹkùn tó pọ̀ ni wọ́n ní ká kí wọn kú oríire ṣe rí àwọn ẹni afurasí yìí wọ́n ní pé ẹ̀wọ̀n gbére òun ni wọ́n fún wọn kò sí pàdáríji àwọn ẹṣin ò kọ́kú mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà nínú ìwé ìròyìn saturday punch ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí

0: kẹ.
1: A ní kí ni yóò ṣe fìjọpọ̀.
0: Ah, ó ti yé ni kí ni jẹ́díjẹ́dí ẹyẹ nìyẹn o.
2: Ọ̀rọ̀ jẹ́ yóò ṣe mú lérè.
0: Ṣé ti wíwú ni ká sọ ni
2: tàbí ti yín tàbí tí kò máa ṣẹ̀jẹ̀ àti jókòó àwa di ọ̀nà.
0: Anodol suppositories
2: dé.
0: Anodol suppositories
2: pẹ̀lú èròjà bisphosphonates of gallate, balsam pyrene àti zinc oxide ni ọkọ jẹ̀dí tí yóò mú ara rẹ le láti ṣiṣẹ́ tàbí láti ṣe fàájì pẹ̀lú àwọn boys.
1: Ọmọ ó yá ẹ jẹ́ ká mú tán. Ẹ fọ́ àwọn boys ní 1-1.
2: Suppositories ń fún ní ìtura láti ọwọ́ jẹ̀dí. Daily Living Doses ló ṣe ẹ̀ka ìwé pélébé inú àpò rẹ̀. Bí ara kò bá ṣe wẹ́rẹ́ lẹ́yìn ọjọ́ méjì, mọ̀ rí dókítà rẹ̀.
3: Tẹ sùúrù lérè pé ọdún mẹ́wàá lórí àpèrè. Tẹ gbó tẹ tọ́ kẹ fọwọ́ pawú fẹ́rì gíjọbi Israel Majesty Ọba Latif Àtọ̀dá Abiodun Adams Àtúhùn ní kìíní onítàtẹ́ kàtẹ sùúrù lérè ọjọ́ ajé Monday 20 títí di 24 ni àwọn ètò máa wáyé nínú oṣù keje ọdún tá a wà yìí. Àwọn ètò sì ti wà lálàkalẹ̀ bíi ètò ìṣẹ̀ǹbáyé.

ìjọ ilé òkè yìí náà ti ṣe ìyanu mutual fire miracle ministries mfm ìgbọdọ mega river ìgbọdọ ń pè wá sí àdúrà àgbáyé pé marathon prayer ti oṣù keje july 2026 níbi tí àdúrà ti rọ̀ bí ògbò fún ìyípadà látòkè wá àkórí the lord of hosts olúwa ọlọ́run àwọn ọmọ ogun àdúrà tún ìdí jáde ní gbogbo ọjọ́ ẹgbẹ́ náà dùn lágbogbo mẹ́fà àbọ̀ àárọ̀ kùtùkùtù ní àti ní gbogbo ọjọ́ sunday láago méje àárọ̀ oṣù july a máa gba àdúrà o àdúrà fàájì marathon prayer for transformation àwọn tó ti wá lábẹ́ tuntun tipẹ́ nílé ìròyìn ọmọ ẹ̀ṣẹ́ ìjà rẹ̀ bí ti gbà ní ibi ìbápàdé àdúrà ni mortuary fire miracle ministry mfm ìgbọdọ mega river ìgbọdọ lẹkọọ etí alájẹ ẹgbẹ bus stop ládojúkọ lagos home ẹ pé 08130403 ẹ̀ṣẹ́ ìjà rẹ̀ bí ti gbà ní ibi ìbápàdé àdúrà ni mortuary miracle ministry mfm ìgbọdọ mega river ìgbọdọ lẹkọọ etí alájẹ bus stop ládojúkọ lagos home ẹ pé 08130403 ṣe ìtọ́ni ẹ má gbẹ́yìn pásítọ̀ ṣọ́ mẹ́gàdínláàgbà sí àpásítọ̀ dr bk nicola

ẹ̀yin mọ̀dé yìí. Èmi gan ti ri bí màmá polongo mi di ẹni. Torí ẹ wo kò sí ìyanrun tá a fi yarun àdùkẹ́ tí kì í fi kú rẹ̀ le. Nígbà tó wá yá, èyí ṣe gbogbo alẹ̀ irun rẹ̀. Bẹ́ẹ̀ni làpálàpá ò dàrí kí wọ́n rí mú mi. Àwọn ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún ṣe Medianas tuntun. Tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ nínú yọ. Medianas Z Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdógún. Lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó, ní ajẹun ò ti rí bi dúró súnmọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá lọ. Bẹ́ẹ̀ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Medianas Zero Tutin fáwọn ìkókó tí kò ní níwájú àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn. Dá Medianas Zero Tutin Air Product. Tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Medianas Air Product wà káàkiri ilé ìtajà. Ó yà pè sórí 0702-400-7861 0891-7993.

0: apo re ko ni ninu.
1: Bond FM 92.9.
2: This is the day 2026. Baba ni

0: ọ̀rọ̀ tí gbogbo ìgbéléde rè lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lórí ayélujára tí wọ́n pè ní facebook ní adéso pé fèsì sí pé ó ṣàpèjúwe gbogbo gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò mọ nǹkan tó kàn àti pé làákàyè wá wípé ó mọ̀ kùdí ẹ̀ka tó káwọn èèyàn máa ń ṣe ka ọ̀rọ̀ rẹ̀ sí nǹkan kan bàrà ó. Tá a bá ń sọ nípa àwọn ẹgbẹ́ tiwantiwa tọrọ mọ́ ti ìyẹ̀ṣọ́ àbò ní aládàáni tí a mọ̀ sí opc ó ní wọn ti kópa púpọ̀ nínú ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ọmọ yorùbá láti ọdún púpẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n sì ń buyì kún àṣà àti ẹ̀sẹ̀ yorùbá nítorí náà ó korojú sí nǹkan náà ó ní kẹ́ni ó ní wọ́n ti gbọ́n inú àtẹ́bẹ̀ àwọn àdóso pé rọ àwọn adarí òṣèlú àti adarí ẹ̀sìn àti adarí ìlú láti fún sí sọ̀rọ̀ tó ní dá ogun àti ọ̀tẹ̀ sílẹ̀ láàrin ìlú ó ní sọ̀rọ̀ lòdì sí ẹgbẹ́ àbí ẹ̀sìn lè ṣàkóbá fún ìṣọ̀kan ò ṣé ègúnmí wọn ni kẹ́gbọ́ kìlọ̀ láàtọ̀ ní kí wọ́n rí gúnmí gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé nígbà téèyàn bá ń pòfo ló nítorí pọ̀rọ̀ rẹ̀ kò dùn gbọ́ bẹ́ẹ̀ ló lè da ìdúró wípé ìgbọ̀n sọ̀jọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fi tíṣẹ̀ sọ̀jọ̀rọ̀ àgbò lẹ́tọ́ lọ́sọ́gbà àgbélé tó ń jáde lójoojúmọ́ ẹ̀yìn náà kàkú bábá gúnmí o wípé àwọn ẹ̀ṣọ́ àbò tuntun wa náà pé wọ́n gbìyànjú o wọ́n sì lẹ́kọ̀ọ́ kókó ń tẹ̀síwájú.
1: Kókó ríròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 nínú ìròyìn Saturday Punch láàárọ̀ wọ́n ní ebi kì í pa ni ká pa sílè mọ́ o ó bá àpapọ̀ wọ́n ní nípa ìwó rọ̀gù rọ̀gù mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà yẹn 20 million naira ó tó fẹ́ fi ra àwọn nǹkankan tó jẹ́ ti àwọn ohun èso tó yẹ pé ohun ọ̀gbìn fún orílẹ̀-èdè wa nàìjíríà kí oúnjẹ kí ó lè sùn àbáyé fi fọ́múlà ìjẹun bí àṣà rẹ̀ 101100 ti bá àbá òun lọ pé pé kí ni ebi ń pa ní ọlọ́ṣẹ́ polówó àti ìgbà tí ìwẹ́ náà mo ṣe fẹ́ rẹ̀ ta wọ́n ní mílíọ̀nù tóònù àwọn èrè oko tó jẹ́ ti àwọn ti ìrẹsì àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní lábẹ́ẹ̀tò yìí òun ni wọ́n pè é rí ní old small older agricultural financing program tó ìwé kíkọ́ láìsí ọkọ́ tàbí ẹ̀dá wọ́n ní kò tí ì pé torí pé iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ wa ni o ibo ni ọ̀rọ̀ yìí ti wá jẹyọ ẹni tó fi ọ̀rọ̀ náà léde ìpínà ìpínlẹ̀ o ni alákòóso fún ètò iṣẹ́ àgbẹ̀ àti ìdáàbòbò oúnjẹ ní abubakar kyari ọ̀nà ìjẹjáde ní ìlú ẹ̀ ní ìpínlẹ̀ kaduna nígbà tí wọ́n sọ di mẹ́ pé ṣe rí owó rọ̀gùrọ̀gù yìí kí ìjọba àpapọ̀ fẹ́ taari ẹ̀ síta gbogbo ariwo ebi ń pa wá ìjọba àpapọ̀ láwọn ò fẹ́ gbọmọ o tí wọ́n bá ti taari owó yìí síta wọ́n fi ra àwọn ohun èso kí wọ́n máa fi ṣe nǹkan ọ̀gbìn kí oúnjẹ kí ó lè sùn wọ́n bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kí ètò àbò fún oúnjẹ náà kí ẹ náà kó lè fẹsẹ̀ gbọ̀n ẹni tó lè darí ti ilé ìfowópamọ́ bank of agriculture ayọ̀ ìjìṣọ́ ti rìn àwọn náà sọ nínú ẹ̀ pé àwọn tí ń retí owó ilé bẹ́ẹ̀ sílẹ̀ tó bá ti bó sílẹ̀ báyìí àwọn àgbẹ̀ aroko bọ́dídé wọ́n gba àbòbò wọn láti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbin àwọn nǹkan oúnjẹ á sì lè pọ̀ lọ́sùn ní orílẹ̀-èdè yìí inú ìwé ìròyìn Saturday Punch ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀
0: yìí. lọ́jọ́ ìròyìn sọ́rọ̀ tẹlígraph láàárọ̀ yìí ohun tó dáwọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ òníṣẹ́ lọ́wọ́ wọn nípa o pé pánṣó fura pánṣá jánà àjẹ òfura àjájẹ bóńlé ọba fura àfàmọ́ ká lọ kó lóun kíwe kọ́ mọ́ kò lẹ́rù lọ. ìpà ayédèrú dókítà kan lé ní ìpínlẹ̀ anambra wọn ní sọ sí ẹwọn wọn ní kọ́ lọ wò wá fòdìdẹ ọdún
1: bẹ́ẹ̀. àjíròṣà bẹ̀ lára rẹ̀ láàrọ̀
0: ọ̀ka bọ́ọ̀dì bó ṣe dín mí wọ́n lẹ́nu ẹ̀jẹ̀ àjọǹkà mọ̀ máa
1: tiẹ̀
0: àjọǹkà score ni ó bá di 1-2.
1: àjíwọ̀ mọ̀lúfò.
0: mọ̀lúfò ló yẹ ló ti wà ní ẹ̀jẹ̀ mi o. ní ayédèrú dókítà ló pè ní ọ̀gbẹ́ni onyebuchi okocha ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ anambra wọn bí native doctor ṣe bú sẹ́kù ní ìpè ọlọ gba fàáyé ọgbẹ wọn bàbá sì dán ọgbẹ wọn tó wù ní wọn jẹ kì í sọrọ ẹgbẹ wọn ìtúyọ bàbá tààrí sí ọ ní ojú ìwé kìíní saturday telegram lẹ́tì náà kàlárò pé ká máa fúra o lórí àwọn ayédèrú dó.
1: inú ìwé ìròyìn saturday punch láàrẹ wọn ní àmà ní pàdánù ọmọ wa o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ọmọdébìnrin mary abila èyí tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ́fíìsì iléeṣẹ́ òde lórílẹ̀‐èdè wa nàìjíríà lábẹ́ àkóso alàgbà david umahi àwọn onírúurú ọ̀rọ̀ ló ti ń jẹ kódà ọmọdébìnrin ọ̀hún nígbà tí àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti kọ̀ ní sí ìjọba ìpínlẹ̀ náà láti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí pàápàá jùlọ ìpínlẹ̀ ebonyi láti pé wọ́n ṣe ìwádìí lórí ikú tó pa ọmọdébìnrin ọ̀hún bákan náà ni wọ́n tún ẹni tó jẹ́ àjọ tó ní sí ètò ìdánilórí ní ìpínlẹ̀ ebonyi àwọn náà ti ń sọ nímọ̀ wípé gbogbo nǹkan wà ní tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan ìwádìí látòrí ètò ìlera ọmọdé àti bí ikú ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ bó ṣe pàdánù ẹ̀mí ẹ̀ ní àwọn ọ́fíìsì ọ̀hún ò ní kí wọ́n ṣe ìwádìí lé lórí. bákan náà ni wọ́n sọ di kọ̀wé sí ẹni tó jẹ́ gíwá gbogbo ràwọ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà láti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ náà lórí pé débìnrin ọ̀hún ó pàdánù ẹ̀mí ẹ̀ ní ọ́fíìsì ẹni tó jẹ́ aṣòfin ètò iṣẹ́ òde lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn alàgbà david umahi. inú ìwé ìròyìn saturday punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: lọ́jọ́ kí sọ́rọ̀ ti máa rọ ìwọ́n ní pẹ̀lú lákòóṣì ìlàbò wọn ní pẹ̀lú gẹ́gẹ́ ní fọ́tí gba aláwùfọwọ́ ti gírí ká ní fèrè ní lọ́kọ̀ ẹ̀ka àgọ́ tí ò ṣe é san fún ni àbí ẹ̀kọ́ ni. ìyẹ́rò pé ajagun fẹ̀yìntì ìsọ̀lá williams ó jẹ́ kó dímọ̀ fún ọmọlẹ́gbà nàìjíríà wọn ní lẹ́nu kò pẹ́ kò pẹ́ yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé jẹ́ ẹsẹ̀ ó ń pèpè fún

0: àwọn àjọ àgbàlá ayé àwọn àjọ tó jẹ kó ń jà tó èyàn ní àgbàlá ayé pé ìṣẹlẹ tó jẹ kó ṣẹlẹ ní ìjọba ìbílẹ̀ oríire ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó pẹ́ jẹ́ gbé fakọ́ tẹ́lẹ̀ pé ìjọba àpapọ̀ àwọn agbófinró lọ́dún ọ̀la ẹ̀mí wọn ó ní kí wọ́n sọ tuntun ọ̀rọ̀ yìí pé ọdẹ tọkùnrin tó ṣe tuntun rèé lè kọ́ wípé kó yẹnu pé tí ọ̀rọ̀ bá yẹ kó jáde lẹ́nu rẹ̀ ajá gọ́ọ̀mẹ̀ntì William Sola ní ẹ̀fì gómìnà lẹ̀ ọmọléèdè wa Nàìjíríà ni ó gbọ́dọ̀ nídìí pàtàkì tó fi ń gba kéèsì náà ojú ìwé ìpínlẹ̀ Saturday Tribune Saturday Telegram láti ẹ̀ náà kàlà ọ̀rọ̀
1: yìí. Kókó ní tẹ̀síwájú láàárọ̀ Bonde FM la wà 92.9 bó ṣe jẹ́ ọ̀pá mẹ́tàlá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ìlú tẹ́ ìlú Adédèjì máa ń pè ní ẹsẹ̀ kùkú wa gbọ́dọ̀ máa lọ sí ẹsẹ̀ kùkú wa lọ́mọ nǹkan tí wọ́n ṣe níbẹ̀ pàápàá jùlọ ọ̀dọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ o ẹ̀jẹ̀ ń kọ́ ìjọba ìbílẹ̀ Sómolú ọmọ àti ń sọ di nínú ẹ̀ pé ètò ẹ̀kọ́ ẹni tó bá ṣe wọ́n gbogbo kó gbìyànjú àmọ́ kan wọ́n mọ̀ pé ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó wọ́n ní alága ìbílẹ̀ ọ̀hún wọ́n ní bí wọ́n ṣe máa ń ṣe wọ́n ní lóṣooṣù òun wọ́n taari àwọn ohun èlò sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba tó wà ní ìjọba ìbílẹ̀ Sómolú wọ́n ní jákèjádò ìjọba ìbílẹ̀ Sómolú àwọn ilé ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pé àwọn tọ́lẹ́tò àwọn nǹkan tí wọ́n nílò àwọn ohun ìkọ̀wé ìwé gbogbo ẹ̀ àti àwọn báírò gbogbo ẹ̀ ni wọ́n taari sí àwọn ilé ẹ̀kọ́ ìbílẹ̀ ọ̀hún bákan náà ni wọ́n tún tẹ̀síwájú wọ́n wá níṣẹ́ rí àwọn ọmọ kẹ tó jẹ́ àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ náà wọ́n ní alága tún máa ṣe ìtọ́jú àánú fún ọ ní gbogbo ọjọ́ ẹtì ọjọ́ friday báyìí ni wọ́n tò síwájú ni wọ́n máa tẹ́wọ́ gba ohun ìrọ́jú láti ọ̀dọ̀ alága ọwọ́ síwájú náà rọ̀wọ́ wọ́n sọ di mẹ́ pé àwọn ṣe ètò lójúnà àti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wọn lè máa ní ètò ìlera tó péye ìmọ́tótó àti pé àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí wọ́n lo gbọ́dọ̀ máa mọ́ tónítóní bákan náà ni wọ́n tẹ̀síwájú náà wọ́n sọ di mímọ̀ pé ṣe rí àwọn àyíká tó gbòòrò àyíká tó mọ́ tónítóní àwọn fẹ́ kó wà ní jákèjádò àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àjọba tó wà ní ìjọba ìbílẹ̀ Sómolú bí alága ibẹ̀ ìyẹn ọ̀nàbù Abdulrasheed Hashimi àti àwọn ikọ̀ ìṣèjọba ibẹ̀ bí wọ́n ṣe máa ń kọ̀ wọ́n ní oṣooṣù òun wọn máa ń taari ohun ìrọ̀jú sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti kéjádò ìjọba ìbílẹ̀ Sómolú.
0: lójú wọn kiri tọ́lọ́ ti bùn láàárọ̀ yìí kákọ́ sí ìpínlẹ̀ bauchi o wọn ní bo nǹkan yípadà bí ó ṣe kan yípadà jọra ti dáyé gómìnà ìpínlẹ̀ bauchi senator bala abdulkadir muhammed jẹkọdúmọ ó lóun sáà tó ṣe sí àwọn tẹ́wọ́n mọ̀ọ́sẹ̀ papọ̀ ó sì gbé ọ̀kan láti ibìkan lọ sí èkejì gẹ́gẹ́ tó jẹ́ alákòóso fún ìtàkátà àti ìdáṣẹ́sílẹ̀ ní ìpínlẹ̀ náà mohammed zalisu gamawa làgbọ́ kẹta bí èkejì ìpínlẹ̀ gbé ọ láti ibìkan lọ sí abalẹ̀ tọ́rọ̀ mọ́ ti ètò ẹ̀kọ́ ẹnìkan kọ́ wọ́n ti kọ́kọ́ gbé ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àgbàlagbàbọ̀ wọ́n ní kí wọ́n balẹ̀ sí ìmọ̀ ti ọ̀rọ̀ agbára ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ náà dókítà mohammed lawa rim sayam wọ́n ní fún òdì kan tàbí èkejì wípé iṣẹ́ tó ń ṣe wípé bákan náà tó gbọ́ pé ẹni tó jẹ́ alákòóso fún ìdàgbàsókè àti sí àkànṣe ọ̀nàbù faruk mustapha òun kọ́ fi kun rẹ̀ sílẹ̀ gómìnà ìpínlẹ̀ bauchi bala abdulkadir mohammed ó lóun tẹ́wọ́ gba ìwé rẹ̀ bí ìjọba máa lọ àlàáfíà fọmọ àti báńbẹ́ ojú ìwé kí sunday tribune ẹ̀ kàlà ọ̀rọ̀ yìí.

0: àpò rẹ kò ní bínú.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún ọ̀lẹ́ṣẹ́lẹ́ ọmọ pàlákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Jollof Rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: This part is látara ìwà sóyà, àyẹ̀wọ́sà àbò chili àti kòlófù.
1: Ìjà alẹ́ ti délẹ̀, ẹ máa bò jẹ́jẹ́, tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star.

gbogbo ẹran ara ọgọ aṣòro ṣe fún bí rárá ènìjọ Christ Apostolic Church àgbàlá yìí Samantha ṣe dìstù ṣe pé ọsí ìsìn Tuesday méje tó kún fún agbára ọlọ́run 7 power power Tuesday àtàmátà ṣe 2026 ọjọ́ àdúrà Tuesday méje kò ní fi ṣe ìjọ tàbí ẹ̀sìn o àkórí ọlọ́run gbogbo ẹran ara God of all flesh 12:28 Tuesday July 21st sí Tuesday September 1st ló máa wáyé ní Christ

Aqui, se aí, se

0: city to just name.
1: Oni bẹ́ẹ̀ bàgbé ẹ̀ka kan tó yẹ pé ó kójọ fún ìdàgbàsókè ìtọ́ ìgbélẹ̀ wa ní abẹ́ ìṣàkóso ilé-iṣẹ́ fún ètò ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ ní abẹ́.

0: bo se ko mo ko loko o lo wa sunday ah o wa sunday wa pada wa pe oro pataki ka wa logo joru ti en ba si ti gbowo le ololufe re abi ari nile bi ago kan si ago meji meji oru bo ba ye ko ba nso bi pon mo fufu wa la ogboro taji ni o ni o le debe mo ni se sugbo awon le ta te ko bi fu won fe ko wa ni ikawo awon won ni amado ba life ni aipe lori e e to je adajo e toruko je ahmed abukadi won bi lo wa arakunrin na oni iyawo o njowo ni oni ohun na si ni nkan to fe so oni e ma ran ototo lo je ko ti lo si bi obi re ti oyodu se ngba to oyodu bo te je pa fe yawo toto se wa mu oko wa bo ni bi to ye po wa ni o won ti sun gbejo na si waju mo so le ti bulete na kala lo ye
1: ina we re ita de ti bu lori oro loko na ya na ba si wa la ro tun de je mo pe pastor kan tun po ko e ni enok o wa ti gbe yawo omo labake o ti gbe lo si le ejo o igbe yawo olodun meta o ni won sapoju re igbe yawo yi o nigba ti pastor tun so di ni pe o n pade yawo ohun lodun 2019 na ni awon se igbe yawo to je traditional wedding to n si sanwo ori e egberun 5 naira lohun sanwo ori gba to di odun 2022 yawo n ba be si n lo gba eko lowo awon tisha to ye pe won ni kilasi o ni bo se bere iwa kuwa leleyi o ni lo to olohun ti yanda omo fun awon sugbon awon oro alufansa awon oro buruku ti o ye ka ma gbo lenu iyaye ali yawo pastor lo je pe yawo ohun omo labake la bere si n so oni fun ide yi edakun o ti su ohun koku bi mo fohun tele oro buruku tu wa lenu e oni edakun adajo badan na ro tu ti sele ah won ari de oni adapa adajo e bo atu igbeyawo ohun ka o lo ti su ohun tori pe iwa ti yawo ohun abenu fele bi abeni opo de sife laarin awon mo arabirin oni dajo la ile ejo labe arabirin sm akintayo na ni awon na se pe awon su ejo ohun awon sun siwaju ti yawo na ma fu wa ro ejo tara sugbon oko to je pastor pe oni suru lohun ba to si ma pade yawo iwa pele nbe lowe afi bo se yi video to be si ni lo gba lecture lowo awon teacher ti oni kilasi to be si ni bu ohun to ma so ku ba ku gbe so fun ibi eye ba won tu igbe yawo nka bo se n lo ibadan na tun ni are ojo ni ege yo ma fi tun
0: ni abala oyin lo ko ya ma pe ki fi sere o lo je ka tun poda lo iyawo le kan iyawo le kan iyawo le kan kese le kan oga re o ira mo ta mansur na gbe pe o poda lo si ile ejo o to je pe o gbe oko re kamalu ma so je pe o gbe lo si ile ejo ile ejo o ile ejo saria court ni to pe wa ni mo ga di gari ko gboro je gari o ba ka fi ni gari mo ku ona gba usa die o ye pa usa to ji o mo pa gidi so la ko bu ni ka duna ni ipule kada le ti sele lanu do ga o pe o ji o yi to n koro yi jo ngba ta gbo pe arakunrin to je pe ijo obirin pe oko re lo si ile ejo o ni lododo ni wi pe gbogbo lomo o o ni omo ohun lo bi osu meri logo 16 months o ni sugbon lowo lowo bayi ohun ti e ni fese tori pe o take care ohun koda o ojuse to ye ko se laarin ebi ati dodo to ni pe o se o pe ko samo ti e gbon fun ni egbon na 50 naira ye 50,000 ni osusu adajo balam mitala nasu won ni gbejo si test wa bi ba si lo ajepe ba
1: adupe lowo olorun baba se test wa ju lori eto koko nu we iroyin laaro tun ni adupe lowo baba mama iye egbon aburo te joko te ba wa je adupe lowo gbogbo ya adupe lowo olotu wa laaro lai gbagbe blessing aliko to dowo button ai gbagbe ki wa wa le se wa bond fm laju wa app akosile ma national lai gbagbe mama wa wura ola adenike adegoke my golden wura aki omo babin mo ti so omo babin
0: ke akare ka de I'm going to go to the hospital. Olugbe Aladi Nureni Din Olatubo fun Akanji da si ni aro ni ipilo ogun ti ibina si command woni balẹ gbo kedo baba wa nkalẹ an dupe loye isol baba tude dada atunlade wa wala agbagbe abu balẹ gbo kedo comrade oluwa toyin dada baba lati yupo an dupe lowo won woni giwa le ise wa na won ri wa balade akosile ajade mo tan le bo se pe won an dupe lowo re o ko mo bibi oluyege mo tun jade o won an dupe lowo
1: pe duwa patapata
0: se ba fun pe meji le ko
1: ni
0: e ya ko bu ko baje bi pe wa patapata na agbeyan rugo won ni ka wa ka sere le pe happy birthday long life and prosperity si odo Abdulrahim omo dauda ayegba mi omo seliatu ni australia iyo ejo bi le gbo de kan ya lo da ti bu ko tun
1: baba
0: ti ko tun araja ti mo ti ati eni ayegba mi ẹjẹ pé o di gbọ́n pé ọ̀sán kan kọtí láyà tí ní àlàáfíà rà tó gbé ìlú náà ní oúnjẹ
1: àgbà bẹ́ẹ̀
0: orúkọ rẹ̀
1: daniel àtìgbélé wàá ṣì rí orúkọ tèmi àwọ̀ abala àgbéyẹ̀wò àbá ẹ̀
0: blessing àdùkọ àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ o adéfẹ́mi ojú kùtù náà
1: ojú kùtùkùtù lórí facebook
0: àkíyẹ̀ ojú náà wà ní àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ mọ bí
1: kókó ní wẹ́rọ yìí tẹ̀síwájú láàárọ̀ ẹ̀ kí ni a fẹ́ jọ gbéyẹ̀wò láàárọ̀ tòní ó ní kò sí ìrọ̀ àkọ́kọ́ tí kì í nílé lórí o gbogbo èrò tó bá sì wà láyé ló máa ń gbàdúrà pé kóhun ti ẹ̀kọ́ bó jẹ́ yàrá oní yàrá méjì àbò onílé mẹ́ta kóhun ti ẹ̀kọ́ torí pé owó ilé ọ̀wọ́n gógó ẹ̀ ó gbòde kan gbogbo èrò ló sì máa fẹ́ kọ́ ní.
0: ìjọba sì lè lọ́wọ́ ní kí n ládùúrẹ́sì.
1: ẹni tí ò nílò ládùúrẹ́sì ọkọ̀ yóò sì ní balẹ̀ tí ò bá ti nìyẹn torí tó bá ti gbòsì tí ó sọ owó lọ́ní bàbá láńlọ́ọ̀dù ó ti ń ti
0: bọ̀. tọ́lá tẹ̀tún wá lọ fọ́ sí láńlọ́ọ̀dù oníyàrá kan.
1: ó ti ń tètè tilẹ̀kùn ni ó dàbí pé tó ní tòun ní.
0: ojú ìlérí láńlọ́ọ̀dù
1: oníyàrá bí ẹ pété bá ra lẹ̀ tó sanwó lẹ̀ léyìn tó tètè gbé kọ́nà pcc ó ṣeéṣe káwọn ọmọ onílẹ̀ ni wọ́n tútà fẹ́ lè mí. bó ra lẹ̀ lónìí tó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó ṣeéṣe kí àwọn ọmọ onílẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ tó bá tún wá lówó lọ́wọ́ tó ló fẹ́ bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ ó sanwó foundation ó sanwó rúùfù tó bá sanwó rúùfù wá ṣe pé ló máa jòkó fáwọn òṣìṣẹ́ pé
0: àtọ́rí pàmì
1: yóò ti kọ́kọ́ lọ́wọ́ àtọ́rí pàmì ẹ̀sìn máa ju òkú fún àtọ́ríṣẹ́ bẹ́ẹ̀ tí sàwọn abúfẹ́ ṣiṣẹ́ yóò sanwó bóní fi ọkọ̀ àwọn èèwọ̀ abúfẹ́ ṣe yóò sanwó bóní pop wọ abúfẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn
0: ọmọ ẹ̀sìn. mo ní ìgbọ́nà nípa lè kíkọ kọ́rọ́ sáàbù rẹ̀ ni àbọ̀ ndọ́gbọ́n sí nígbà fún kó wà jẹ́ a tètè gba ìpè láàárọ̀ ìkan náà wà náà
1: kọjátọ̀ ni
0: wọ́n sì sọ ládọ́mọ pé wọ́n
1: kọjátọ̀ ni wọ́n bá fẹ́ pẹ̀lú wá
0: pẹ̀lú. tó bá rí tó bá gbalẹ̀ àbá bá gbalẹ̀ rẹ̀ ó ní níwájú ọdún kó òun olórí pé mẹ́rin yóò ti lọ nínú rẹ̀ ìwà ìjà tó ti bá rẹ̀ àwọn ọmọ onílẹ̀ ọgbọ́n wa bẹ́ẹ̀ dá sí
1: láàárọ̀.
0: àwọn aṣọ fẹ́ ṣẹ̀ṣẹ̀
1: rẹ̀ kí ni ìkópa àwọn ọba láyé àwọn baálé ọkọ ọ̀nù torí àwọn ní ayé àwọn ọba kan lórí àwọn iṣẹ́ baálé lórí àwọn ọmọ afẹ́rúkọ wọn parọ́ káàkiri àwọn kẹ́kọ́ níbẹ̀ wọ́n ti gbọ́kadà débẹ̀ ẹ̀yin wọlé yẹ́lẹ̀ yẹn ẹ̀ látọ̀dọ̀ kiri kan láti wá látọ̀dọ̀ lágbọ́jọ́ láti wá
0: 0706316199 kọ́lọ̀ ọba mọ̀ sànú wa
1: ọ̀yà àbíkọ́lọ̀ ìṣàmì 0706316199 tàbí 0708749218 ẹ̀yà ìjọba lọ́gbọ́n láàárọ̀.
0: ó ti ẹ̀jẹ̀ péjọba ìpínlẹ̀ èkó náà yóò sanwó owó lórí àwọn ìsan amúṣẹ́ṣe task force lórí pàrọ̀jáde gbalẹ̀ lọ́pọ̀lọpọ̀ awuyewuye tábìlì ti kọ́.
1: lónìí mo ti pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá náà kọ́ ó ṣàgbéra àwọn ọlọ́dẹ mi.
0: ẹ̀yin tẹ bá sì ní ìrírí rẹ̀ já mọ̀.
1: 0706316196
0: tàbí 0816913968.
1: ẹ̀rọ
0: ẹ̀rọ
2: ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ
0: ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ
2: ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ
0: ọba àǹbálẹ̀ àgbẹ̀dẹ̀ ìkọ́ lọ́wọ́ ọmọ ìyàbẹ̀ ìkọ́ lọ́ba.
2: Thank you.
1: 07087149211 tabi 07063161916.
0: A member called Wally. Remember calling you?
1: That is a bang bang.
0: See me to Wally. Hello?
1: Hey, Wally.
0: I'm going to take you.
3: 070-633-1619-630.
4: Ekudede asiko yi ni gbogbo bi te tin gbo wa oruko mi ni Mosumola Adejumoke aya Oyinsun emi ni alase ati olegari ile ise Junike Twin Services ohun ta mu wa fun ni dede asiko yi ni

0: ọbẹ̀ yóò ná tó bá gbé pò la fẹ́ lò àbí owó àbú àdùn sí àjẹ́ kó se dáadáa tó bá ti wá sè àwa ìṣẹ̀kù ẹja tútù yẹn sí dẹ́n ọbẹ̀ ẹja a kì í fi síbìrù àkúnra mi báyìí ni àjẹ́ kó jiná dáadáa àfàdùn sí àfìsèbè náà sí níwọ̀n pa bákan náà nílé iṣẹ́ wa a lè bá yín ṣe oríṣiríṣi ọbẹ̀ má pa torí àsìkò covid-19 tàwa tí àwọn ènìyàn fẹ́ jáde lọ títí a lè bá wọn ṣe oríṣiríṣi ọbẹ̀ àdẹ́ gbé wá fún wọn tí wọ́n bá ti sọ orí ìtàn fẹ́ a máa tún gbé lọ síbi tán ti fẹ́ àwọn ọbẹ̀ bíi èdíkà ikàn ofe òwèrè gbàngà soup àwọn oríṣiríṣi ọbẹ̀ even ní ẹ̀fọ́ ríro ọbẹ̀ ẹ̀gúsí kò sí ìta lè sè àdẹ́ gbé lọ fún wọn níbikíbi tán bá ti fẹ́ ká gbé wá ẹ ṣeun.
1: Sọ́kọ́ yọ ọ̀kọ̀tọ̀ ọlọ́bẹ̀ ló lọ́kọ́. Ẹ̀wú ọ̀fun mi sì ti ń dá tòlótòló. Kí ló dé? Aláṣẹ iléeṣẹ́ Junior Catering Services lẹ ti ń gbọ́ látàárọ̀ yẹn, Madam Musumala Oyesan. Mo lérò pé ẹ ti gbádùn oúnjẹ yẹn. Mo sì rò pé yóò ṣe láǹfààní lọ́pọ̀lọpọ̀. Ẹlẹ́bí wọn tẹ́ bá ní ṣíṣe ṣe tẹ́ bá fẹ́ kí wọ́n bá yín ṣe oúnjẹ ayẹyẹ tàbí kí wọ́n bá yín gbé wá sí ọ̀dọ̀ yín bákan náà. Wọ́n sì ń ṣe tréning fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kọ́ oúnjẹ ṣíṣe ṣe mọ̀ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ́. Tẹ́ bá fẹ́ kí ayẹyẹ yín kó dùn wò dáadáa wọ́n ṣe event decoration náà tí gbogbo ọ̀rẹ́ rẹ̀ gidi. Kí n tó gbàgbé wọ́n ṣe cake lóríṣiríṣi ìyẹn birthday cake wedding cake pẹ̀lú cooling van ìyẹn amọ́tí tutù dodo lówó tí ò ga ńlára ni gbogbo ẹ̀ wọ́n ṣe small chops bákan náà cocktail ìyẹn nǹkan mímu smoothies ohun mímu tá a fi èso ṣe pẹ̀lú desert lóríṣiríṣi. Jimmy Catering Services ẹlẹ́ pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-313-5514 0802-313-5514 tàbí 0808-786-2525 0808-786-2525 tàbí kẹ́ ẹ̀kan tí wọ́n ní irú iléeṣẹ́ wọn tó kalẹ̀ sí 1 Jimmy Catering Street Alaja Bus Stop Ìdímù Lẹ́kọ̀ọ́ ẹ̀kan sí wọn lónìí ẹ kú sinmi ìparí ọ̀sẹ̀ happy weekend.

ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fà á. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lù nìkan ni kẹ́ jẹ́ kó máa kó dọ̀tí yín. Kẹ́ ẹ̀ sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún ti ẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartvins.com. O máa lẹ́yìn tó bá gbìyànjú dídalẹ̀nu lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Loma, wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

Ti kúkú àìsàn portrait tó rọwọ́ tí wọ́n fi ń ṣe operation rẹ̀.

straight yẹn náà mú ìṣúwà. Ọlá mú kí Alhaji Ali Mat Arike Koka, aya Alhaji Oladapo Koka, Dapsi Oil, ìyá àbejì, aya wọn nílùú ìsẹ́yìn, ọmọ tápà tó ní ìgúnnu, developer aya elépo. Ẹ̀yin nìkan tán, developer aya elépo ó ti dà bẹ́ẹ̀, Alhaji Ali Mat Arike. Orúkọ méjì tẹ́tí ẹ̀ kó papọ̀ ẹ Alímọ̀ oníbóṣejẹ́ Àríkẹ́ oníbóṣejẹ́ Kóka onímẹ́tẹ̀ẹ̀ta lóníbóṣejẹ́ ìgbà ọdún ọdún kan ní fún yín máa aya Ọládàpọ̀ happy birthday to you ma enjoy your day. Ẹ máa jẹ ewébẹ̀ dáadáa, ẹ máa jèso dáadáa, watermelon àti gbogbo tó bá ti jọmọ́ àwọn èso ríranran grape àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa jẹ. Ó yẹ límìtì gbogbo tó ń jẹ́ òróró bọ́tà ẹ límìtì ẹ̀ láàgọ́ ara rẹ̀. Gbogbo ìyẹn ni kẹ́ límìt láàgọ́ ara òróró. Gbogbo tó bá ti jọmọ́ ẹran àfẹ́ràn màálùú ṣá òtúnláwọ́nú ẹran màálùú ẹran ẹlẹ́dẹ̀ gbogbo tó bá ti jọmọ́ òwò ṣìkìṣìkì ẹ jìnà sí ẹdá kòtòrí tọ́lọ́ ẹ̀yọ ọkùnrin ẹ má jà dòpọ̀ ọ̀sán ọgàn lálẹ́dì ló pọ̀ lẹ́kọ̀ọ́ yìí ọlọ́run yóò ṣàánú wa bọ́sẹ̀tì ní pa ohun. Ìjọ tá a bùtá àbùtọ̀ ẹlòmíì yóò máa dùn lẹ́yìn wa ṣó yé yìí oúnjẹ tá a jẹ kù ẹlòmíì ni ó padà máa wá ń jẹ kí ló dé ẹyọ ọkùnrin. Ẹ tọ́jú ara yín o. Kásíọ̀mù ẹ máa lò ní gbogbo ìgbà àwọn kásíọ̀mù ẹyàn láàyò dáadáa. Láti ìwọ títẹ̀ mú ti pọ̀ jù a máa ṣílẹ̀kúnlẹ̀ fún prostrate. Ẹ̀yin tẹ́ ẹ mẹ́rukú ẹ̀yin tẹ́ ẹ bá ṣàǹgó ṣe competition àfi gbòòlà eruku gbòòlà ìtọ́ jẹ́ igbó ẹ jìnà sí sìgá ẹ jìnà sí nígbà tí ìjọba eruku gbòòlà cancer ń bọ̀ nù prostrate ń bọ̀ ní ẹyọ ọkùnrin. Ẹ límìtì akọ̀wé ọ̀hún torítọ̀ lọ́rùn

calculation. O yẹ yin dada. Hey, jito wa yi ma so pe o ti da wa duro to ba ti role to e da mi pelu e. Na ma se kida ma prevent here. Awon do igbo lojo yin wa be. Research igbo wa be pe frequency lori gbogbo igba ejaculation o mi e. Ti yin e pelele to yin ni o. Mi o so pe bo pa mi o pa mi o afi bi ku ba di rara yi o nko o. Gbìyànjú láti sọ ni pé bó la ṣe máa dóòlà ta ṣe máa prevent ohun tó ń jẹ́ ìṣètò kó má bàa dẹ́mi àwọ ọkùnrin légbodò bó bá ti wọ 40-50 ìṣètò ti dé ṣùgbọ́n a lè prevent ẹ bó bá mójútó dáadáa ó lè gbé wọn 80 ó lè gbé wọn 90 100 kan ó lè gbé wọn bẹ̀ dáadáa tó bá mójútó ra rẹ prevention is better than cure. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ prevention láti sọ ìtọ́ bá ní ọ̀sẹ̀ tó ń bá máa mẹ́nu bá kí ọ̀. Owó lálẹ́ lò bó ní kí lálẹ́ máa lò tá a fi dẹ́kun rẹ̀ medically and ìtọ́ bá jọmọ́ ti ìbílẹ̀ traditionally a sọ̀rọ̀ ń lórí rẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. Ìdárayá lóòrèkóòrè ara tá a lè prevent ẹ̀mí ẹ̀ nínú yàrá rẹ̀ máa jump máa ṣe kí ni kó máa ṣe jogging nínú yàrá ẹ̀ díẹ̀ díẹ̀. Bó ṣe wà nìyẹn. Ibi tí mo lọ léraró tòní náà mo ti yàbàrà síbẹ̀ yẹn tọ́jú ara yín o ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè ẹ máa jog dáadáa ẹ má sera mọ́lẹ̀. Ó ti pàdé àwọn ènìyàn lójú títì láàárọ̀ ìtìkálukú sa ewé tí wọ́n ń jog bẹ́ẹ̀ ni ó ṣe kókó ó ṣe púpọ̀ láàgọ́ àwọn. Bí ikùn tó bá ti ń tóbi jù bí ikùn ó fi tó. Kéré tí ọfẹ ẹ rárẹ ò tó nǹkan ti ẹ. Ogun ìpàkọ́ ló gbẹ yìí. Kò rí pẹlẹbẹ yìí. Tí wọ ẹyìn kò tiẹ̀ ní bàrá àdí kankan. Pàlà gbígbẹ. Mo fẹ́ wù ú. Dídá nìyẹn ní kíkùn máa yọjú ikùn ò gbọ́dọ̀ yọjú. Tí ọba ti ń tóbi jù problem ni yóò máa mí ẹlẹ ẹja tọ́jú ara wà. Tó jù àwọn lọ́rí fàtẹ́ àbúgàfà ló kọ́ mi ògo tó fi ń bèrè fún ògo ọmọ ṣàánú náà rí gbódògbó àgbáyé fakarule islam the pride of islam fakarule awori yun the pride of awaris. Bẹ́ẹ̀ sì mí pè náà bẹ́ẹ̀ pé síbi tó gbé mi sí ti mi ò lọ. That is why we are communicators. Ìgbà náà ní gbogbo ẹ̀ ìgbà tá à ń lò yí ká fi tún ọ̀la wá ṣe ni tó bá tún àkókò kan gbariwo tí mò ń pa èmi nílé pamọ́ mo fi sọ pé tó bá dọ̀la ẹran tí mi sí dáadáa. Ìgbà sọ fún ọmọlúwàbí tó bá dẹnu rẹ̀ àádọ́ dídí ẹ̀ yóò lówó olè yí ẹ ti mú ti yín láàárọ̀ tòní. Ìgbà olóṣèlú ẹ ti mú tọ̀dọ̀ ti yín o. Nigerians nípa health wa ti mú tọ̀dọ̀ ti wa. Ẹ jà lọ sórí pápá kágbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ikú olórí pápá Bondifem 92.9 Stable of Bero Nigeria. Wà á bàkọsílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín dáadáa mo lówó sílé àná. Náà ni Princess ìyá Abẹ́ta. Sẹ́sà Adébíkẹ́ Adégòkè Wúrọ̀ Ọlá. Abẹ́ta ni ìtòrò òun ló bí Radio 1. Ilé ń tọ́jú Metro FM. Ìlọ̀gá Bond FM ni mo fi ń pè ní ìyá Abẹ́ta torí pé ọmọ ọba lòun gan fúnra rẹ̀. Sẹ́sà Adébíkẹ́ Adégòkè Director Lagos Operation FRCN. Ẹgbẹ́ ń dúró ọkọ̀ tèké sáyẹ̀nsì. Abdul Fattah Abdul Gaffar ló kọ tọ̀rọ̀ tì mí. Ilé tí ọ fẹ́ bò ní gan.

ọmọ nàìjíríà ìwò lè wo kò dódò lọsàn ọmọ sọ lọjọkọjọ ìjó tó bá kani lára ńlá dìkú kújó ǹjẹjẹ playoff lónìí òní olónìí ni ó wáyé o láàrin àwọn wo ẹjẹ kí n bẹrẹ láti world cup lọwọlọwọ ìrìn níta lọwọlọwọ nìyẹn ẹyin tílé mo sì ń bọ o nigeria professional football league mo sì ń bọ ẹ má bínú o ṣùgbọn ẹyin tó ń jà rìnrìn lọwọ ẹjẹ kí n sáré jábọ rẹ fún yín orílẹ̀-èdè england àti france emmanuel macron tó jẹ ààrẹ france oníṣẹ́ eré lọ́sàn oṣù sẹ́ẹ̀rẹ̀ ẹ tó bá borí lónìí sátì sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹni yóò gba ipò kẹta nígbà tí àṣekágbá yóò wáyé ní ọlọ́lọ́la yìí o lọ́jọ́ sunday ní o láàrin àwọn láàrin ọjọ́ sunday láàrin spain àti argentina ní spain ẹ lọ wò tán wo ẹ wò gbàtà kínní yìí bọ kódà ààrẹ donald trump ààrẹ america ó ló máa wà ní ìjókòó ní new york city ó ló máa rí lódùn lọ́sàn gbọ́dọ̀ so gbogbo ẹyẹ tẹ́ ń sọ lọ́tàn lọ́sì ẹjọ́ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ́ ẹ ló wo playoff yẹn o àsìkò tí wọ́n fẹ́ gbà wọ́n jàbọ̀ rẹ̀ fún yín ṣùgbọ́n díẹ̀ lájẹ́nu ajá tó bá sí èrè kó lára ọ̀nà bá máa wà dìbò ẹ jẹ́ kí n jábọ̀ ẹ̀ gbogbo àwọn tí ó gbá bọ́ọ̀lù wọlé níbi ife ẹ̀yẹ àgbáyé lílé ìtọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ gbàgbé lionel messi ẹjẹ́ bẹ́ẹ̀ bá ní àkọ́kọ́ mẹ́jọ ló gbá wọlé nígbàtí france nígbàtí ni kylian mbappe tó wá láti orílẹ̀-èdè tówó tó ń gbá bọ́ọ̀lù france mẹ́jọ ló náà máa gbá wọlé norway méje ta ló wá láti norway erin haaland ní méje ló gbá wọlé níbi ìdíje ìfẹ̀yà léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ jẹ́ kí n padà sí orílẹ̀-èdè england àwọn mo fẹ́ lọ bá sọ̀rọ̀ jude beham òun náà mẹ́fà ló gbá wọlé o nínú ìdíje ìfẹ̀yà àgbáyé tó ń lọ lọ́wọ́ báyìí o orílẹ̀-èdè england náà mo tẹ́ pa sí o mẹ́fà kejì rẹ̀ ta lẹ́ni tí mò ń sọ yẹn harry kane sọmọbìnú harry kane òun náà gbá mẹ́fà wọlé níbi ìdíje ìfẹ̀yẹ ayé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo gbalẹ̀ gàdà sí france márùn-ún sangilete ta ni mo ń sọ tó gbá márùn-ún wọlé o gbogbo ẹ̀ ẹ lọ wo ìwé tó ń kọ nípa eré àbálò àbábọ̀ gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa níbi ìfẹ̀yẹ àgbáyé tó lọ́wọ́lọ́ báyìí ẹ̀ rí torí sókí díẹ̀ ní kókó là ń kà kì í ṣe kíròyìn ogun gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí ó ṣe kó tó máa rò.

amidst cold of late goal. Bí àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ṣe ṣe níbi ti ìdíje àgbáńlá FIFA World Cup. Bẹ́ẹ̀ bí ìdíje 2026 FIFA World Cup ti ṣe bẹ̀rẹ̀, a dúpẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbìyànjú rìn àjò lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè sọ, àwọn ni wọ́n wọ knockout stage lójú ẹsẹ̀ ní Confederation of Football Cup. Ààrẹ fún CAF Beatrice Musebe ló ti sọ di mímọ̀ 1.6 billion people around the world ni wọ́n ti mọ̀ wípé adúláwọ̀ kì í ṣe ẹran kékeré. Orílẹ̀-èdè Morocco ni wọ́n dé ìpele quarter final. Àníkàn ni wọ́n dé ibẹ̀. Bẹ́ẹ̀ wọ́n gbìyànjú wọ́n sapá sápọ̀. Wọ́n ti gbàsípà Egypt, àwọn náà wọ́n gbìyànjú wọ́n sapá sápọ̀. DR Congo, orílẹ̀-èdè àti orílẹ̀-èdè Cape Verde, Côte d'Ivoire, South Africa, àwọn náà wọ́n darapọ̀. Wọ́n dé wọ́n kò ní group stage. Wọ́n gbìyànjú àkọ́kọ́ ni for the first time. Àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí wọ́n dé ni wọ́n nìyẹn. Wọ́n ní pé gbogbo àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ wa nílẹ̀ adúláwọ̀ wọ́n ti yà lára ọ̀pọ̀lọpọ̀ wọn ló pé orílẹ̀-èdè wa nílẹ̀ adúláwọ̀ wọ́n ti fakọyọ. Ní báyìí 2030 ìdíje àgbáyé FIFA World Cup tó máa wáyé ní 2030 Morocco àti Spain àti Portugal ni wọ́n

0: àti Spain àti Portugal gbèlejò díje àgbà ńlá ayé FIFA World Cup lọ́dún 2030 ó ń bọ̀ díẹ̀ nìyẹn ká fi ìtàn balẹ̀ torí pé lọ́wọ́ tá a wà yìí Morocco lágbára ayé wọ́n ti mú wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti kú ò lórílẹ̀-èdè yẹ́búyẹ́gbẹ́ nílẹ̀ adúláwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́kàn ní kí n yàbàrà kí n sọ díẹ̀ bí wọn agbábọ́ọ̀lù nílẹ̀ adúláwọ̀ ti ṣeṣe níbi ìdíje àgbà ńlá ayé nìyẹn àjọ FIFA wọn ti gbóríyìn fólè wa orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ wọn kí àjọ CAF bíire ẹ máa gbàgbé tí ó bá fi di 2030 Morocco àti Portugal wọ́n máa gbàlejò ìdíje àgbà ńlá ayé.
1: Ó ṣe ńlá jẹ́ kí n pápápá ọ̀dọ̀ FIFA náà mo sì tẹ̀bà tí o Infantino tó jẹ́ ààrẹ bá má sọ̀rọ̀ oníṣẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹ́ ẹ̀yẹ àgbáyé lè tó lọ lọ́wọ́ orílẹ̀-èdè méjìdínláàádọ́ta 48 ló kó kwambẹ̀ onígbà tó máa ń títà àti báyìí àwọn ó san sókè àwọn ó fẹ́ lójú àwọn ó fẹ́ pé ọkọ̀ orílẹ̀-èdè kọ́wá kópa ní ibẹ̀ ní mẹ́rìnlè ní ọgọ́ta 64 country ni àwọn ní lọ́kàn jẹ́ kọ́wá kópa tó bá di ọdún 2030 láti jẹ́ ká máa fẹ́ lójú sí i ṣe gbàgbọ́ bẹ́ẹ̀ gbàgbọ́ àwọn tó ṣe agbátẹrù rẹ̀ jádànù canada wọn jádànù usa jádànù síbẹ̀síbẹ̀ náà wọn ní bẹ́ẹ̀ ọba tí kú yóò sì mọ jẹ àgbàlẹ olùrẹ ìrètí sì wà fún igi tá a bẹ lórí bí òjò bá ti rọ sí kọ́lá pàápàá yóò tún sọjà nìyí kẹjẹjẹ bẹ́ẹ̀ bá ti gbẹ́jẹ́ kí n sáré sọ fún dembe mbappe wọn máa ń sọ̀rọ̀ wọn ni ó lè ṣeéṣe kó ṣe fi ẹ̀yẹ àgbáyé ilé ni yóò jẹ́ àgbàmọ́ fún àwọn ti kúkọ́ tààrùn kọ́ ló ti tó gẹ́ bá a bá kọjá bá ti onírù ọmọ ẹni ló yẹ kábọ̀ fún àwọn tó náà wọn lè ṣe bẹbẹ lórí bẹbẹ ebi tá a bá diẹ dé yìí ẹ bá ní eyín odùn ẹni òògùn ẹni tó ń ṣe ni ò tí ì fara ọ̀nà 1930 ni wọ́n fi world cup lélẹ̀ tó sì ń tabilé di àsìkò tá a wà yíká
2: fárúkìlú wọn bẹ̀. All right, lórí pápá bọ́dọ̀ fẹ́ náà lọ 92.9 big blow lélẹ́yìí super falcons ilẹ̀ nàìjíríà wọ́n gbáradì láti kojú orílẹ̀-èdè ghana ní ayọ̀ ọlọ́rẹ̀ẹ́ láti bá a pegedé fún ti ìdíje ilẹ̀ adúláwọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ yẹn ni a ti qualify fún ìdíje 2026 African Volleyball Nation Cup eléyìí tó máa wáyé ní Kinshasa ní Republic of Congo níbẹ̀ ló ti máa wáyé September 7 ló máa bẹ̀rẹ̀ yóò sì wá sópin ní 21 ní September yẹn gan náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà lọ kópa níbi ìdíje 2026 African Volleyball Nations Cup bí yẹn bó ti ṣe wà ní kí ló tún bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kí tó mú ẹsẹ̀ kùkú.
1: Má ti mú ẹsẹ̀ kùkú jẹ́ sáré jẹ́ pápápá o Àyìndé Adéníyì olúwo bá a ṣe wọn apákun ẹ̀yìn ògún lọ́hún oníṣẹ́ eré gbọ́ngbọ́n làwọn wà lẹ́yìn Argentina o wọn ni ó ti kàn ṣe tì rí ọ gbọ́dọ̀ bọ́ sí ajẹ́ tó bá di àṣekágbá lọ́la náà ni bẹ́ẹ̀ ni ariire mọ́kọ̀ Atúnlù 12 Motion Land wọn ni Argentina ni àwọn ṣe alátìlẹyìn wípé kí wọn padà gba ife ẹ̀yẹ àgbáyé wọn ti ń ṣe wọn kò bu wọn lọ́wọ́ rí wòlíì jẹ́jẹ́ olúwàṣẹ̀san bàbá Emmanuel ní ìtìsín tọ́dọ̀ bá gbégún ara ọmọ wọn ó ṣe ọba ìlú yóò ṣe àyẹ̀wò ni Spain yóò fa Argentina ya rẹ́kẹ̀rẹ́ tó bá tu sókí ìnimọ̀mọ́tún ọ̀hún torí àtẹ̀jíṣẹ́ ó ti wọlé rẹ̀
2: pẹ̀lú. alright kò ṣẹlẹ̀ rí fẹ́ ṣẹlẹ̀ èyí tẹ̀ ń bèrè fún many many people pé mi ò pilẹ̀ ẹ̀ má bínú nẹ́tíwọ́ọ̀kì mi ò gbé ìjáde fún mi wọ́n ní sàṣínà mo fọ́n wọn lónìí ẹ̀ má bínú. ó lọ síbi ayọ̀ ọlọ́rẹ̀ sọ́rẹ̀ friendly match lélẹ́yìí clash of the titans adé máa pàdé adé lórí pápá ìrùkẹ̀rẹ́ máa pàdé ìrùkẹ̀rẹ́ pápá bẹ́ẹ̀ náà ni ọmọ eriwo máa wà lẹ́yìn ọba méjì wọ́n máa wọ̀ yàjà láàrin ara wọn historic royal encounter láàrin àwọn ọba distinguished warriors méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kábíyèsí ọba dr sulaimon adesina raja asade oníbàyẹkùn tìlú ibà pàdé lórí pápá ayò bọ́ọ̀lù àfọwọ́gbá bọ́ọ̀lù àfọwọ́rí pápá tá a mọ̀ sí tébù tẹ́nìs ẹlẹ́yin lórí pápá nìyẹn wọ́n máa kojú kábíyèsí aláyélúwà ẹlẹ́yin lórí tábìlì dókítà ibrahim ọ̀làsúkọ̀mí lawal bello wọ́n jọ máa pàdé lọ́la ló máa wáyé nínú oníbàyẹ̀kùn palace gangan sunday 19 july bẹ̀rẹ̀ lago mẹ́jọ òwúrọ̀ ohun tá à ń sọ pẹ̀lú eré ìdárayá nìyẹn kábíyèsí ọba oníbàyẹ̀kùn wọ́n máa pàdé ọlọ́fin tìṣẹ́rí ọlọ́fin ní àlímọ́ṣọ́ wọ́n máa pàdé ní ẹkùn palace níbẹ̀ ni wọ́n ti máa kojú ara wọn agbábọ́ọ̀lù ẹ̀yin orí tábìlì table tennis the clash of titans ó máa lágbára ó máa tàlẹ́yìn ẹrí ìwọ náà wá wòrán kó wo bí oníbàyẹ̀kùn ṣẹ́nìsì máa bọ̀ nínú ibà kó wá wo bí ìṣẹ́rí ọlọ́fin ọba ibrahim kọ́mílà wà bẹ́lò wọ́n ti máa kojú ara wọn ó máa dùn ó máa tàlẹ́nu friendly match ni o taba ṣe yẹtọ ọba mi ìtúmbọ̀ wọ́n ti máa kojú ara wọn pè ní eré ìdárayá nìyẹn sportsmanship with royal.
1: ìjùmọ̀ mo bá lọ ẹ̀tọ́ wọn bá bọ̀ wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan stanley wà balẹ̀ sẹ́mọ̀ pé inú oṣù kejì ọ̀hún yìí ló fi sẹ́lẹ̀ pé wọn ò mú ilé fún gẹ́gẹ́ bí chipper united tó mú ṣùgbọ́n

0: ìgbà tó tiraka tiraka ó gbìyànjú títí ṣùgbọ́n lọ padà já sí stalin wá balẹ̀ ọ padà wá síbi èyí ajá rẹ̀ padà wá rẹ̀ jẹ ibi tó ti wọn pé ó tó ti kí wọn kó dàárọ̀ ó tún padà kí wọn kálẹ̀ padà ṣe ẹ sí chipa united lọ́wọ́lọ́wọ́ ẹ ṣùgbọ́n tí a ṣe fún wọn ti gbà rí èyí tó ṣe pé ó fi ń ṣe àkóso gẹ́gẹ́ bí captain balógun wọn ti gbà lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọn ti gbà lọ́wọ́ rẹ̀ torí wọn torí ìwọ ló finú fíndọ̀ tó kó ẹ united yìí kì í ṣe pé àwọn làwọn lé ọ nígbà tó wá lọ tí ọ̀bọ̀ sí padà wálé tá tó fi jẹ́ pé kéèyàn máa rò ó rè ó kó tó sọ pé ọmọ tálákà tó bá níyà jẹun
1: ẹja ma ṣe bẹ ka ma lọ abdulfatah gafar ló kọ mi adúpẹ́ lọ́wọ́ túnjọ lálẹ́kan láì gbàgbé alhaji wa akọsilẹ.
0: happy birthday ẹkọ ayẹyẹ àjọ̀dún orí kádùn ní o yọ̀mí ẹsìn lókun gbà lọ́wọ́ lọ ọdún tí ń bọ̀ ayé ní ọba yẹn ní sínú ààrẹ

dígbàgbọ́ lórí sáré òun léwu lọ́wọ́ mọ̀ pé mọ̀ gbà pé tó gbà pé pàkí sẹ́gbẹ̀ẹ́ kan àǹtí madam bọ̀dá ló gbẹ́kọ̀ sójú káì bí fóun lẹ̀ yẹ gbà pé òun léwu bọ́ọ̀lù ẹ̀fẹ́ lẹ́tọ́lọ́tún àníyè lójú pópó.

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ìlera tó péye lè wà fọ́nrán-ìlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Síbi tí ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn àti àrùn yòókù tí a lè fojú rí lè sì bẹ̀rẹ̀ wọ ara ẹ̀yàn kí a rí tọ́jú àwọn kòtò ìdáná wa. Tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé gba ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ̀ torí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀n sísí ní ìgbà wá. Ìrere ìwọ̀nsẹ̀ onígbà. Ìtọ́jú àyíká wa. Ó ti ṣe gbogbo ilé-iṣẹ́ Born 90.9 FM ló mú kedere wá. Safe Borin.

0: lọ́wọ́ Ọlọ́run ọba aláṣẹ láyé aláṣẹ Ọlọ́run baba adúpẹ́ orí rẹ nígbèwọ̀ adúpẹ́ ayàn ológun ọba fún ni Mátìrì Ògún lágbára Ọlọ́run ọba ojúmọ́ tó mú àmọ́ asówó àmọ́ asọ́mọ́ àmọ́ asẹ́ẹ̀kù ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láwó lọ́wọ́ láàkú wáta ìlàbí láìláàlẹ́ ilẹ̀ Azim ẹ̀ka ara ẹ̀kọ́ sí kìí pọ̀ ju bí kíkí báyìí ọmọlúàbí ti bẹ̀rẹ̀ gani àtìgbò aṣì lórúkọ tèmi èyí lọ́jọ́ kejìdínlógún oṣù kẹ ọdún 2026 èyí asọ̀wọ́sọ̀wọ́sọ̀wọ́sọ̀wọ́ asẹ́ẹ̀kù báàlẹ̀ ọ̀rọ̀ kókó onírúurú iléeṣẹ́ bond fm ń tẹ̀síwájú onígbòǹgbò láàfi kalẹ̀ sí ẹ máa bá wa kalọ̀.
1: wọ́n ní wíníwíní kì í wọ́n nínú ìṣẹ́jú ìṣẹ́jú kì í wọ́n nínú wákàtí wákàtí kì í wọ́n ọjọ́ ọjọ́ kì í wọ́n nínú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kì í wọ́n nínú oṣù bẹ́ẹ̀ náà lóṣù kì í wọ́n nínú ọdún ọdọọdún ṣàpọ̀rúwé o lágbára tẹ̀lẹ́dùà wọn bá oṣù tó kù tá a ti bẹ́ sí méjì lágbára ọlọ́run á lù nínú àlàáfíà òun fàyàbalẹ̀ ó ń bọ̀ ogun ò ní ṣẹlẹ̀ ló lè bí wa nàìjíríà ẹ̀ka ẹ̀kọ́ ojúmọ́ o gbogbo àìtẹ́ ti ń gbọ́ lè iṣẹ́ wa kókó nú wéèrò iná ní tasẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ń gbogbo ògbà láàlà tó lù lẹ́ nǹkan yẹn tá a bá fẹ́ lù lí tàwórì a máa líṣẹ́ dàdínú láhà wà láàkù wá tà ńlá bèbí àlàyé yẹlẹ azim ẹni bá kọlù nǹkan ṣe gbólóhùn tí mo wí yẹn.
0: aláhàlá ló yọmí aláwọláwà aláfùwàtà ìlú ìlà
1: tí ọba wa lò lé bí àwórì àṣẹ tó wà ń bẹ ní agbára.

Saturday Tribune to jade lohun

0: Anthony ni gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo àti ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ Tajudeen Abbas àti akọ̀wé sí ìjọba àpapọ̀ Senator George Akume wọn buwọ́ lu iṣẹ́ ṣe ìkówólẹ̀ fi tọ́jú àwọn tí wọ́n nílò àánú eléyìí tó ń wọbi bílíọ̀nù méjì náírà $2.2 billion endowment fund eléyìí tí wọ́n máa fi ju àánú fún àwọn tí ó jẹ́ mẹ̀kúnù ní ìpínlẹ̀ Kogi àti tó jẹ́ àwọn tó wá láti ẹkùn náà ẹgẹ́ bí ìròyìn ṣe gbé nílùú Abuja ibi tí wọ́n ti ṣíṣọ lójú àpò kówójọ ìkóhánú ọ̀hún sí eléyìí tí ìjọba àpapọ̀ ṣe àtìlẹ́yìn fún wọn nígbà tó ń ṣe ẹni tó jẹ́ olóyè Simon Chiyangu ó ṣe àpèjúwe Akume gẹ́gẹ́ bí èèyàn tó ní ìran ọjọ́ ọ̀la fólèdè Nàìjíríà àti àwọn tó kù díẹ̀ kí á tó fún wọn sọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ló ń bẹ lórí Nàìjíríà tí ìyà ń jẹ wọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó ń wọ ni wọ́n yẹ kí wọ́n máa jẹ ìgbádùn ìjọba tó yẹ pé wọ́n fọwọ́ yẹpẹrẹ mú wọn tí wọ́n sì mẹ̀kúnù ṣùgbọ́n George Akume sọ mọ̀ pé ìrètí ọ̀tún tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu dání kò yọ ẹnikẹ́ni ilẹ̀ àtọmọdé àtàgbà ni wọ́n ń jẹ nínú ìjọba lórílẹ̀‐èdè yìí wọ́n sọ mọ̀ wípé lásìkò tá a wà yìí kíkà lù kó tí o wípé àríṣe láríkàríkà ń bàbá rè gún ìlàkàkà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yẹ ká wò láti dájú pé tí ó bá fi dọdún 2027 wa lórílẹ̀‐èdè Nàìjíríà aṣàtìlẹ́yìn fún ààrẹ lójú àti tẹ̀síwájú àwọn iṣẹ́ ọ̀tún tó gbé dání ní gbogbo ẹ̀ka ètò ìṣèjọba Saturday Tribune ló gbèrò
1: náà láàárọ̀
2: ìlú ìwé ìròyìn the nation láàárọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tòlẹ̀ ọjọ́ ọmọ ní tòní nǹkan ǹjẹ́jẹ́ mọ̀ pé àwọn àjọ tó ń rí sí ẹnikẹ́ni tó bá gbé gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn nigeria drug law enforcement agency nda wọ́n ní àwọn wà ó àwọn ògbóǹtarìgì tó yẹ pé wọn ò níṣẹ́ méje gbòòrò ló jẹ́ pé àwọn ṣe wọ́n ṣe dàrúkẹ́ ní orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ẹni àkọ́kọ́ ó ní nnamuka kelvin uchenna tí gbogbo mọ̀ sí odogu wọ́n ní òun nìkọ́kọ́ ló wá ṣiṣẹ́ yìí wọ́n ní pẹ̀lú àwọn mẹ́ta kan wọ́n ní emmanuel achinazo iroka nnamuka kingsley àti ekechi franklin chijioke aka ekenikunaga okunaga òun ni wọ́n tẹ́ pẹpẹ àwọn orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin sínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ní àwọn wá ẹni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ǹjẹ́ kí ni ọpọ́ wọn ṣe kí wọ́n tó kàn nìyẹn wọ́n ní wọ́n lọ sílẹ̀ àwọn ibùdó kan tí wọ́n pè ní láàbù tí wọ́n ti ń pèsè egbògi olóró mẹ́ta fọ́mìnì tó pé ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé àti ṣìdàrúkí owó lọ́nà tí kò bófin mu ẹni tó jẹ́ òdarí lẹ́ka ètò ìròyìn ní ndlea ní ìlú Abuja alàgbà Fẹ́mi Babafẹ́mi òun ló mà fi ròyìn ní àná òde yìí wọ́n ní àwọn ẹni afurasí ọ̀hún òun ló jẹ́ pé onídàájọ́ nneka nemi nicholas owóebù nílùú èwèrè òun wọn ti dá báyìí o wípé ní ọdún 20 ní ọjọ́ oṣù keje ọdún 2026 wípé àwọn gbọ́dọ̀ wá wọn ní àwọn pé wọ́n ti ṣe ìwádìí lórí wọn wọ́n sì ti rí pé àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí wọ́n jẹ̀ bí ẹ̀ wọ́n ní wọ́n ń gbé iṣẹ́ ọ̀hún kalẹ̀ ní ìpínlẹ̀ imo tó yẹ pé àwọn èèyàn ló wá ṣe ìfisùn táwọn sì ti ṣèwádìí lórí wọn nígbà tí ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ẹni tó jẹ́ adarí àjọ ndlea ìyẹn brigadier general mohammed buba maruwa retired àwọn náà gbóríyìn fún àwọn òṣìṣẹ́ lórí iṣẹ́ akin tí wọ́n ṣe pàápàá jùlọ wọ́n sì sọ fún àwọn aráàlú kí wọ́n ní ojúfò lórí àwọn tí a fètè bàyí torí pé àwọn wá wọn báyìí wọ́n ní àpò kówó sí wọn tó ń lọ sí bíi bílíọ̀nù mẹ́sàn-án pẹ̀sẹ̀ ₦9.8 billion ló jẹ́ pé àwọn ti gbẹ́sẹ̀ lé nínú ìwé ìròyìn the nation ẹ fẹ́ ka ẹ̀kúnrẹ́dẹ̀ ń bẹ̀ ẹlẹ́nu ọgọ́rùn-ún èèyàn ń láàárọ̀
0: yìí. kókónú ìròyìn tẹ̀ síwájú lẹ́sẹ̀kùkú ni alága ìjọba ìbílẹ̀ kókà àgùdà ti tún ìpinnu rẹ̀ sọ alàgbà abdulaziz ògìdán ló ti ń sọ wípé kí àwọn olùgbé ìjọba ìbílẹ̀ kókà àgùdà lcd fọkànbalẹ̀ wípé ìlànà tí àwọn fi gbé òfin ìyẹn báyìí lọ́lẹ̀ kò ní yẹnikẹ́ni ilẹ̀ láti dájú wípé wọ́n jẹ́ ìgbádùn mùdùmùdùn ohun ẹrùn fún àwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣòwò ọba aládé gbogbo àwọn ẹni lọ́rọ̀ níjọba ìbílẹ̀ kókà àgùdà lcda ni yóò gbádùn ìjọba tó ń lọ ní kókà àgùdà lcda alàgbà abdulaziz ògìdán tàbí pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bí alámójútó ètò ìròyìn rẹ̀ ọlátúnjì bello tó àwọn oníròyìn létí wípé ohun amáyédẹrùn lọ́kan ọjọ́ kan bẹ́ẹ̀ ńlẹ̀ nínú àwọn òfin tí àwọn ọmọ ìlẹ́gbẹ̀mọ aṣòfin níjọba ìbílẹ̀ náà tí wọ́n ti jùmọ̀ dúwé tukọ̀ lórí rẹ̀ tí wọ́n sì ti gbọ́ ti ṣàkọ̀tó ohun ṣàkòsí aráàlú tí ká sì fi ohun tó nílò lọ́kàn ránṣẹ́ sí ìlẹ́gbẹ̀mọ aṣòfin ìjọba ìbílẹ̀ náà àti pèsè mùdùmùdù ìjọba àwa ara wa kárí ilé dóko fún àwọn ènìyàn nígbà ìbílẹ̀ náà nínú ọ̀rọ̀ tirẹ̀ ńbẹ clerk of the house ọ̀gbẹ́ni gbẹ̀ngà fagbọlá ó ń bẹ ńbẹ abilékọ ògúnbọ alimi mudupẹ ọlá tó jẹ council ìjà náà ń bẹ ńbẹ council treasurer abilékọ taofikat paramọlẹ ọṣíkọ àti barista khadija tijá ní head of legal unit wọn sọ ọdún mọ wípé tí ò sófin ni ò ṣẹṣẹ o bí òfin bá ti wà ẹnibàlúgúdẹ rẹ páńpẹ yóò mú ni òfin ti ètò ààbò ẹmí àti dúkìá àwọn èèyàn ní kíkó ká àgùdà àwọn ò ní fọwọ́ yẹ kan torí pé ẹni

alága ìjọba ìbílẹ̀ náà Brazil ó ń gbìyànjú láti dájú pé ààbò lórí ẹ̀mí àti dúkìá ó ṣe pàtàkì ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìbílẹ̀ náà Mohan Aziz Wale òun náà sọ dímọ̀ wípé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ìjọba ìbílẹ̀ Kokagura SCD yìí àwọn máa rí dájú wípé àwọn òfin tó máa mú ìfọ̀kànbalẹ̀ bá àwọn ènìyàn láàrin ìlú ètò ẹ̀yáwó fún àwọn oníṣòwò ìdàgbàsókè eré ìdárayá fún àwọn ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yóò máa gùn lé kí Kokagura SCD kó lè bàtún dùn fún tòlórí tẹ̀lẹ́mù

0: olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àtìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fà á. Dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ pí ẹ lọ́ máa fò ntẹ̀lù nìkan. Nìkan ẹ jẹ́ kó máa kó dọ̀tí yín. Ká sì máa sọ wọlé kíkóde. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún ti ẹ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára. www.lomasmartbeans.com ó máa lẹ́yìn tó bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹgbẹ́ lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko ó bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 08000 lọ́mà 08000052 tàbí 07080601020 email info@loma.gov.ng ikanni@loma_gov lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ Èkó ní tóní.
1: Ọ̀pọ̀dá progress upright super irúmọ́tò eré gẹ̀rẹ̀ lásìkò gára alájí kọ́ndé samsudeen adépẹ́jọ́ àjàlá kansara state chairman ẹgbẹ́ rítẹ́ẹ̀nì kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ oríkẹ̀ kẹta tẹ̀sánkù owners and drivers association of delta state lábẹ́ ẹgbẹ́ rítẹ́ẹ̀nì lọ́wọ́ ọlọ́run fún àtìlẹ́yìn gbogbo ọmọ ẹgbẹ́ rítẹ́ẹ̀nì kó lórí yíyan alájí ọ̀rẹ́rẹ́bọ ọlákúndé ọlọ́dúndóyè Tinubu pẹ̀lú gómìnà Babájídé Sanwó-Olu igbákejì wọn Dr. Namzat ọpọlọwọ alẹgbẹ APC Èkó Pastor Cornelius Ọjẹ́ládé gbogbo party leader adúpẹ́ gidigidi o ẹ̀yin lọ́balọ́ba balẹ̀ balẹ̀ adúpẹ́ gbogbo níbẹ̀ ẹgbẹ́ lọ́kadà Nàmúrà lábẹ́ Alhaji Taslim Adesina Ọkọlọmọ ẹ̀kọ́ àdúrà èyí tó kù níwájú Ọlọ́run ọba wa sí láṣeyọrí o lórúkọ State Chairman Ẹtúndé Èkó Alhaji Ọ̀rẹ́bọ Ọlátúndé Ọládúndóyè Ọlád

náà tẹ̀sẹ̀ pàdé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn. Àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn. Àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn ní láti tara ṣà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí prevention claim form nínú àpò àwárí kẹ́sìdáwọ̀ ọ̀bẹ ìṣòyẹ wọ́n ti lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC fún ìbéèrè lẹ́kùnrẹ́ ẹ pé àjọ NDIC lórí 08104220807 olùkéde àjọ NDIC. Root FM 92.9.

0: ọ̀tẹ̀ ìwọ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ di méjì òdòdòdò adéhàmbà bọ olórire má lẹ́sẹ̀ rẹ̀ ta ló nìkẹ́nìkan má tẹ̀lẹ̀ àwa lọmọ onílẹ̀ fẹ̀sọ̀tẹ̀ rẹ̀ ẹ kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ yìí o àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtòǹgbùwà pátá a tẹ̀lẹ̀ yìí rẹ̀
1: ilé
0: lójú owó rí ilé lámàá rí o ọlọ́pàá lọ́jọ́ ni yóò péré kàn wá
1: ẹ
0: máa kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ yìí àyàn ọlọ́run wa lógo ọba lánàá ọba léni ọba títí ayé ọlọ́run alágbára jùlọ tó pa ọmọ tó já tún lè pàdé lórí ètò ìrìn tí wà lónìí iléeṣẹ́ bond fm 92.9 tó wà nínú gbogbo gr níkẹjà tó jí ọlálẹ́kọ̀ọ́ lórúkọ ọ̀rẹ́ abẹ́rẹ́ gbọ́dọ̀ ti mú ní gbogbo ara o àgbàlá òjò ti bani jàkan tí gbojú dẹni kọjá apá kẹ́kẹ́ má tí òrò lẹ́nu àfinú tọ́ni má tọ́ni kọjá fìdí máa ṣàtìlẹ́yìn fún ìdíwọ̀n àgbàlagbà ọmọ fákórè dẹ́ẹ̀ ni mo dé lọ́dẹ lé ní olágbóró kọ̀ọ̀kan ogun ìjákújá ló ti mọ́bìnrin dòun ní oko ìdíkúdì ló ti mọ́bìnrin bá kíbákíbọ̀ bọ́ ní pàkìtì ń ṣe bẹ́ẹ̀ rúkú wọlé ṣe ìṣẹ́wọ̀n bẹ́ẹ̀ lọmọ fákórè láwájú ẹ̀ka lẹ́nu pòlú ọ̀tán náà gbọ́dọ̀ láàrin ìgbọ́ ẹ̀rọ kọjá láàfin dágbére fẹ́ẹ́ lásùlùdẹ pọ́dàrọ ọ̀rẹ́ tẹ́lẹ̀ ìwọ́n ti ní ọ̀gbẹ́rẹ́ ta ilẹ̀ jùlọ rẹ gbà àmọ́ bí wọ́n kò ní ọ̀rẹ́ gbọ́ ọdún agbẹ́pẹ́ tẹ́ ń gbádùn ẹ̀pọ̀ ẹjọ́ ọdún lọ ẹ̀ tẹ́ni fẹ́ ètò ẹ̀pọ̀ ẹjọ́ ọdún lọ ẹ̀ tẹ́ kakia hallelujah soba ugo
1: bene.

0: adupe lodo olorun oba o
1: adupe
0: oba nla na oba le ni oba titi aye oba ma je eyan te ti oje ate olorun to gboju le olorun to gboko le oba ti ki dale ni oba to ye pe ki yegere leni edo omo eyan ti ba nfe ti e olorun oba ma dupe o olorun to nfe ti wa olorun to da wa se adupe adupe lodo olorun oba to fi awon imaje eyan te ke wa won ti nke wa loju no nke wa mu be lo je pe on meye to suwa aye meye to suwa o ti e wa de gaga pe ko so pa won toju wa awon number wa se to je pe gbo e te n gbadu e n gbo eto yi o gbo yin baba won yi ina o ni tan wo yin o olorun ba wa duro ti yin e ni subu ara e ni subu e mi olorun bo ni ko die e mo se ti
1: gbo
0: te ba da wole yo ma ja sire ni
1: ori
0: pe ta ba ni ka ma wo lati gba ti a tin ba eto yi bo osu meta sa ko ta wa yi o ma ti penu
1: pe
0: eto yi o pe odun 18 da tin ba bo 18 years e ma wa wo ise la ma nso wo lori eto yi gbele mu ko wo la nso
1: adupe
0: mi wa to wa njo leke odo jeje mo ipo ni lure tun be nsale o na ni awon eyan won yi olorun lo ti se be
1: olorun ni
0: adupe lo ba wa laji o tun ba di wale so ba
1: lo
0: ilo ni tan wo yi o e ma mo wo no wo ni be gun ba lo so aso re ma nseku ni owo ma nseku sin lowo o oda eto yi da enu o oda eto ki da di o oda agbada ki da mo so re o oda e lesi ki da ilere o
1: iyan
0: oni fuji ngora oni fuji fere lesi gan jeje mo ipo oda ipo ki da ina oda wo ki da dada
1: ara
0: wa laji o tun ba di wale so ba no ba logun oda wo ni dai la ko won won o adupe po lowo yin
1: adupe awa la saba na wale omo balogun
0: akọ
1: bala nle be bi o
0: lady mara ni baba o yin da o adupe po lowo yin
1: oya ka re akasu
0: ni sunle
1: ile sa u ba na
0: ato da balogun
1: mo ni ato da balogun
0: ato da bale baba e du bo pe fun wa lawo
1: baba
0: o ti ke pe laye to e ni mo sare eh bo ti wa wo ke pe laye to e ni deni
1: ama
0: o ti ke pe laye to ire loju yo ma ri
1: lo
0: gbogbo eh ni da wa ko ju ire bi
1: a
0: se dumare a dupe lowo oloye oye enu ga olisegun baba tunde gbogbo awon eyan mo won si arire mako awon to jo se wa fun ni gloria
1: gbese
0: gbogbo ara owo baba dani awon to jo se we dagba won ko won ni segun loya won si ni keke segun loya oni waranti arupe ro aba itori pe gbo ososo ni won fun wan card pe won ni eni ba ko ni to ba te wa lorun ka ba fun wan card pe awon eyan si dun si won abayo ti nkan fi nlo si waju gbogbo lagbara olorun ba ina ni tan owo ni o
1: atun lo aba won engineer peter oluwa to yan moto sho
0: small body big engine baba e tubo pe fun wa o baba tinu won fufun ti wa won fufun ti gbogbo oro enu won fufun je pe won se nu fufun bm won se sale ko bi takada abayo ton ma won so ton won bata won won ti la
1: fun gbogbo
0: e gbo ti la fun bata fun gbo e wu fun gbogbo to fun gbo eh tori pe inu won mo na ni lagbara olorun ba omo araye oni depo ta la gbogbo to ma n be mi bata ki o kan wa bayi ni pe ona wo la le gba ta fi le ran eni lowo abayo ti olorun fi ran won lowo abayo ti ran lowo olorun fi ku laye won
1: para
0: olorun ba iran lowo olorun ni ku laye
1: won
0: ko n te ba ti ni lo olorun fun olorun ma da ilo olorun fun ile si ayo adupe o baba wa engineer peter ruwa to your motor show small body big engine ngba ta lo je koko arugbo
1: emi ko lo je koko arugbo
0: o gba so lo je koko arugbo
1: ta lo je koko arugbo
0: emi ko lo je koko arugbo
1: omo fashion lo je koko arugbo
0: o pa se pe mi lo je koko arugbo
1: ati ba n ba o lo
0: adupe gan lowo yin o
1: ile
0: o ni to owo yin olorun baba duro ti yin olorun ni pin pa lagbara olorun ba e ni deni ta laye
1: yin
0: lagbara baba iwaju lo pa ire ti won ma re si o adupe o po lowo yin
1: e seun
0: olorun ba yo ma ba wa wa pe mi n gba gbogbo olorun ni fi sile
1: e se
0: lopolopo
1: adupe
0: alaji prince do oni koyi johnson bintin laye construction akiyin akiyin o
1: akiyin
0: o ni sanwo yin o
1: oju
0: yin o ni ri bi
1: abi ase
0: akiyin pe eku ara fara ko eni to lo
1: ore
0: yin ti o lo e wo e ma ro
1: tori pe gbogbo eda to wa le aye na pada lo ona ti kaluku wa ma gba lo la o ba kan na eni to je eni ti o kuku omi ko ni kuku na o eni ti o je pe yo fo ri kuku ni kuku moto e bo lo so pe yo ri nu ngba ti olodun ti wa pe yo ri be eyen to ra ka o lo to yi se pe ma dun mo ni teni ti abani ba lo ṣugbọn a ri nkan kan ta be se si ti wa yo ti wa ye asiri marun lo ma ro boku e yo ko pere olodun fi han wa oruku ti o pa wa eni kan mo o ba ko pa wa eni kan mo ti ti ko pa wa se eni kan e ti kuku laarin wa ko ye eyan pa ni kan loye aduwa ta ngba ni bi ko olodun bo lo ko da ko je ka pe laye olorun je ki ojo oji sira won aba wa alaje prince owo ni ko johnson ojo oji sira won o e ku ara fara ku e keje yin
2: e ku boyin
1: alla gba olo eto ba jibo eto gba yin mo se eto ba ijaya a ni luwe mo lagbara olorun ba a ki oga yin patapata ni lagos state council of nrtw yen alaji mustafa adio adekunle sego e ku ara fara ku olorun ba yo din mu o awan kin lo ko baba wa alaji prince owo ni ko ijo si ni o bi ntin laye
2: eh
1: pe e ku ara fara ku a ma ra webe ti bi ntin laye pe e ma ro tori pe mo ri pe ti o roju be le nki te nsun kun gba gbogbo eh e je ka gba fo olorun eh olorun bo loju eni yo ba wa da awon omo to baje ya si gbogbo awon nkan to fi sile olorun ni fo baje kan ati ata ni lati ma se fun en to lo na ni pe ki olorun bo loju eni ko ba wa pa se won re olorun bo loju eni ko ba wa se won si afefe re alojo na fi da olorun fi ke won o olorun bo loju eni ko wa tile kun iru ise ba lo je bayi iru e mo o ile kan si o alaji prince do oniko johnson binti lai construction
2: do
1: ati mu o olorun wa pelu yin o olorun ni fi sile olorun ba e pe fun wa daada akin o
2: e ku aseyinde o
1: evangelist bola odu bola
2: bola odu
1: papa olomi ofe ni gberi gbe alukoro awon ajo vgn lagos command eh awon vigilante lo nje be aki baba olomi ofe n gberi gbe e se o
2: e
1: ku ado ti wa
2: adupe
1: ife wa
2: e se o
1: jepio mo n gbo nkan eyin ni abi n gbari ah e se ko ma tesu wa mo feran iwo n gba ti won o gbo ale nje be jepio ki lo nsele ah o ti su emi o gbogbo radio ti mo yi ko dabi o e se wa nkan se o e wa wa alase o e ba nkan se o ah kilode bode me owo ko lo ya tegun ara o eh gbogbo to ba ko si olorun ba wa satunse re e ma binu gbo en to ba je pe e fe ma gbadun wa ti e lanfani ati gbo ambi to ba ye ke ti ma gbo aba e ma binu
2: e ma ti binu
1: gbo e yo pada bo sojo wa fun wa eh nko le se wa ma mo aye be lekan aki mo osun mo se kiti ku ma jona aye mo ogun mo te ki e ura ma lo mo
2: mo le mo
1: o wa ye be ni gbogbo ohun ti le wo ko fun bala to a ma du die die nbe e ma binu dudu ti bond fm lo waye lẹnu jọba kan ko ni waye mọ lagbara ọlọrun ba gbẹ lo ma niyanju adupe pọlọ gbẹ lolufẹ apapata a gbọdọ ma lu baba wa lọgbẹ ẹnu iwa ile iṣẹ bond fm alhaji wahab alade akọsilẹ ọmọ alaṣọ ńlá akinyin akinyin ló kó àti ó ti wa wọn fẹràn ètò yìí dọba
2: ọlọrun
1: kò ní padà lẹyìn ọlọrun ni kúrò láàkà yìí ẹyin bẹ ṣe ń pọn ogun ani bond fm ani jabọ lẹyìn lagbara ọlọrun ba ẹ ṣe o gbogbo alatilẹyin wa patapata lori eto rin ti wa akinyin o gbogbo ẹsẹ gbadun ètò yìí pátápátá akinyin o
2: gbogbo
1: ẹsẹ pé ẹ ń ronú jọkọ pé ó wù í kẹ dá sí ètò rin ti wa ṣùgbọ́n ọ̀dọ̀ wa okòrò yìí wa ń ṣe yín o ọlọ́run pèsè fún yín ẹ má nìkan láìpẹ́ láì jìnà ẹ náà ẹ nìyí tẹ ẹ gbé ẹgbẹ́lẹ̀ mú kówó fún wa ẹ tó máa fi ṣe ètò rin ti wa lọ́pọ̀ ọlọ́run ba eré ń tiwa lẹ́tọ̀ bọ́ọ̀dẹ̀ fẹ́m láwà 92.9 rédíò fẹsọ̀ wápọ̀ tó kárí ayé.
3: Ire ma gbe o, ire, ire n ti wa ma gbe o, ire. Ire ma gbe o, ire, ire n ti wa ma gbe o, ire.
4: Ẹ kojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Ara ń bára ìròyìn ló ń dé ṣe sí ìgbọ̀yìn lórí ètò ìròyìn tiwa láti lè ṣe Bond FM 92.9. Ganiya àti Bello Ashiru lóníròyìn yín. Lórílẹ̀-èdè Colombia ni wọ́n ti ṣàwárí kóló kan tó jẹ́ pé òun ló tóbi jù lágbàáyé tí ó sì ti wọ̀ ìwé ìtàn báyìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde láti orílẹ̀-èdè Colombia, wọ́n ní pé ìwọ̀n bàtà ẹsẹ̀ 23 ni kóló ọ̀hún. Nígbà tí àwọn tí ó ṣe ìpèsè kóló ọ̀hún gbà kí wọ́n máa sọ̀rọ̀, wọ́n ní àwọn ṣe fún orílẹ̀-èdè náà ni. Wọ́n ní àǹfààní wà fún àwọn àlejò láti wá wò ó kí wọ́n fi ṣèrànwọ́ kí wọ́n sì máa dá owó kọ́ìn sínú ẹ̀. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé kóló náà ló jẹ́ gbogbo owó tí àwọn bá gbàjọ lórí ẹ̀. Àwọn ò fi ṣèrànwọ́ fún orílẹ̀-èdè Colombia àti pé ibùdó tí kóló náà wà ó máa jẹ́ ibi ìgbafẹ́ tí àwọn aráàlú yóò láǹfààní láti máa wá ṣe àbẹ̀wò sí pẹ̀lú ètò ojú àánú owó kọ́ìn tí wọ́n máa dá síbẹ̀. Fún ìdí èyí àjọ tó ń rí sí àwọn nǹkan tó bá jẹ́ mẹ́rin ìrí lágbàńlá ayé wọ́n ti fi orúkọ orílẹ̀-èdè Colombia sínú ìwé ìtàn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó ní kóló tí ó tóbi jùlọ lágbàáyé báyìí. Lórílẹ̀-èdè India ni wọ́n ti ṣe ìfilédè lórí ẹranko abìjà kan èyí tó yẹ pé ó sá kúrò níbi ọgbà ìtọ́jú ẹranko tí wọ́n tún tọ́jú rẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ọgbà ẹranko ọ̀hún ọjọ́ kodì nímọ̀ pé ní ọjọ́ keje oṣù keje ọdún tá a wà yìí ní ẹranko àbìjà náà tí ó tóbi jù ni ó sá kúrò ní ọgbà ẹranko náà wọ́n wá jẹ́ kodì nímọ̀ fún àwọn èèyàn láti wà lójú lọ́lákọ̀fín sọrí lórí ẹranko àbìjà ọ̀hún èyí tó sá kúrò lágbòdì tí wọ́n ti ń tọ́jú ẹ̀ alámbára ìròyìn tààrọ̀ ẹ̀ kò ní ju báyìí lọ lórí ètò ìròyìn tiwa ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti tiwa ire o.
3: túnmí ọláńlẹ́ lọ ire ire tí wà máa dé o ire túnmí ọmọ ọláńlẹ́ lọ ire ire tí wà máa dé o ire.
0: èmi ọ̀tẹ̀ ìwọ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ di méjì ó dòdòdò àdìbá fún bàbá olóore má lẹ́sẹ̀ rẹ̀ ta ló ní kẹ́nìkan má tẹ̀lẹ̀ àwa lọmọ onílẹ̀ fẹ̀sọ̀tẹ̀ rẹ̀ ebe la kojo mo je tudi o tani ato mo bilo ya bashiru ashiru gbogbo ro fi abala yi patapata ipata ki laare koju mo nbe ba ona lo ibo mo ti mo oro po sibe o e je ma pe gbo to kudu abala yi ta ba so nipa o to fe abala yi a ma ran ti baba wa laji osun ba de wale so ba ta logun won didi so ni pe abala ta okun du jun niyan be si ni baba wa engineer peter to yan motor show won fe abala won ki se pe boya won didi pe mi ko so fun mi njo ti won wa si ibi se wa no so wi pe ah mo gbadun ifate manki wo ṣùgbọ́n mo fẹ́ kẹ tó gbọ̀ jinlẹ̀ nínú ẹ̀ sí ju báyìí lọ ọlọ́run ràn wá lọ́wọ́ bàbá wọ́n jẹ́ kí n mọ̀ yìí pé wọ́n kúndùn àbàlà ń dáadáa ta bá tún wá ṣètò tán tó bá dẹ̀yìn ètò táyé bá tún wà wọ́n á tún pè wá wọ́n á tún bá wa jíròrò lórí ohun tí ifá bá sọ nígbà tí a bá sọ ọ̀run la fi ń kí wọn pé wọ́n mọ̀ nípa ẹsẹ̀ ifá dáadáa àti pé wọ́n gbádùn àbàlà yìí dáadáa ta bá tún sọ nípa ọ̀rọ̀ tó gbádùn àbàlà yìí a máa tọ́ka sí alhaji facebook oníkò ìjọsìn bíntínláyé construction kì í ṣe pé wọ́n dìde fẹnu ara wọn sọ wípé àwọn gbádùn rẹ o mo ń gbà tí a bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ ṣàdúrà fún àfìfá tì í lẹ́gbẹ̀ẹ́ mu dájúdájú bàbá yìí wọ́n kúndùn àbàlà ẹsẹ̀ bàbá máa ń ṣe o wọ́n kúndùn ẹ̀ olóyè oyè inú gan olùṣègùn wọn túnde àìrìn mákọ̀ fún ara wọn ni wọ́n dìde pè mí pé ọ̀gá tún jí o èmi náà gbádùn abala ẹsẹ̀ bá gàn torí pé bàbá tèmi náà ò ní fa ni wọn ẹ̀yìnlẹ́yìn jẹ́ ká mọ̀ o àmọ́ o ẹ̀ rí evangelist bọ́lá odúbọ́lá ń ti wọn àná nínú pé pé jp o ọmọ ìbílẹ̀ lèmi o ẹni tó bá sì jẹ́ ọmọ ìbílẹ̀ àwọn nǹkan ìbílẹ̀ wọ́n máa ń fẹ́ ìdí nínú tó jẹ́ pé wọ́n gbádùn wa dáadáa tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ olólùfẹ́ abala yìí pátápátá àkínyìn o mo ní ẹsẹ̀ fáyìí mo ní kò mọ jù báwọn náà kàn ń gbélé ni ṣùgbọ́n nǹkan kì í síbẹ̀ torí pé ọ pẹ̀lú nǹkan tó ń dààmú púpọ̀ nínú wa láyé òde òní tá a fura àwọn kan máa ń ṣe wá tẹ́lẹ̀ pé a kì í fura àìní fura ń kó bá wa ló ṣe dá kí ẹ̀dá máa kíyè sára ní gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé àwọn míì bẹ́tọ̀ pé akọ eré mọ́ wọn ṣùgbọ́n ọwọ́ wọn ò ní tóore kì í ṣe pé báyà wọn ò yàn rè wọn yàn rè láti òde ọ̀rọ̀ wá ṣùgbọ́n wọn máa nàgànàgà títọ́ wọn ò ní tóore kí ló ń fa ohun tí fàyè ń ṣàlàyé fún wa láàárọ̀ ẹ̀hún ifá ní ẹnìkan wà o ipe ẹni ó ní oríire ifá ní ṣùgbọ́n kò ní ẹsẹ̀ rẹ̀ ifá ní ẹni tó a dá ifá yẹn fún ipe yóò ṣoríire o ṣùgbọ́n yóò wá kún ìrìn ẹsẹ̀ rẹ̀ torí pé kò ní ẹsẹ̀ rẹ̀ ifá ní ilé ẹni ńkọ kí wọn ṣe ájò fún ni o kó máa rí eré rẹ̀ kó ó lè kó wálé ẹsùn mọ̀ pé eré bó ti kọ́ pọ̀ tó tá a bá tètè rí lásìkò ọlọ́run má jẹ́ kí wọ́n fi ṣe àpínlẹ̀ ni àwọn míì ni wọ́n máa kó ifá rẹ̀ yẹn ọlọ́run bọ̀ òní jẹ́ kí wọ́n fi wá ṣàpínlẹ̀ o ifá ní àsìkò tí ọwọ́ ń tọ̀ ń bá ti fẹ́ torí báyìí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fa irun sẹ́yìn tí ò ní jẹ́ kó tó ń tọ̀ ń lọ́wọ́ kò lẹ́sẹ̀ rẹ̀ nù ó yẹ oríire ó wọ́n ní lókèrè ṣùgbọ́n kò lẹ́sẹ̀ rẹ̀ yóò fi débi tí ìrẹ́wà ọlọ́run ní ṣe tèmi tẹ̀lé ibẹ̀ gbogbo orí ta bá fojú wa rí ọlọ́run ọba jẹ́ kọ́ ọ tó bọ́ ọ bá sì wá tó yìí náà ká tún fà á mọ́ra kọ́ bá wa gbé yóò sì jẹ́nu lágbára ọlọ́run ọba ifá ní kí wọ́n ṣáájò fún un kó lọ fi wo ẹsẹ̀ rẹ̀ kó wọ ọmọ dáadáa ifá pé ó lóríire àmọ́ kò lẹ́sẹ̀ rẹ̀ ifá ti rí nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká wo báyìí lọ bàbá olóríire rẹ̀ olóríire ifá ní ìbọn olóríire kò wá lẹ́sẹ̀ rẹ̀ gbogbo nǹkan tó yẹ kó máa rí kò rí gbogbo orí tó yẹ kó máa gbà kò gbà wọ́n tí ìrìn rẹ̀ bá wà tó bá lóun fẹ́ dé báyìí tó bá kù díẹ̀ kó débẹ̀ kò ní lè débẹ̀ irú kí wọ́n lè lé ìkíni à ń bá mi pò náà ní bàbá olóríire ló dín fá fún o wọ́n bá ní ẹsẹ̀ rẹ̀ ló kù sí wọ́n ní kó ní ẹyẹ lé méjì wọ́n ní kó ní èjì lógún kó kò fá kí wọ́n sì bá a rúbọ̀ tó bá ti rúbọ̀ ń tán kọ́ máa fi kíní òun wẹ ẹsẹ̀ rẹ̀ wọ́n tó bá ti fi wẹ ẹsẹ̀ rẹ̀ wọ́n ní eré dènù ifá ní kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn awo rẹ̀ tí wọ́n ṣe fún ifá ní ń tàn pọ̀túntòsì tí ẹyẹ lè fi kórè wálé yóò máa fi kórè wálé ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀yìn àtẹ̀yìn àtàwọn àtòun ẹtẹ rẹ tó ń dí wa lọwọ tí ò jẹ kí ire tí à ń lékú tó wa lọwọ ọlọrun bá yọba wa yanjú ẹsẹ ọlọrun bá yọba wa fún ẹsẹ náà mọ gbogbo wa pátápátá tó yẹ pé ire ń bẹ wájú wa ṣùgbọn àmọnà àti débẹ torí pé ẹsẹ àti débẹ ò jẹ ọlọrun ó pèsè ẹsẹ tí ògùn wa débẹ tábà ń sọ nípa ẹsẹ kì í ṣe ẹsẹ méjì tá a fi rìn ni ọtọ lórí o ọtọ lílé tá a fi ń wọràn yìí o orí orí ó yàtọ̀ sí orí tí à ń wò tá à ń fọwọ́ kàn fà ní wọn tó níwájú tó nípa kọ yìí o
5: tábà
0: wá ń sọ nípa ẹsẹ kì í ṣe ẹsẹ méjì tí a fi rìn ni wọn sọ o torí dé yìí bàbá ti ní oríire kọlọ́wọ́ bọ́ lójú ẹni kọ́ jẹ́ ká ní ẹsẹ̀ rẹ̀ torí pé ibi tí orí ń gbé ni lọ kọlọ́wọ́ bá kọ́ jẹ́ kẹsẹ̀ débẹ̀ ni wọ́n ní ibi orí ń gbé ni rè kẹsẹ̀ máa sinmi lọ ni ibi orí ń gbé ni rè kẹsẹ̀ máa sinmi lọ ni ẹ̀dá là bá wáyé àkúnlẹ̀ yan nítorí ṣá àkúnlẹ̀ ayàn dá adélé ayé tán lójú wa ń kàn wá ìpínlẹ̀ àbá wáyé orí ló ní ṣe òkìkí lọ dá o ibi orí ń gbé ni rè kẹsẹ̀ máa sinmi lọ ni ibi orí ń gbé ni rè kẹsẹ̀ máa sinmi lọ ni ẹ̀dá là bá wáyé àkúnlẹ̀ yan nítorí ṣá àkúnlẹ̀ ayàn dá adélé ayé tán lójú wa ń kàn wá ìpínlẹ̀ àbá wáyé orí ló ní ṣe òkìkí ní tẹ̀dá o ọlọ́run ọba lọ́jọ́ èmi yóò jẹ́ kí ẹsẹ̀ wa kó gbé wa dé ibi tí orí ń gbé wa rè tíjẹ́ ti rè
5: láti ìpàdé
0: àti ní àtẹ̀yìn àtàwọn àtún gbogbo apátápátá ìrè wa ó tó wa lọ́wọ́ o àní kú tọ́tọ́ ọ̀fù máa fi ìrè wa káàkiri lápá ọlọ́run ọba ìrè wa yóò ṣojú ẹ̀mí wa yóò ṣe déédéé ara wa a ní àjẹmọ́nu rẹ̀ a sì jẹ́ lájẹpẹ́ láti ìdìbò iṣẹ́ tí fani jẹ́ fún ilé nínú o.

0: 21 siwaju.
1: Bẹ́ẹ̀ni.
0: Bond FM lọ́wà 92.9. Lido fẹsọwapọ̀ tó kárí ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Lido fẹsọwapọ̀ tó nà yẹ gbò lórí atẹ́gùn. Lido fẹsọwapọ̀ tó gbára ló ń kíra fún Peter Bani pa dọ́tà ní ṣèké. Wọ́n ní rédíò yìí ò lẹ́gbẹ́ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Èní jẹ́ ọjọ́ kejìdínlógún nínú oṣù keje ọdún 2026. Ẹyin ní ọ̀sẹ̀ tó kọjá àbúrò mi kan ṣe ọjọ́ ìbí. Eyín Christiana Olúwa Bọ́sẹ̀dé Olúwa Jáde Sọ́lá Àyọ̀ká ọmọ ìwé níyì. Tó bá di ọjọ́ kọkànlélógún nínú oṣù keje tá a wà yìí, ọ̀rẹ́ mi olùkọ́ mi Emmanuel Babatunde Ọláníyì Àkàgbé Ègo ọmọ Abiola Oníketu nígboro òjò mẹ́sàn òun ní oṣù ọjọ́ ìbí. Ẹyin gbogbo ẹ wá ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú ara wọn. Àwa sì ń sọ nípa èmi àti Babatunde ọjọ́ pẹ́ láti gba ìwé láti ń babọ̀.
1: Ọjọ́ àbókù
0: ìpínlẹ̀ Ọ̀yọ́.

0: be ile eko grandma sa jo gbo egbo olohun seun lopolopo eh eh bo se na egbo e na sa wonu ara won atupo lodo olohun atupo lodo olohun eh n ta wa se ni pe ka yo o le je pe ojo bi today se ku bi ojo meta abi merin eh sugbon tori pe ko n fi eto yi sere o ku du eto yi opoju eh ka ku gbon ojo ki a lo kitunde baba sa fe kitunde mi bo laki baba kitunde na partially adogbo ki bo se na to mo jume so kono ni won eh baba kitunde na taki bose na baba mu tunde baba la fi tunde afi ki bose na partially na o se wonu ara won na eh tori pe eh ojo aboki na opo enu ekun tori de je ka lo ki ariyo onigo elese ajiboro le lagbole oniketu nigbo luji meso
1: baba tunde omo abiola abiola oniketu je meso oku orire ajogbo ori kadu eni o sopo re laye ko ma fe isopin atagbo atepelese tena nile oniketu oko nile se ni omo ora ora omo ba erukaru erukaru abila la lenu ora omo ba ragbakigba igbakigba ni keke so wọ́nà ọmọ bá rẹ ní kẹ́ni ẹnikẹ́ni àmútalẹ̀ jẹni àkàgbé ọmọ ọmọ ajẹ́túmọ̀bí ọmọ ọ̀rẹ́ oníyàn àdí ìgbà ajẹ́túmọ̀bí ṣẹ̀ǹbẹ nílé ṣẹ̀ǹbẹ lójú ogun ọmọ òkè sẹ́rì ibi ti lọ́nà ọ̀ra ajíjọlá ẹlẹ́sẹ̀ tí mo bẹ́ wúrùjọwú nínú oko ní pẹ́bàálẹ̀ mi ọkọ mi àṣẹ lálẹ̀ lẹ́gàn ajẹ́túmọ̀bí kí ló mú mi wánú oko wá ṣe ẹ̀jẹ̀ ní kò sùn ó ń korí bàbá tún dé ọmọ abíọ́lá bẹ́ẹ̀ ni àgbàbá ń kò sùn ó ń kàyà ẹyọlé ìrẹsẹ ló kó sùsẹsẹ tó dápá sí àti ṣé mọ pẹyẹlé ṣoge ni àbí òṣoge òkò pàwọlọwọ bí ọmọ ọjọ tàdínlógún ajíṣọlá ẹlẹsẹ ọmọ ẹwà àdìrẹ ọmọ ọgbọn adédìgbà òkò òrèṣẹ ọmọ wòórà.
2: akínlé ni lọnà oko ká tún gbalẹ nílé ní géètù àrùn rèjò wáyé akínlé ni lọnà oko ká tún gbalẹ nílé ní géètù àrùn rèjò wáyé àwọn èjò bí ẹrẹ wí odò ṣe bá ọmọ ọba níjọba ẹyin èjò bí ẹrẹ wí odò ṣe bá ọmọ ọba níjọba ẹyin arò lẹgbẹ ẹyin arò ẹyin ọba arógun ẹyin arò lẹsùn ẹyin arò lẹgbẹ ẹyin arò ẹyin ọba arógun ẹyin arò lẹsùn.
0: ẹyin orin gẹlẹlẹ máa gùn mí nìyẹn bàbá ní ká máa tẹ̀síwájú lórí
1: ọ̀rọ̀ àwòrán ti fẹ́ ṣiṣẹ́ àwòrán wọlé nìyẹn.
2: ọba òkè kò forí jòkó ọjàre àwọn yìí ó ti kú nílé oníkeètù lọ́mọdé làgbà ọba gbé wọn sáfẹ́fẹ́.
1: okun ẹ̀fẹ̀.
2: ọba òkè kò forí jòkó ọjàre àwọn yìí ó ti kú nílé oníkeètù lọ́mọdé làgbà ọba gbé wọn sáfẹ́fẹ́. ogun gbé ìwé bàbá ogun rẹ̀ mi ẹ̀ ti lọ àfọ̀dàn ìyá ìfọláyín mi kò sí adénú ilé làwọn wàjà yìí ogun ṣọ́ọ́lá kí ẹ máa ro gbọ́ra lọ. ogun gbé ìwé bàbá ogun rẹ̀ mi ẹ̀ ti lọ àfọ̀dàn ìyá ìfọláyín mi kò sí adénú ilé làwọn wàjà yìí ogun ṣọ́ọ́lá kí ẹ máa ro gbọ́ra lọ.

0: adupe lọdọ lọ ba se nte si waju
1: adupe
0: ile tori nti wa le ni a ni shalaiki baba wa ka gbe si o ba ile one oluwa la nbe te wo jp
2: bi
0: o ba fo jokoro a ko bi ogun one baba to je pe ah o fero ni bi razi ga o
1: ka
0: wa ko de fero ni se bond fm nigba ti a lo loya tegun fi ojo mi lu ko o dun baba po de ko pa lo pe ye bi eni pe nkan kan si won ni sugbon adupe lodo lo wa pe baba tin gbanu wa bayi eh a ma ki won ko won ku imura sile ajodun ojo keta le logun lori apere wa bala won e ti o waye ni ojo kejo osu kejo ni ta waye baba ade ape lori o baba pelese e so ba je ko ko lagbara lo ba adupe ni pe o gbogbo igba te ba wa wa lori alefa iko ma ke bi iko yo ma ke bi o go mi yan la se ni bari lori apere ni gbono mo yi o lagbara lo ba e pe loju ba la se ni bari a ki baba ko won ku imura sile o ripeto ba di ojo kefo osu kejo won se ajodun alara agbo yen ni ilu ojokoro
1: to
0: ba di ojo eti friday ojo kejo osu kejo odun 2026 ta wa ina ni o won se odun aje
1: to
0: ba nsin se odun aje nto ku ni odun aje owo ni jebe o ah gugu apata agboro ku pa nbe
1: gugu
0: ni ba fe lu oya ga le debe o to ba di ojo abameta saturday ojo kejo ni osu kejo eti se august 8 un gani asekagbare ni bi baba o ti gbalejo opolopo awon egbele okuero awon oluye nla awon balu awon gomina awon are orilede gugu apata lo poju sibe o yen ni ojo kejo osu kejo 2026 ni ago mokola aro ni leto bere ni 102 Bola Ahmed Tinubu Road Obala Nbe bus stop former Agbado Station Road Ijaye Ojokoro ibe ogo ni gbogbo o ti ma yo ti ma dun yoga yen je aye ajodun odun ketalelogun ti baba ti gbade ge bi oba Ojokoro baka no ma se odun keji odun aje ti ilu Ojokoro ati ifakojaye aki baba agbole padawata aki gbogbo le bi akeje oniyan royal family tile awori ati gbogbo eyan lu ojokoro ati fakoja yi pe eku imura sile o olorun olojo ya se aje ka se opolopo
2: odun ke
0: ta
2: so
0: awari one oluwa la nbe ta wo jp akan bi ogun wa oba ojokoro land aki baba o lagbara olorun ba aki gbogbo eyan pata pata o ati gbogbo eyan eyan to pe nbo wa sibe lagbara olorun ba ayo ati dun na la fi se o ti wan te si waju
1: won
0: de fm lo wa 92.9
1: ti
0: do fe so wa po to kari aye ayo a ma dagbere ni ore to laaro yi lagbara olorun ba la se dumare a tun pade lose tun bo ore to ire ni si wa a dupe o lekan si lọwọ àwọn èèyàn má jẹ èèyàn tẹ àwọn tí ọlọrun kó ti wà á lẹyìn lórí ètò yìí
1: kí
0: wọn ń kẹ wá lórí tí wọn ń kẹ wá mú owó ọrọrùn lásìkò tá a wáyé ká má parọ tó wáá jẹun rédíò òṣèré kọ̀ọ̀hún èèyàn ń ṣẹ́ torí pé rédíò ń fẹ́ owó ìdí ni pé owó náà láti gbọ́ bùkátà ohun gbogbo gbogbo a fi epo sí jẹnẹtọ ń gbà náà bá lọ owó náà ni àwọn oníṣẹ́ náà ọ̀nà wá dẹ̀yìn ìparí oṣù àwọn náà tún gbọ́ ẹgbẹ̀lẹ́mùkú mílíọ̀nù wá lẹ́ẹ̀sán owó náà o àti oríṣiríṣi àwọn nǹkan tá à ń fowó ṣe torí di a nílò owó rédíò náà gbogbo àwọn tí ń ráyìn náà wà lọ́ba ọlọ́ọ̀bọ ò ní pa yín o ọlọ́ọ̀bọ ò ní gbaṣẹ́ lọ́wọ́ yín ọlọ́ọ̀bọ máa bá wa bùkún yín ẹ̀yin tó kù náà tẹ fẹ́ràn wà lọ́wọ́ ọlọ́run fi omi àánú wa yóò bì sí lójú ọlọ́run bá wa ran yín létí pé tòun máa ran yín sí wa ẹ sì lè jíṣẹ́ fún wa láṣẹ Edumare torí pé ẹni tó lọ́run bá ránṣẹ́ tí ọ̀jẹ̀ ìyẹn náà léwu làwa ṣe máa ń sọ nǹkan pé tí ọlọ́run bá ránṣẹ́ sí wa ẹ dẹ́kun ẹ jẹ́ṣẹ́ sí wa ẹjẹ́ àmọ̀ pé ọlọ́run kì í ránṣẹ́ abo iṣẹ́ ni náà máa ń ràn wọ́n tí ọlọ́run bá ti wá ránṣẹ́ sí wa jẹ́ iṣẹ́ fún wa
1: kẹ́
0: sì jẹ́ lájẹyè torí àwa náà fẹ́ kọ́jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run wa ń jẹ iṣẹ́ tọ́lọ́run wa náà là ń jẹ yìí nìmí ṣe máa ń kọ ní gbọ̀ gbogbo pé iṣẹ́ tó lù gbá lára
2: ni
0: àjẹyè ni wọ́n fẹ́ iṣẹ́ tọ́lọ́run mi hàn mí. Bàbá wa ní olúwa ìfàǹjẹ̀lẹ́sìn adédọ̀kùn ni wọ́n kọ nìyẹn pé iṣẹ́ tó lù

0: iṣẹ́ sí wa o abẹ́ ìrántí ọlọ́run ti ràn yín létí láàrin bẹ ṣe ń gbọ́ wa ẹ jẹ́ iṣẹ́ náà fún wa o ẹfọwọ́gùn wa nú ẹfọwọ́ràn wa lọ́wọ́ lórí ètò rẹ ní tiwa ẹ wá tiwa lẹ́yìn ló sì máa jókòó sọ́ọ̀dẹ̀ yín ẹ jẹ́ alọ́lẹ́yìn kápára lọ́yẹ̀ súnmọ́ra ṣe èdèmàrè 07088100154 tàbí 08098444710 09844410 lẹ́lẹ̀ bá túnjí ọlálékan sọ̀rọ̀ túnjí ọlálékan ló kọ́ mi the charismatic radio presenter alúdàgbére pé lágbára ọlọ́ba àáfẹ́ àtàlẹ́fẹ́ àpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò ìre ni tiwa ire o.
1: ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba ẹ lè pe ní gani àtọmọ bello ayashiru fún ìpolówó ọjà lórí ètò ìre ni tiwa 07087492118 ayọ̀ àtàlàáfíà láti fìpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.
2: bó sì jẹ́ mi náà lọ fẹ́ pè fún polówó ọjà lórí ètò yìí 08100733466 08100733466 abel lorúkọ mi ọmọ ọ̀jẹ̀túndé ìdíkò léyà.

0: agome wa ti lo e ku ya leta o eyin leta lo de se ti gbo yin lati le shebond fm 92.9 keja ni pe leko lati no abdul fatah abdul kafar je ba ipinle ko ti bere si ni wo ile ti idamba ina kolu ni opopona mutu street ni erekuso ko ebe bi oyin ti se gbe pe ajo to n dahun si isele pa ijaro ni ipin eko yen la sema ti so pe wiwo ni oyo mi ile ti ona ohun joku ko ma ba da ho wo sile akowe ajo la sema dokita olufemi oke osan itoju so pe wiwo ile ohun wa ni ibamu pelu eto abo emi ati dukiya ohun ilera araalu won gba awon olugbe agbegbe naa awon onisowo ati awon kositoma agbegbe ohun lamoran lati se gaya titi ile ohun to wo fi wo pale dokita oke osan itoju fa won leti ipin enikeni o gboro lanfani ati wonu ile ohun tabi doko ni egbe re ko ma ba demi won legbodo gba won ni oju lati tele alaale awon atona ti won fi si ayika ile na lojuna je ki lilo wiwo oko ko jagara ni ajo to ndahun si sele pajari pe lati leni ile ise panapana ipin eko ati ti ijoba apapo ni won ju osise na ki abule ba peye laika ohun ewe ijoba apapo ti pin baagi ajile obi to le ni egberun lonu igun fun awon agbe aruku bodunde ni ipinle eko lojuna ati gbaruku ti won ki o jije ko so wabo ni ipinle eko lasiko eto ogbin awon baagi ajile ohun ni ajo tori si eto ogbin ni ijoba apapo ni won pin kaakiri awon ileto sileto ibi ti won ti pin baagi ajile ohun ni agege komisanna ètò ọgbà àti ààbò jíjẹ abilékọ abisola olùsàn sọ pé ẹgbẹrún méjìlá ó lé àádọrin báàgì ni wọn pin fún àwọn àgbẹ ẹgbẹrún mẹta lábẹ ẹgbẹ àwọn àgbẹ orílẹèdè nàìjíríà ó ní báàgì ajílẹ ẹgbẹrún mẹjọ ó lé àádọrùn tó kù ni wọn yóò pin fún àwọn ẹlẹgbẹjẹgbẹ tó jẹ àgbẹ tí wọn nílò rẹ wọn kò sára o sí ààrẹ bọlá mẹ tinubu fún ìgbárùkù ti àwọn àgbẹ̀ àrùkù bọ́dúndé ìpèsè sáré ilẹ̀ fún ètò ọ̀gbìn ìwọ̀n iṣẹ́ ètò ọ̀gbìn tó péye tí wọ́n pín káàkiri fún àwọn ẹgbẹ́ náà ní ọ̀rọ̀ rẹ̀ akọ̀rí ẹgbẹ́ àwọn àgbẹ̀ dókítà fẹmi ọ̀kẹ́ sọ pé nílò àǹfààní sáwọn ohun èlò ètò ọ̀gbìn yìí yóò jẹ́ kí iṣẹ́ ọ̀gbìn ó wu ìdójú kó sì tún pèsè ohun jíjẹ lọ́pọ̀ yanturu fún orílẹ̀-èdè Nàìjíríà alàgbà bánjọ adéní tó jẹ alákòóso ètò ọgbìn náà ní ìjọba àpapọ̀ sọ pé àsìkò tí ètò ọgbìn ọ̀hún dé ó dáa púpọ̀ torí pé àsìkò òjò yìí ni àwọn àgbà orúkọ bọ́dúndé yóò rí ohun èlò oko gbìn tí èrè rẹ yóò sì jọ lọ́jọ́ iwájú tó ń jẹ yóò sì bọ̀ wáṣọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà tó ló yẹn rẹ káwọn níjùbá yìí lọ láti lè ṣọbọ̀ndà fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó àgọ́ méjìlá ọ̀sán ni já pàdé fún òyìn àpapọ̀ táwọn sadiq ló lóòtú títí ìgbà náà a kò sí mi o.
1: ìdìbò lójú rí ẹwà fàkùkọ ohun. ìdìbò rẹ lójú rí ẹwà fàkùkọ. ọba òjò lójú rí ẹwà fàkùkọ ohun. ìdìbò rẹ lójú rí ẹwà fàkùkọ. bíbí ká pẹ̀tẹ̀ àti pọ̀ lọ́wọ́ kò wá ṣe ròyìn báńdẹ̀ pẹ̀ àwa máa lọ bá.
2: My brother, are you still a fat? Don't change me.
3: Yes, now.
2: We are Fund Africa PLC.
3: Don't transform.
2: Come become HBN Nigeria PLC.
3: Name don't change.
2: But now still the same old cement
3: and other building solutions company.
2: We end up with Cobrian Bridge.
3: National Assembly Complex. First and second Niger Bridge. Cocoa.

Magistar, I'm not going to be able to do it.

0: more music as Fuji Naija is called.
1: Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ní báyìí jẹ́ rege ni aago mọ́kànlá àárọ̀ lù ẹ jẹ́ ká lọ sórí ètò ẹ̀tọ́ mi pẹ̀lú Pásítọ̀ Akínbọ́láde àti Ayọ̀kúnlé Ajayi ibi tí wọ́n ti máa ṣàlàyé fún wa àwọn ọ̀nà owó la fi lè mú àwọn ètò wa tí wọ́n fi ní máa rẹwà jẹ ẹ jẹ́ ká lọ pàdé wọn láàárọ̀ tòní lórí àkọ́tun ètò náà àgbọ́dúnú.
2: Ṣé wọ́n ní bọ́dún bá yípo pèrègùn amáwọ̀ títún wọ̀? Ìyẹn ni pé ètò yẹn ètò pàtàkì tó ń dáni lẹ́kọ̀ọ́ lórí ẹ̀tọ́ ọmọnìyàn know your right mọ ẹ̀tọ́ ẹ lórí Bond 92.9 FM yìí ní gbogbo ọjọ́ Sátidé láti ẹnu Comrade Ajayi Mákindé pẹ̀lú chairman fún know your right anti-corruption ní gbogbo Nàìjíríà àti lókè òkun Comrade Pastor Paul Akínbọ́láde ètò yìí lẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ní 11:30 sí 11:45 ní gbogbo Sátidé ṣùgbọ́n báyìí o aago mọ́kànlá sí mọ́kànlá àbọ̀ òwúrọ̀ 11 a.m. to 11:30 a.m. lẹ ó máa gbọ́ fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko adúpẹ́ lọ́wọ́ general manager Bond FM fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí láì gbàgbé olóòótọ́ ètò Alihaja Ganiyat Asiru àti gbogbo olólùfẹ́ ètò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa fún ìkéde ìbéèrè tàbí ìpolówó ọjà yín ẹ pé 07049678729 tàbí 08186733163 máa ẹ̀tọ́ ẹ kó o má bàa jìyà ìmẹ̀tọ́ mọ́.

0: ni o o dara lati ma so otito tori otito lo ma ngbe ni leke otito lo ngbe orilede leke ninu ohun gbogbo ti a ba nse eje ka ma gbiyanju lati ma so otito nitori pe ogun odun ti roba ti nlo ni waju ojo kan soso bayi ni otito yo ba ti yo si fi eyin e lele ni di eyi eje ka gbiyanju ka ma fi otito se awon gbogbo ti a ba nse ki ilu ko le toro ki ilu wa ko le roju eleyi ni mo fi wale sori eto loni ti mo se fi dupe lowo olorun to mu wa dori eto loni layo ati alafia lagbagbe baba wa ninu oluwa pastor paul akebolade ti won je chairman fun know your right anti corruption ni orile ede yi patapata towo ni baba ni won fi nja fitafita fun wa pelu adura ni gbogbo igba wi pe ki alafia ati ifokanbale ko le wa lawujo wa olorun yo tubo ma royin ni agbara bakan na mi o ni salai ki gbogbo na ebe know your right jake jado orile ede nigeria titi de ofisi afcc ati kaakiri agbalaye nibi ti eka ofisi wa to ti wa kaakiri mo ki gbogbo eyin amofin wa eku ise takuntakun eyin oga olopa ti ki gbe leyin iwa ọdaran ati iyanije eku ise a si ku igbiyanju olorun ade igbiyanju wa lade bond 92.9 fm naa lawa ti e ti n gbo wa know your right ma eto e ni eto to n lo lowo lori radio bond 92.9 fm naa lawa yi ti e ti n gbo wa ayokunle ajayi makinde loruko mi ti ope eniyan mo si akodi egun mo ki olorun botini mi oku ise opolo lagbara olorun oke ni gbogbo wa ni ajo ma lo to mo ki gbogbo eti to n gbo eto yi loni kaakiri orilede nigeria pata nibi ti owoja radio bond 92.9 fm to tan kale de boya iwo wa fe darapo me egbe know your right anti corruption tabi o tile ni ejo kan eyi to fe gbe wa nipa ni to yan o je tabi ni to lu e njibiti tete kan si wa ni ofisi wa ni 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaroje Road ni Ikotun tabi ki o tete ma pe number wa 0704967879 0704967879 o si le pe 0802 703 7390 0802 703 7390 to loni baba wa won ti wa pelu mi nile agbara lati to tesiwaju nipa awon oro to je mo eto omaniyan eyi ti o le mu ki amamajiya aimeto ati gbogbo awon alaye oro ti o le mu ki awujo wa ilu wa orilede wa ko wa ni ifokanbale eje ki n gba baba mi laye lati tesiwaju ninu ohun ti won fe ba wa so eka bo sile agbara sa
1: akobi mo ki yin le kan si o mo de ki atokun wa tuji olalekan mokeyin na e ku ranlowo awon corrections ti e make now thank you very much baba wa the special manager Abdulwahab akosile gm radio nigeria thank you so much we will not stop thanking you we will not stop thanking you because you have done well we appreciate you we appreciate you asegun atuki ao to n lo retirement very soon supo dele the Alagbon Escort AO. Thank you. As you are going, the Lord will be with you. God Almighty will take care of the year that you will still spend after your retirement. Oluwa wa pelu gbogbo agbogbo awon to de npe wa na ati awon to tun ran lowo Oluwa ma wa pelu yin o Oluwa wa pelu yin o God bless you so much. An continue lori eko wa ti an so lori nuisance. E ti mo wi pe nuisance òun ni a sọ wípé ma ń fa ìdíwọ́ fún ẹlòmíràn nígbà tó ń fa ìgbádùn fún àwa. Whatever is inconveniencing others but is bringing enjoyment to you. Some people are crying but you are at peace in enjoying that thing. It's called nuisance. You must consider the right of others, the peace of mind of others. Borin gbogbo ohun tẹ ẹ bá ń ṣe eléyìí tá ń ṣe sìn afẹ jẹ bi 12th episode on it. A lè fagùn tẹ́lẹ̀ torí àkókò tí ò síbẹ̀ ti nísìn a ti lè fagùn díẹ̀ nítorí ọlọ́run àti bọ́ǹdì ti fún wa ní more time. Aha èmi á lè gba aládùúrà pé ẹyin fúnra yín ẹ ráyè lògbà nílé ayé yín. Ẹ má jẹ́ ni ọmọ làkejì lára. Ẹ̀yin tí ẹ̀ ń wa tírélà sí ẹ̀ mọ̀ wípé gbogbo tírélà ló ní park tí wọ́n gbọ́dọ̀ máa tí wọ́n bá fẹ́ jáde tí wọ́n bá fẹ́ wọlé ibi tí wọ́n gbọ́dọ̀ máa park sí. Ṣùgbọ́n ṣe ẹ̀rí wípé ẹ̀yin tí ẹ̀ ń tẹni tírélà tẹni company trailers ẹ máa sọ fún àwọn drivers yín the way tó fi ń wa mọ́tò yẹn àfi pé ọlọ́run ni wọ́n. Nígbà tí o gbé mọ́tò kúrò nínú ọgbà rẹ tó lọ páàkì ẹ̀ sí main road mọ́tò tó fẹ́ gùn bíi 60 feet o wá lọ páàkì ẹ̀ sí main road you have caused nuisance there. One àwọn tó ní shop tó face main road lọ́sẹ̀ náà pé ẹ ti block wọn from the view of passerby ẹ ti block wọn. Then àwọn kan nínú àwọn trailer drivers yìí pàápàá ní Abamajẹ road Ìjẹ̀gún road ìkọ̀tún ẹ ń tẹ hóònù ní aago mẹ ẹ ń kàn tẹ hóònù pàápàá ẹdẹ mọ bí hóònù yìí ṣe ń pariwo tó ní aago méjìlá ẹ ti wà nínú ọgbà ẹ ti park ẹ ti délé ta lẹ hóònù fún àbí ta lẹ hóònù sí ní aago mọkànlá aago méjìlá aago kan aago méjì òru ta lẹ hóònù sí. You see that is nuisance. Literacy ló máa ń fa ọ̀pọ̀ nínú àwọn kan yẹn. Please desist from it. Ẹjọ́ ẹ̀yin tẹ ẹ̀yin directors àwọn tó ní trailers yìí ẹ sọ fún àwọn drivers yìí wọ́n cause nuisance. Ẹni tó ti sùn ẹlòmíì wọn bá táìmù tó ní tó fẹ́ sùn ní níbi 10/11/12/1 nígbà tí wọ́n wá gbé mọ́tò dé inú ọgbà nínú ọgbà ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí hàn lágo mọ́kànlá aago méjìlá aago kan. You are causing nuisance. Another nuisance ni àwọn tó cut shop eléyìí tí mo ń sọ yìí ó pọ̀ ní ìkọ̀tún in fact ó pọ̀ lẹ́kọ̀ọ́ kì í ṣe shop ìkọ̀tún nìkan. Ẹ máa cut shop kò sí ní sí facility toilet. That's nuisance. Causing environmental hazard. Níbo lẹ fẹ́ kí àwọn tí ó ń gba shop kí wọ́n máa ti lọ ṣẹ́gá àbí ìgbọ̀nsẹ̀? Níbo lẹ fẹ́ kí wọ́n ti lọ ṣe? One is wickedness. Me as a Christian, I will just say you are a wicked person. Any landlord or landlady that builds a shop without a restroom is a wicked person. Ẹyin wúlé wúlé wa máa rí nígbà míì tẹ́ máa ń bá àwọn ní ṣọ́ọ̀bù tọ́lọ́kọ́bọ̀ kí lè máa ń bá wọn fà á. Ẹni tó ń ta biskit tó ń ta kúlíkúlí òun lẹ̀ lọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀. Kí ló dé tẹ́ kóra yín jáde nínú Ghana Task Force tó máa ma lọ visit ilé tó bá ti ní shop kẹ́ lè máa mọ àwọn tó ní toilet or tí wọ́n ní toilet. Ẹ yá ṣiṣẹ́ lórí eléyìí. Another nuisance ni illegal street trading. Wọ́n sọ fún yín rí àwọn street tó ní walkways. Ẹ̀yin tẹ máa ń gbé pákó síbẹ̀ tẹ máa ń display POS pí kíní kan àbí ẹ máa gbé kiosk tẹ máa fi ta ọtí. You are causing nuisance. Ẹ̀yin landlord tẹ ń gba àwọn tenant wọ̀nyí láyè kán máa dí ọ̀nà ibi tí àwọn ẹlẹ́sẹ̀ máa ń gbà. It's wrong. Then èmi máa bẹ Lagos State Task Force under Ministry of Environment. Ẹ wá nǹkan ṣe sí ojú ìjọba ò lè tó gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ni ṣé gọ́ọ̀mẹ̀ tó fẹ́ máa ṣe àwọn nǹkan tá à ń sọ yìí ni. Kìdé ń ṣiṣẹ́ ọlọ́pàá náà bẹ̀t ẹ lè mú ọlọ́pàá dání tẹ bá fẹ́ lọ ṣe. You know how you do it. Ẹ̀yin tẹ́ ẹ ní lọ́mà níyìí tẹ́ ẹ ń kó ọlọ́pàá káàkiri àdúgbò. Ẹ̀yin náà sẹ́ni pé ẹ̀ ń cause nuisance. Now you know that tẹ́ ẹ bá ti wá kó ilẹ̀ ṣé wọ́n fẹ́ máa kó ilẹ̀ ẹ̀rọ rí báyìí ni. Torí ó ní kéèsì kan tó dé ọ̀dọ̀ wa tí ọmọọṣẹ́ obìnrin yẹn lọ da nǹkan nù lọ́nà gbọ́dọ̀ àwọn OPC wa mu kò sí nǹkan tí ò ti fi bẹ̀ wọ́n kó lóde pé a gbọ́ bẹ̀ thank God at the end of the day wọn ò san kọ́bọ̀ kò sí nǹkan tí wọn fi bẹ̀ wọ́n ni wọ́n máa gba 150,000 wọ́n ní chairman ló rán wọn a pe chairman up to now kò tí gbé kò tí pick call a fẹ́ béèrè lọ́wọ́ wọn tí wọ́n mọ̀ nípa ẹ̀. Yes it is very wrong kí èyí máa dalẹ̀ káàkiri is very very very very wrong ó lè fa àjàkálẹ̀ àrùn ṣùgbọ́n ẹ̀yin náà kí nìkan tí ẹ̀ ń ṣe tí ibi ìdálẹ̀ sí tí òfin ni máa kú débi wípé ó mọ̀ máa fa òórùn ládùúgbò ẹ jẹ́ àṣeyọrí tó tọ́ nígbà tá bá bá lọ fà á bọ̀ àwọn tí wọ́n sọ̀kọ́ sóbìnrin yẹn sanwó 2 years fún àwọn lọ́mà wọ́n wá gbé ilẹ̀ tiẹ̀ ṣé ó fà ó fẹ́ máa kó sí inú ṣọ́ọ̀pù ni ṣé ó fẹ́ máa kó sínú abẹ́ bẹ́ẹ̀dì ni. Ẹ jẹ́ rò ó iṣẹ́ gidi lẹ̀ ń ṣe lóòótọ́ pé ẹ gba àwọn èèyàn láyè so when we go adubo now bese ba won laye to so won kin danu si igboro ni won da si igboro bi o bo ko si ibi to ma da si the best is where we can machine we pe ke ma ko awon ile won yi we are creating public nuisance environmental nuisance yes and hazardous
0: ese baba wa e je ka doke lohun na ka wo ile agbara lo ka gbo n ti won ni fun wa a nbo na
2: e tete si ikede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gbogbo ise test ni lab kaakiri e tete ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ma wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi bi atelese wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa mimo eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe lo fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin e sha ti pe won sori ero ibani soro 080 83 81 94 080 83 81 94 tabi 080 26 18 25 77 080 26 18 25 77 lati pe ilera loro alafia re se koko
0: bakana fun eyin ti e fe ra eya ara keke maruwa tvs lopo yanturu ni o se ni cheapest price lati ma tota nibi kibi ti e ba wa ke si ma jere repete lori re gege bi awon eniyan se n wa ra nibe lati ibadan ni o ijebode atawon ilu to ku kaakiri ni owo ti o gani lara pe comrade victor C 090 78 04 8759 090 78 04 8759 orisirisi ọ̀dà ni wọ́n ṣe jáde lọ́dọ̀ wọn bíi satin paint standard emulsion paint gloss paint semi gloss matte paint marble throwaway àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń ṣe ọ̀dà lórísirisi jáde wọ́n tún ṣe screening fún ilé pẹ̀lú graffitized design bí ẹ bá ṣe fẹ́ sí tàbí ìwọ́n tilẹ̀ fẹ́ kọ́ bí a ṣe ń ṣe ọ̀dà nílé iṣẹ́ wọn ni bóyá o sì fẹ́ ra ọ̀dà lóríṣiríṣi kọ́lọ̀ tí ẹ bá fẹ́ tàbí ẹ fẹ́ kí wọ́n tilẹ̀ wá láti wá bá yín kun ilé yín kí wọ́n ṣe screening pẹ̀lú graffitized design ní ilé-iṣẹ́ star paint ní kí ẹ tètè gbà lọ lábẹ́ aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ náà wàsíù dúró jayé bíọ́lá ilé-iṣẹ́ star paint wà ní 42 Alihaji Fasali Street off Abaraje Road, Ikotun, Lagos. E le tete pe won bayi lati ra oda ni tabi ki won wa ba yin kunle yin lati se graffitized design ni. E pe won sori 081 31 64 37 51 tabi 081 75 83 30 44. Ilé-iṣẹ́ star paint gangan lẹ́pẹ̀ yẹn.
3: Promo! Ìròyìn ayọ̀ Airtel 5G Unlimited Data Router la gbé wá sí ti gbọ yin o anfani wa fun eyin ti iya data nje e ma sare bo pelu 25000 naira yi ke le je anfani promo to nlo lowo lowo nitori 40000 naira ni anta tele amo ni isin o ti di 25000 naira e te ni ka ma fun yin ni 25000 naira promo yi yo to ni ipari august to ba de ti de pari august to ba si rati e o ma pada si 40000 naira niyan o o wa pelu 1 month free unlimited data power bank ati installation o le lo pelu phone television cctv ati gbogbo to ba lo data ninu ile eyan ogota o ba connect mo oni to ti fi osu yo fi pari iwo to ba ni 25000 naira yara pe blessing lori 08123070360 08123070360 yo ba yin seto bo se ma kan yin lowo lai si wahala e se pupo
0: be ni ejo sa comrade e ba mi tun alaye oro yen se dada fun anfani awon ti won gbo eto yin lowo lowo ko le ye won dada.
1: Yes, e jan se toto mo wa ni ko tun ojo oni mo ni bo lati sale bi synagogue lohun mo ri ikan abi meji ninu awon kai e ton wa ni ko tun yen to n so fun awon obirin ti ma n te ate si oju titi won yen ti won to n so fun pe wa awon task force ti de egbe o e su seyin so e ba won yen ba ti wa ton ba ti ri awon yen se ton ba ti wa lo they will permit them again to block the passage of vehicles. So you call it there, sir. Tony could have heard yet. Tony would have heard that. So you call it there. Then I want Baba Loja, Yaloja, Edakon, Uluwa, Pelui. Jackie, I want you to see your jack. Key or Roman Lock on you. Can you continue on? So the way TFE set here, or that every bang when you like, you come up block passage, Lani Oja. Could Jackie only wash up on the soldier? Could you woman do bamboo by Beloma Dotty? Ni tori pe ibi ti o ye ki awon eyan ti won ba yin raja ti won ba awon eyan raja ni aarin oja won yen ibi ti ye ku won gba le ti gba awon eyan tori ire un teyin fe je yin baba loja yin ya loja eyin kabiyesi ilu egbon ti a nso yin nitori opo igba no ma so pe awon eleyi je nti kabiyesi ni awon eleyi nti ti ya loja pupa awon eleyi ya ti ya loja dudu awon eleyi ti baba loja kini kan go task when you're by a gun to push. You are inconveniencing the traders in the market. Any on your ladder, any on your ladder. A car relax, you strangeness way. A jacar relax, dear. A jackie, I want your tea, a bishop for a bit on that shop lower when your lodger. A jack not let me for combale. If you look on ballet. I want to want a no, if you look on ballet, you come out big bar. Be on same apo elubo apo gari ton fi yiyan lara won ni oja won yen ko tono nuisance ni e ja si toto oluwa wa pelu yi o a le ma lo ni ose yi amo a ni salai fenu ba awon agbero ti ma go soji titi lati gba wo ati sote meji meta wo pe eyin te je olori won je ku won mo toto ki won ma gbowo ni ibi ti won ba park si ko to di pe won move Tombati move. Eman lo ma kosi obstruction. Eman lo kosi obstruction. Mon soile yi ikotun lasu. And many other places like Egbeda. Eje ki wan drivers wanyen. Eje koma so woni biti a wanyon iti load. Iba siti mo to ba se wani yu titi. Woni eman daduro. You are obstructing the movement of other people. Awan to wale yi. Woma ma se ma te hon fa pa pa koye kori be. Ve ba mo. Opo ninu won lo ma nsoro ti odumo ni ninu bi epe bi gbogbo e leyin ninu moto won eyin kan le ma gbo eyin eyin o ki saba lo lasan e ja se ototo a nlo ni ose yi olorun olodumare fun ara re a le ka le pade ni ose to nbo e ba wa ara le wa o eyin te de tira na e gbianju ati wa ma bere nkan kan lori e ko ye yin 20000 te ni lowo yen 10000 si le ra block bo ti ki block won to o si le ra e ma ra sile e won ani to ma ba boys to ma ba yin ma boju to awon kan yin ti wa loko e kan ma fi lele be ko si ireti pe nkan ma wale adu awa ni pe ko wale o sugbon for now bo ba se wa na e ja ma gbianju ati ma lo 10000 20000 ne to di sowo le e mo 10000 te fi ra le ni Let me tell you somewhere. Egba ma shishe le lori. 50,000 ra oti ondo ye block to mara. Koye Oluwa wa pelu yin o. Bye for now.
2: Dupe lọwọ Ọlọrun ati lọwọ gbogbo eniyan to n ba wa ra le ti a n polowo lori eto yi ki a ma lo wa Comrade Pastor Paul Akinbolade won ni ka ma dupe lọwọ yin bi eyin naa se n dupe lọwọ wa tori pẹlu ibẹru Ọlọrun lawa ti n ṣiṣẹ wa awa ki n ta ilẹ kan fun eniyan meji gbogbo ilẹ ti ẹ ba wa lọdọ wa lo ni ifọkanbalẹ ki a ma ni ka wa sọ fun eyin ti ẹ ba ra le lọdọ wa wipe ki ẹ tete la ṣiṣẹ́ lórí àwọn ilẹ̀ tí ẹ bá rà kí ẹ má ṣe fi ilẹ̀ tí ẹ bá rà sílẹ̀ láì ṣe nǹkan kan lórí rẹ̀ ẹ tètè yọjú kẹ ṣe ohun tó tọ́ kẹ sì ṣiṣẹ́ sórí ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa. Ẹ má gbàgbé ilẹ̀ tí à ń polówó rẹ̀ ní Abuja sì wà síbẹ̀ fún títà torí à ń fẹ́ ẹni tó lè ra 9 plots yìí papọ̀ ní ẹ̀kan náà ni o ní Kwari Gbagbalada nítòsí post office ló wà pẹ̀lú ilẹ̀ 10 plots tí à ń polówó ní àbọ̀ ọkọta ìyẹn náà sì wà síbẹ̀ fún títà o tí kò jìnà sí roundabout ní ọkọta fún ènìyàn tó lè ra gbogbo rẹ̀ papọ̀ a ní ilẹ̀ sí ìgbògo Ọbásanjọ́ ilẹ̀ wa sì wà ní Owóde ní òkè Iríjà a ní ilẹ̀ sí Ìlàró behind Ìlàró stadium off Ebenezer Obey Fabiyi farm pẹ̀lú 350,000 sí 450,000 sókè lẹ ó fi ra ilẹ̀ plot kan lọ́dọ̀ wa lásìkò yìí ẹ má jẹ́ ká gbàgbé a ní ilẹ̀ sí oko afọ́ ilẹ̀ wa wà ní Lẹ́kí Ẹ̀pẹ́ àti Ajá má gbàgbé ilẹ̀ wa wà ní Tòtòrú a ní ilẹ̀ sí Ìgbẹ́sà bákan náà ni a tún ní àwọn ilẹ̀ kan báyìí sí Mòwe After Christopher University tí kò jìnà sí Redeem ní Ìṣẹ́rí pẹ̀lú owó tí ò gani lára lẹ ó ra ilẹ̀ tí ẹ bá fẹ́ níbẹ̀ ilẹ̀ tó dára tó tẹ́jú ni bákan náà ẹ má gbàgbé nípa ilẹ̀ tí a sọ pé wà lẹ́yìn báràkì ajílété ìyẹn ní Òwúdé tí a sọ pé ilẹ̀ tó dára tó súnmọ́ ibi tí security àwọn sójà tó wà ní ilẹ̀ yẹn dára èyí ni a ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ rántí rẹ̀ lásìkò tí a ń ṣe promo lórí rẹ̀ lọ́wọ́ yìí gbogbo ìwọ tí ó bá ka owó mẹ́ lọ́wọ́ má ṣe fi àsìkò rẹ̀ dọ̀la tètè pè wá báyìí kí wọn náà lè jẹ àǹfààní promo yẹn pẹ̀lú 400 sí 450,000 ìwọ náà jẹ àǹfààní plot kan ní orílẹ̀ ajílété èyí tí a ti sọ fún wa kó tó tó di pé yóò gbórí sókè bákan náà wọ́n tún ti gbé ilẹ̀ 3 acres kan fún wa ní Abẹ́òkúta after eléwé ẹran ní Ọbadà ilé níbẹ̀ yẹn ìwọ tí o bá nífẹ̀ẹ́ sí àti ra àwọn ilẹ̀ yìí má jẹ́ kọ́dún yìí tó kọjá láì gbé ìgbésẹ̀ kankan ìwọ náà tètè pè wá kó jẹ àǹfààní àwọn ilẹ̀ tí à ń polówó yìí torí gbogbo ilẹ̀ tí ẹ bá ti rà lọ́dọ̀ tiwa ló ní ìfọ̀kànbalẹ̀ tí kò béwu dé ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ àwa ṣe tán gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn láti dìde ká sì yanjú rẹ̀ ní kí a mọ́sá bákan náà tí a bá rí ẹni tó ní ilẹ̀ tí ó jẹ́ ti ẹbí tiwọn tàbí ilẹ̀ tiwọn tí wọ́n fẹ́ tà fúnrara wọn tí kò ní wàhálà kankan lórí tàbí èyí tó bá ní wàhálà kí ẹ tètè jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tí a máa gbé ó sì jẹ́ wípé ìwọ nílò lọ́yà tó mú háráhárá tó lè bá yanjú ọ̀rọ̀ ìwà gbogbo rẹ̀ ló wà ní ìkawọ̀ wa tàbẹ́nìkan gbá ọ lójú tó ní ẹ̀jẹ̀ tó lù ẹ́ ń jìbìtì tó fẹ́ kábẹ́ tíráàkì nọ́mbà rẹ̀ gbogbo iṣẹ́ yìí òun ni àwa ń ṣe ní ọ́fíìsì wa tí máa pè sórí 0704-9-6-7-8-7-2-9 tàbí 0802-703-7390 0802-703-7390 ẹ má ṣe jẹ́ kí ọdún yìí tó lọ láì gbé ìgbésẹ̀ kankan. Bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ Marwa TVS lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti ìbàdàn ní o ìjẹ́bóòde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò gani lára ẹ pé Comrade Victor sí 090
4: 7807 5980 7807 8 7 5 9 0907 8 7 5 9 so ẹ fẹ pè mí tí mo jẹ atọkùn ẹ pè mí sórí 08139 36 5988 08139 36 5988 títí ọjọ mẹjọ tá máa pàdé ọlọrun dá ẹmí wá sí kápẹrẹ pàdé lọsẹ tó ń bọ ó dà ọ.

ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó pé lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí alábòójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀rẹ̀ ran ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbín ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńté ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tí ní ìgbìnà wá iná ní ìwọ̀nsẹ̀ onígbà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon 90.9 FM lórí kedere wa ṣé sì gbọ́yìn.

ẹ̀yẹ̀ lẹ́gbẹ́ wa kú dédé àsìkò yìí. Odòdó ẹ̀yẹ ni ètò tí ẹ̀ ń tẹ́tí sí láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Orúkọ mi ni Olúwàbùnmí Bínayọ̀. Ẹ máa bá wa ká lọ.

0: alifábẹ́ẹ̀tì èdè Yorùbá bí sí. Ta ló mọ o? Ìwọ sọ fún wa.
1: Orúkọ mi ni Dúnsí Ọláwọlá. Ọ̀nà méjì ni ó pín sí.
0: Ó gbà ó rẹ pàtẹ́wọ́ fún. Ìbéèrè tó kọ dárúkọ ọ̀nà méjèèjì.
2: Ta ló mọ o?
3: Èmi mọ o.
0: Ìwọ sọ fún wa.
4: Orúkọ mi ni Ọdúnlẹ́jọ ní Afẹ́ọ̀nà. Ọ̀nà méjì tó pín sí ni Fáwẹ́lì àti Kọ́sọ́láǹtì.
0: Ó gbà ó rẹ ẹjẹ́ ká ṣalápẹ̀rẹ. Kí ni ìwọ Fáwẹ́lì?
2: Ta ló mọ o?
3: Èmi mọ o.
0: Ìwọ sọ fún wa.
5: Orúkọ mi ni Sáńsì Olúwa pẹ̀lú mi.
0: Ó gbà ó ẹjẹ́ ká ṣalápẹ̀rẹ. Mélòó ni ìwọ Fáwẹ́lì?
2: Ta ló mọ o?
3: Èmi mọ o.
0: Ìwọ sọ fún wa.
6: Orúkọ mi ni Olúmìdí Ọlámidé. Méje ni mi.
0: Ó gbà ó ẹjẹ́ ká ṣalápẹ̀rẹ. Mélòó ni ìwọ Kọ́sọ́láǹtì?
2: Ta ló mọ o?
0: Ìwọ sọ fún wa.
7: Orúkọ mi ni Sẹ̀mísí Erékọ́sọ́lá.

ṣùgbọ́n wà nínú ọdún sì ni. Ṣé

0: ṣeun o. A ò ní rí jù báyìí lọ lórí ètò òdòdó ẹ̀yẹ lónìí. Ẹ tún pàdé àwọn ẹlẹgbẹ́ wa lórí àkọ́tun ètò òdòdó ẹ̀yẹ ní ọjọ́ mẹ́jọ. Orúkọ mi ni Olúwàbùnmí Dénáyọ̀.
1: Èdè Yorùbá yìí ti gbogbo wa ni. Ó máa gbọ́dọ̀ bàjẹ́. Lórí kò tètè mìíràn tí a lè sọ.

gẹ́rẹ́gẹ́ lago méjìlá lu ẹ̀ka sàn. Àkójọpọ̀ ìròyìn Lọ́ndé Ṣétì gbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9 ìkẹjà ìpínlẹ̀ Èkó ṣáájú ẹgbọ́ àwọn kókó inú ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ wíwó ilé tí ìjàmbá iná ṣọṣẹ́ sí ní òpópónà Matthews Erékùṣù Èkó. Ìjọba àpapọ̀ pín ajílẹ̀ tó lé ní àpò 1,000,000 fún àwọn àgbẹ̀ ìpínlẹ̀ Èkó. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn ìgbésùnmọ̀mí kan afurasí mẹ́ta lórí ìjí àwọn akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Nílẹ̀ òkèrè èèyàn mẹ́jọ jẹ́ Ọlọ́run nípè tí 24 sì ti di àwátì látàrí ilẹ̀ rírì ní orílẹ̀-èdè China. Ẹ̀kúrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu Bilkis Abdulrahim Lawal. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sí ní wó ilé tó jóná ní òpópónà Matthews Erékùṣù Èkó. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó ló mójútó wíwó ilé náà lẹ́yìn àyẹ̀wò tí akọ̀wé àgbà àjọ náà Mọ̀wé Olúfẹ́mi Ọ̀kẹ́-Ọ̀sánrìntolú sì sọ pé wíwó ilé náà wà níbàámu pẹ̀lú ìlànà àgbáyé fún ààbò ẹ̀mí àti dúkìá. Ó rọ àwọn olùgbé, ọlọ́jà àti gbogbo ará ìlú tó ń gba ibẹ̀ kọjá láti bọ̀ wọn fún òfin tí àwọn là sílẹ̀ ní agbègbè náà. Ọ̀mọ̀wé Ọ̀kẹ́-Ọ̀sánrìntolú sọ pé ẹnikẹ́ni tí kò bá ní àṣẹ kò gbọdọ̀ dé àyíká ilé ọ̀hún, tí kò sì gbọdọ̀ sí káràkátà tàbí títa jíjá ọjà tàbí gbígbé ọkọ̀ sí agbègbè náà. Lára àwọn àjọ aláàbò tó ń ṣiṣẹ́ lórí ilé ọ̀hún ni àjọ panápaná, àjọ tó ń ṣàkóso ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa kópa tó jọjú níbi ètò ìjọba àwarawa kó lè túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Abilékọ Chidinma Eferebo tí ó jẹ́ ti àjọ Corporate Accountability and Public Participation Africa ló léde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi síta. Ó sọ pé ètò ìjọba àwarawa kò lè dúró rí tí ará ìlú kò bá kópa tó jọjú níbẹ̀. Abilékọ Eferebo wòye pé àìdúróre ọrọ̀ ajé, àìmú ìlérí àwọn olóṣèlú ṣe àti àìní ìgbàgbọ́ nínú àwọn olóṣèlú ní òkín jẹ́ kí àwọn ará ìlú kópa níbi ètò ìdìbò. Ó ní àkọsílẹ̀ àjọ INEC fi hàn pé 25% àwọn ọmọ ilẹ̀ yìí ló dìbò lọ́dún 2019, ṣùgbọ́n àdínkù débà lọ́dún 2023 tó jẹ́ wípé 23% ni ó kópa níbi ètò ìdìbò. Bákan náà ló tún lọ di àìkópa níbi ètò àwarawa mọ́ ìjọba àwarawa mọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ àti rògbòdìyàn tó máa ń ṣẹlẹ̀ lásìkò ètò ìbò. Ó rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti máa la ará ìlú lọ́yẹ̀ kí wọ́n sì máa bèrè ìbéèrè tó yẹ lọ́wọ́ àwọn tó dìbò òṣèlú mú. Ìjọba àpapọ̀ ti pín ajílẹ̀ àpò 1,000,000 ìyẹn 20,160 fáwọn àgbẹ̀ ìpínlẹ̀ Èkó kí pèsè oúnjẹ lè gbèrú sí. Kọ̀míṣánà fẹ́tò ọ̀gbìn ìpínlẹ̀ Èkó arábìnrin Abisola Olúsanya sọ pé àpò 12,000 làwọn pín fún àwọn àgbẹ̀ 3,000 tó jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tí a mọ̀ sí AFAN, táwọn sì pín àpò 8,000 ó lé tó kù fún àwọn àgbẹ̀ lórí bí wọ́n bá ṣe ń pèsè èrè oko sí. Ògbóyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu fún ìgbárùkù ti àwọn àgbẹ̀. Nínú ọ̀rọ̀ akọ̀wé ẹgbẹ́ àwọn àgbẹ̀ Ọ̀mọ̀wé Fẹ́mi Ọ̀kẹ́ sọ pé ìpèsè ajílẹ̀ àti àwọn ohun èlò ìgbàlódé ṣe pàtàkì sí ààbò oúnjẹ nílẹ̀ yìí. Bákan náà ni alákòóso ilé iṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ọ̀gbìn Ọ̀gbẹ́ni Banjo Adeniyi sọ pé ajílẹ̀ ọ̀hún ni ó dé sí àsìkò torí pé àsìkò ọ̀gbìn la wà yìí. Ó ní àwọn túbọ̀ máa pín ọ̀pọ̀ ajílẹ̀ àti èso ata fún àwọn àgbẹ̀ láìpẹ́ jọjọ. Ìjọba àpapọ̀ ti fẹ̀sùn ìgbésùnmọ̀mí kan ọkùnrin mẹ́ta tí wọ́n ní wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ kó. Àwọn afurasí ọ̀hún ni Abdulrazak Umar, Yunusa Musa àti Shamsu Sani tí wọ́n fẹ̀sùn mẹ́wàá kan wọn tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí, ìjínigbé, ìwọkùsà lọ́nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn afurasí mìíràn láàrin oṣù kínní sí 5 ọdún yìí láti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ọ̀hún gbé
ti won si kuna lati daruko awon to je agbatero ijinigbe ohun leyi to lodi sofin ti won si foju ba ile ejo fun ijiya ise to ye royal papa len gbo lati le se bond fm 92.9 ikeja ipinle eko

kábọ̀ padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Gómìnà ìpínlẹ̀ Edo Mondo Pebolu ti búra fún àwọn akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba Ogun tí ọ̀gbẹ́ni Melody Ọmásàn tí ojúpè níjà ti jẹ́kàn lára wọn fún ìgbà àkọ́kọ́ nípínlẹ̀ náà. Gómìnà Pebolu sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba igba ààbọ̀ ni àwọn ṣe ìdánwò fún tó sì jẹ́ pé àwọn Ogun tó pérégede jùlọ ni àwọn mú fún ipò náà. Ọgbẹ́ni Ọmásàn ti ojúpè níjà ṣàfihàn ìpinnu ìjọba ọ̀hún láti má ṣe yan ẹnikẹ́ni nípò sí. Ó rọ àwọn akọ̀wé àgbà tuntun ọ̀hún láti máa bọ̀wọ̀ fún òfin tó ń de iṣẹ́ ṣíṣe wọn, kí wọ́n sì máa ṣe ìwádìí gbogbo àṣẹ tí wọ́n bá pa fún wọn lọ́wọ́ àwọn tó yẹ, kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀. Ẹ̀wẹ̀, nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn akọ̀wé àgbà tuntun náà, ọgbẹ́ni Ọmásàn tó jẹ́ amòfin dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àǹfààní láti sin ìjọba ìpínlẹ̀ Edo tó sì ṣèlérí àtìlẹyìn tó gbópọn fún àwọn ètò ìdàgbàsókè tí gómìnà ọ̀hún ṣe káàkiri ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ti gbàlejò àwọn mẹ́rin táwọn ẹ̀ṣọ́ aláàbò dóòlà lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn mẹ́rin ọ̀hún ni wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ girama Ọlọ́wà níjọba ìbílẹ̀ Dèkínà ìpínlẹ̀ Kogi. Wọ́n ní lára àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni adarí ilé ẹ̀kọ́ girama ọ̀hún, akẹ́kọ̀ọ́ méjì àti òṣìṣẹ́ àjọ NECO tó mójútó ìdánwò NECO tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe lọ́wọ́ kó tó di wípé àwọn ajínigbé ṣọṣẹ́. Àgbáríjọ àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ọdẹ lójúmọ̀dọ́là àwọn mẹ́rẹ̀ẹ̀rin Gómìnà Ọdọ̀dọ̀ gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tó sì fi ètò ààbò tó gbópọn dá àwọn olùgbé lójú. Ó ṣèlérí pé òun kò ní sanwó tàbí jíròrò pẹ̀lú ajínigbé kankan, tí ó sì ṣàlàyé pé òun ó túbọ̀ máa gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ. Ṣáájú ni ìpínlẹ̀ Kogi ti ṣe ìfilọ́lẹ̀ àgbáríjọ àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti ṣàwárí àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Igbákejì Ààrẹ Kashim Shettima ti ké sí gbogbo alága ìjọba ìbílẹ̀ orílẹ̀-èdè yìí láti léwájú ètò oúnjẹ tí ó ń ṣara lóore pàápàá jùlọ lẹ́sẹ̀kùkú. Shettima pe ìpè yìí nígbà tó ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí AUGON, níbi tó ti ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ ará ìlú jùlọ, tí wọ́n sì ní iṣẹ́ takuntakun láti ṣe lórí bí jíjẹ mímu ní òrèkóòrè pàápàá jùlọ àwọn oúnjẹ tí ó ṣara lóore yóò ṣe túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀. Ó ní ìpinnu Ààrẹ Bọ́lá Tinubu lórí àlékún oúnjẹ tó dára ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ní gbogbo ẹ̀ka ìjọba. Igbákejì Ààrẹ fi kún pé àṣeyọrí ètò náà jẹ́ káwọn ògo wẹrẹ kí wọ́n ní àlàáfíà lórílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí òfin ìdásílẹ̀ ẹ̀ka tí ó máa mójútó àwọn tó ń dókòwò lórí ẹ̀rọ ayélujára lójúmọ̀ àti dáàbòbò àwọn olókòwò àti láti lè dẹ́kun ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára. Nínú àtẹ̀jáde tí olùran ààrẹ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà fi síta, ó sọ pé ṣíṣe ètò ọ̀hún yóò fòpin sí àwọn tó máa ń jalè lórí ẹ̀rọ ayélujára. Òfin náà yóò ṣe ìdásílẹ̀ àjọ tí ó máa mójútó ẹ̀ka ọ̀hún tí Báńkì Àpapọ̀ orílẹ̀-èdè yìí àti àjọ tó ń rí sí ààbò káràkátà ni ó jẹ́ alága àti igbákejì alága fún láti túbọ̀ máa mójútó káràkátà lórí ẹ̀rọ ayélujára. Nílẹ̀ òkèèrè, ìjàm̀bá ilẹ̀ rírìn ní gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè China ti dẹ́mi èèyàn mẹ́jọ lẹ́bòdò tí wọn kò sì tí rí èèyàn mẹ́rìnlélọ́gbọ̀n. Àárọ̀ àná ìròyìn sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Pengshui tí ọ̀pọ̀ yẹ̀pẹ̀ àti àpáta sì bo orí àwọn ilé táwọn èèyàn ń gbé mọ́lẹ̀. Àwọn aláṣẹ sọ pé èèyàn 18 tí ó há sínú ilẹ̀ náà ní àwọn ti dóòlà, ṣùgbọ́n ó bani nínú jẹ́ pé 8 nínú wọn ti jẹ́ Ọlọ́run nípè. Ó lé ní 1000 àwọn oníṣẹ́ ààbò pàjáwìrì tó ń ṣàwárí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, Ààrẹ ilẹ̀ China Xi Jinping sọ ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ pàjáwìrì láti jára mọ́ ìṣàwárí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ní ó lé ní 1000 kan àwọn ará ìlú tí wọ́n ti kó kúrò lágbègbè náà, tí àwọn aláṣẹ sì sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ ohun tó fa wàhálà ilẹ̀ rírì náà. Ìròyìn wá fún ti ọ̀sán òní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí n tó máa lọ gbọ́ àwọn kòkòrò ẹ̀ lẹ́ẹ̀kan sí.
ijoba ipinle eko ti bere riwo ile to jona ni opopona ma ti serekusu ilu eko ajo ton risi sele pajawe ni ipinle eko ni o moju to riwo ile na ni ba mu pelu ilana abo lagbaye ijoba apapo pin ajile to le ni apo egberun lona ogun fa won agbe ipinle eko ki eto nje ko le tun ba gogo si bakona ni ijoba apapo fesun igbesun mi kan arakunrin meta ti won ni won mo nipa bi won se ji awon oluko ati akeko ijoba ibile ile ipinle oyo ko ti won si fi esun orisi mewa kan won won ni won foju ba ile ejo nile okere afitan ile ti pe ijamba ile riri ni gusu ila oro ile ede china deni eyan mejo lebodo ti won si ti ko awon to le ni egberun kan kuro lagbegbe naa fun aabo to peye ti iwadi si ti bere ọpọ pataki lọwọ taiwo sadiq to jẹ olóòtú ìròyìn yìí emi bill keys abdulrahim lawal ló mọ wá sí ti gbọyìn ẹ ṣe pẹṣẹ ń tẹ ti sí wa.

ìtìyàwó ní ìkànnì bọ́ndé fẹ́ 93.9 ẹ ọ̀bùrú pẹ̀lú àǹfààní àti ìjọ àbí ọjọ́ mélòó kan kó lè bá a dá náà ni àwọn aláṣẹ ìṣe bọ́ndé fẹ́ 93.9 ni wọ́n fi ní kí wọ́n sáré ṣe àwọn 102 nílé àwọn irinṣẹ́ wa gbogbo àdúgbò pé aláǹfààní láti máa gbọ́ nígbà àkókò tí a wà yìí ibi àkókò tí náà ni a fà bọ̀ fún àlejò tó ń bá bọ̀ bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn barista lukman bọ́lárin wa sàlámì àwọn náà ni wọn yóò máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ẹ bá wa kíkà tàwọn sọ fún wa báwo ni pẹ̀lú ìjà wọn ti bẹ̀rẹ̀ àwọn tí wọn kojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn máa tẹ̀síwájú lórí ẹ̀ níbi bíi àkókò tí a wà nínú pé olóòtú àgbààgbà olóòtú alájú ló ń fa ibi ìdílé ibi atọ́pọ̀ ètò yìí lánàá alàgbà joseph wọlé bẹ́ẹ̀ mohammed mohassan salami di ọmọ tó mọ kọ́ ọ̀rọ̀ orúkọ tó lè ń jẹ alàgbà nípa sàlámì ẹ̀kú ìkàlẹ̀.

0: לכאן, היא דודה, יתנו לי, יגידו לי, הצידו דמי תמי, כמה תמי, הוואפו בברה, לפי לבינו, בובו איתו, תמי הבן ש, כמו זה כל תמי תותה, קרי מי, קרי אוקו, תמי הבא, בלי תמי, Pekuliari tisi, mi ma zoli do Yoruba.
1: Ma ne se to nta wo ni wa de de do
0: do ku ka wa do ni do mo nilo. Ki se le ka ka ro gbe nkan ba la fe se. Bo ni da ba se han ko ni ipa lori gbogbo eyan do ko. Mo wo ti a wa nsin. E yi ni joba. E ko ti to ko lori awon akanda bi o se ye ki ri opolopo eto joba. Wọ́n á forúkọ àkàndá sí gbogbo olúwa fáwọn àkàndá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn kan kò ní kò sọ̀stẹ́nì àwọn àkàndá àdúgbò nìyí sọ̀stẹ́nìbù ìpàdé best panic approach láàánú lórí ọjọ́ pé afẹ́pá tó padà síbi tí wọ́n wà tó kí gbogbo ẹ̀ka ètò ìjọba kọ́ rí dájú pé gbogbo ètò ìjọba ìṣètò ìjọba pátápátá kárílé kárí oko olórí respond sí individual or group needs and peculiarities so that the value in our family that's the ideal to win a job.
1: And then we can say that we have to talk about what I'm doing. Sherry, everybody is so good. You got me. And to me, I'm talking about that by the light here. We do that, we can do one meeting. Tell us about the ship. Now, I think I have to be that. Ètò ìṣèlú wa tó bá lè mọ́ṣà àṣẹyìn bí àpẹẹrẹ ẹ̀sìn bí a sọ pé aṣọ ọ̀pẹ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní àbújá ẹni tó jẹ́ bí alága fún disability coalition àbí ọ̀rọ̀ tó gbé disability committee kì í ṣe ẹni tó ní ìpèníjà bóyá ìyẹn gan fún àwọn tí ẹsẹ̀ gbá fọ́ọ̀kì tó lè gbé epo tó lè gbé owó tó lè gbé ọpẹ ilé tí wọn bá lè ẹsìn àṣẹ bí àwọn ìgbà àìsọ kí lè lè sọ lórí ìyẹn.
0: Hẹ́rí ìgbẹ́rẹ́ bí ẹ̀kan gẹ́gẹ́ bí ìrírí mi mo ti gbé lẹ́yìn tó yẹ pé èmi ò kí advocate pé dandan dandan ó gbúdọ̀ jẹ́ pé ètò ẹ̀yà ara pè nígbà ni kó sọ̀rọ̀ àbí kó dúró fún àwọn tí ẹ̀yà ara pè nígbà mo fẹ́ débi pé mo ní ara advocate tèmi pé knowledge is key. Ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀yà ara ọjọ́ fẹ́ gbé fún wọn ó gbúdọ̀ jẹ́ tó ní ìmọ̀ nípa ìdáyégbádùn ìdáyégbẹ́jọ́ àwọn tí ẹ̀yà ara pè nígbà torí pé mo ní pèníyà nípa ojú kò yẹ kó automatically fún confine gbókè mo ní solution ìmọ̀ nípa àwọn
1: ìṣòro àwọn ìyàwó
0: yẹn mo lè mọ́ ni. Mo le tẹ́sọ̀rọ̀ tó ń kojú èmi fara mi o bọ̀ láti tẹ́sọ̀rọ̀ tó ń kojú àwọn gbùgbọ̀ ẹ́ mo lè mọ́ ní èyí tó gbé lọ́gùn yẹn. Wọ́n dẹ̀ lè rí ẹ̀fẹ́ pé bóyá ẹ̀yà ara ọ̀pẹ níjà tó lè gbé lórí ẹ̀dùn ìgbìmọ̀ lọ.
1: Ṣùgbọ́n torí tó ní
0: látàrí ìrírí tó bí àti knowledge tó ní ajé kó lè sọ̀rọ̀ ju àwọn ẹ̀yẹ́kẹ́ fún lápẹ̀rẹ́ tẹ bá wùgbà tí ọ̀rọ̀ tẹ́gùn kọ́kọ́ bẹ̀rẹ̀ a mọ̀ pé bá wo ni
1: bẹ́ẹ̀
0: ẹ bá wùgbà lóbi news call irú ìgbà mí gẹ́gẹ́ máa ní mẹ́sẹ̀gì lẹ́ẹ̀ni tó fẹ́ lòdì tó lọ́wọ́ o ti dìbò jẹ alùpùpù sí mẹ́sẹ̀gì rẹ̀ àwọn tó ṣe fóònù ìgbà tó yá wọ́n ti ṣe débi pé a máa ra software ló bá máa ra fóònù lọ́pọ̀ ìgbà tó yá ń sìn ó ti
1: fi
0: bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá ti ní ìrírí lórí wípé kò nǹkan bá ń ṣe yí o afẹ́jú gbogbo èèyàn lò ó ló jẹ́ kí wọ́n lè so ó dá púpọ̀ bàbá kan prioritize àwọn tí ẹ̀yà ara pè nígbà tó ní ìmọ̀ iná tuntun wọn kẹ̀gbẹ́ ẹ̀yìn tí ẹ̀yà ara pè nígbà nìkan tó ní ìmọ̀ àti àbá fẹ́ á lò yẹn náà ẹnikẹ́ni tí a bá fẹ́ gbé tó wà ní ipò láti máa ẹ̀kọ́ múlẹ̀ tàbí láti mọ ṣẹ̀ṣẹ̀ bá mọ́ ìwọ̀n àwọn àjọyọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbìyànjú
1: ẹgbẹ́
0: ìmọ̀ ìyẹn kì í ṣe ìmọ̀jọ́ mo láìgbé ọ ìmọ̀ tó múnádókò ni o ìmọ̀ solution tó lọ àwọn tí ẹ̀rọ alápè nígbà àìmọ̀ láìgbé ọ̀ṣọ́gbọ̀ ẹ̀ mo jẹ́ dọ́kọ̀ ọ̀ṣọ́gbọ̀ ẹ̀ mo jẹ́ títọ̀ ọ̀ṣọ́gbọ̀ ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ tó ní ìmọ̀ tó bẹ̀ ní akitiyan ìrọmọsùn ìgbà ní gbogbo ìgbà tí èmi ní sọ ń bẹ̀ nìyẹn
2: bẹ́ẹ̀ ni ó dàbí ojú pé akitiyan ní ìkẹ́kẹ́ dìrì ó lórí ètò fún tèmi omi ṣì ń bẹ láàmù kí la ti sọ tó bá tó lọ jọ́rọ̀ ìjọba ó máa tẹ̀síwájú pẹ̀lú barista lukman bọ́lárìnwá sàlámì lórí ètò èdè tí a yọ àmọ́ èyí ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ lórí ẹni tí ẹ̀yà ara pè níjà ẹ fẹ́ ra àwọn èèyàn tí ẹ̀yà ara pè níjà lọ́wọ́ ẹ fẹ́ gbé ètò yìí lárugẹ ẹ fẹ́ gbèrè síwájú sí nípa ìṣeré àwọn èèyàn tí ẹ̀yà ara pè níjà ẹ pé 08030408183 08030408183 orúkọ alájà galiat aṣèrè bímọ ìdọtọ tó jẹ lánàá kan alájà ìwọrí fàyẹ bẹjọ ní ìyẹn olóòtú àgbà àgbà olóòtú ìlú tí abdallah oṣooṣù abdullahi afẹnsalahu deen

Ọlá Ọlọ́run lọ́lá àwọn àfá wa àfá Tọ̀fík ní Ṣómolú àwọn àfá wa tí ń gbàdúrà fún wa ní gbogbo ìgbà agbàdúrà wa Ọlọ́run ọba bá mú lọ sí ilé àṣẹ o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé bàbá màmá ìyá ẹ̀gbọ́n àbúrò tó yẹ pé ẹ fi lè ṣe Bond FM sílẹ̀ gbogbo ẹ̀yin ọba aláyé wa gbogbo látòrí kábíyèsí aláìlúwà ọba orílẹ̀ wa nù láì bàbá Túndé Oṣù Ọlálẹ́ Akin olólùwẹ̀ kó bàbá Fuad bàbá kábíyèsí Akin ẹkú ìfẹ́ wa o ẹkú àdúró ti yín ní gbogbo ìgbà Akin láńlọ́ọ̀dù wa náà ọba wa ní onígbòǹgbò àwùṣẹ tìlú onígbòǹgbò yẹn ọba Adéyẹmí Àjàsá Akin ẹ̀yìn náà ẹṣẹ́ ẹkú àdúró tì láì gbàgbé oníṣàṣà tìlú ṣàṣà ọba Nasir bàbá Túndé Ògúnwòmí Akinlọ́wọ̀ 1 oníṣàṣà ti ṣàṣà kingdom Akin ẹ̀yìn náà láì gbàgbé oníbà tìlú Ìbà kingdom ọba Sulaiman Raji Ashade oníbà ẹkùn kábíyèsí Akin ẹ̀yìn náà àwa gbàgbé àwọn baálé o tó yẹ pé wọn ò lè ṣe kí wọn máa dúró tì wá ilé iṣẹ́ Bond FM baálé ìtumara Akin yín baálé ìlúlẹ̀ òkè odò lè sọ ní bàbá Túndé dada baálé ìtumara lè kẹ́hìndé kalẹ̀ jayé Akin yín àti gbogbo àwọn baálé Abuja ǹjẹ́ lílé àbú olódodo ọba ilẹ̀ ìtìjẹ́ dodo Akin ẹ̀yìn náà wọ́n pátápátá Akin ẹ̀kọ́ àdúró tì yín ní gbogbo ìgbà ẹ̀rẹ́ má kọ̀ láti mú ṣin gbogbo yín pátápátá làkì o ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ́ ti tiwa lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iṣẹ́ rédíò yìí lórúkọ màmá wa ìyá àbẹ́ta madam princess adenike adegoke my golden wura Akin yín láìgbàgbé gíwa ilé iṣẹ́ wa Bond FM bàbá wa aláàjì wahab àkọsílẹ̀ ọmọ aláṣọ ńlá Akin yín àwọn ọ̀gá wa ní ẹ̀ka ìdí ọmọlúàbí náà Akin yín látòrí màmá wa ọ̀rẹ́ olúwa ògúnnáìkè abisola balógun bàbá wa túnjí ọ̀làlẹ́kọ̀ọ́ káàdì gbogbo àwọn lọ́gàálọ́gà pátápátá níléeṣẹ́ rédíò yìí àmọ́ Akin yín ẹ̀kọ́ àtìlẹ́yìn ní gbogbo ìgbà ṣé ẹ̀ wàá gbàgbé aago mẹ́rin ààbọ̀ ní ìrọ̀lẹ́ ẹ̀ka ìdí ọmọlúàbí yóò tún máa gorí afẹ́fẹ́ níléeṣẹ́ Bond FM 92.9 náà ni ṣùgbọ́n ní báyìí ń gbé ìjókòó náà fún àwọn ẹ̀yà ìgbò torí tó dé chukwu ó ti wà ní ìkàlẹ̀ táwọn máa sọ ìgbò ìgbò láti máa fi gbóhùn sáfẹ́fẹ́ iléeṣẹ́ Bond FM Daniel ọmọ Bella Oyashiro lórúkọ tèmi oróńtẹ́ làwọn èèyàn pè ní ọmọ Adila Láòṣọ ọmọ Ajé fọjọ́ gbogbo dára bí ẹgbẹ́ ẹ jẹ́ ká tún fi ìpàdé sí ọjọ́ mi ọjọ́ rẹ ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ́ ti sì wá sí kù sínú ìpín ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ sínú olóògbé ló máa jẹ́ fún wa ire o.

92.9 Bond FM Igligindo.

Oge ni Bobon FM 92.9 Akanchawa.

Boy, I want them of an hour, Billy. Now, look at boy.

I'm going to go to the house.

Il y a quelques explosions.

Bond FM 92.3.

0: ẹkọ́ ọ̀lẹ́ níbikíbi tẹ́tín gbọ́ wa ní ìrọ̀lẹ́ tòní lórí ọ̀dọ̀ ló ti dé tẹ́tí gbọ́yìn láti lè ṣe wa born 92.9 ibrahim ọ̀làlẹ́kan ib sports lèmi ń jẹ́ èmi nìkan kọ́ ni mo wà lórí agbódo ẹ ó yá.
1: gbogbo tó bá ti níbẹ̀ rẹ̀ ó ti dọ́dọ́ kan náà ló máa lópin ìjọba kí a pé ẹkú ewu ọmọ ẹkú ọmọ ìwáyá ń tó ẹkú ọrọ èèyàn ọlọ́run dúkọ́ yẹ kí àìmọye ọdún jìnnà síra wọn work up ọmọ àdìbò yóò ṣe tó ń bọ̀ sí akọmọ àbíkú tó ta ní first ta ní second ta ní third ni alẹ́ tó ní ṣé ìgbàgbé pé aago mẹ́jọ náà ni france pẹ̀lú england ta ló fẹ́ ṣe po kẹta yìí náà ló wa máa jẹ́ takọ́ máa gbé sọ léèní kó tó wá di pé kelúkelú gbọmọpọ̀ lọ́la láàrin orílẹ̀-èdè spain pẹ̀lú argentina ta fi mọ ọ̀gá láàrin àwọn mi tí mo tò ìyẹn yamal pẹ̀lú lionel messi ìyẹn àṣekágbá lọ́la èèmí náà fi kí káàbọ̀ sórí ètò wa lórí ọ̀dọ̀ láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ tó ń gba wájú táwọn tó kù ṣe kí n tọ́ ń tẹ̀lé lẹ́yìn 92.9 bond fm ọlọ́wọ́ ẹ̀mú tí ò já nítọ̀mọ́ tó dúró digbí lójú lé kọ́sìm adébáyọ̀ sálámì ló kọ tèmi bẹ́ẹ̀ sì oṣù báyìí tẹ́ pè mí níta lóye rẹ́gí náà ni ó ṣe bí ìdodo ẹ̀fọn máa bá wa bọ̀ ẹwà kan fìdílé o tàbí kẹfìdílé nǹkan tèmi yóò tún ní gbọngbọn nu.
0: bẹẹni tèmi yóò ní gbọngbọn nu torí káwọkọ bẹrẹ láti world cup yẹ third place èní ni ó máa àṣekágbá third place kó tó wá di àṣekágbá gangan ìyẹn ní ọ̀la bẹẹni ní tó bá di aago mẹ́wàá lẹ́ni england àti faransé wọn àjọ máa mú nǹkan lẹ̀ tí níbi tó yẹ pé àwọn kan ti ń sọ pé ipe bóyá kan tiẹ̀ cancel third place pé kò sí nǹkan tí ó kan àwọn èèyàn torí àìròyìn kùn àmọ́ bí òótọ́ ni ṣùgbọ́n ìròyìn kùn pé akọ́nimọ̀ọ́gbá france àti akọ́nimọ̀ọ́gbá england wọ́n sọ pé àwọn agbábọ́ọ̀lù wọn fi bẹ́ẹ̀ fi taratara sí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn torí nǹkan tí gbogbo wọn gbà lérò lọ́kàn kódà èmi gan nǹkan tèmi náà wò òun ni pé england àti france náà máa wà ní àṣekágbá ẹ̀ final yìí pé spain àti argentina náà jọ máa jà sí third place yìí ṣùgbọ́n tí ọlọ́run ṣe fẹ́ nǹkan ẹ̀ ló ṣe lọ àti tọ́lọ́run ṣe fẹ́ nǹkan ẹ̀ nìkan gan báwọn àjọ fifa náà báwọn náà ṣe fẹ́ nǹkan wọn ṣùgbọ́n kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀ náà lọ
1: sí. ẹ̀jọ̀ bá sọ wọ́n ní àfíẹ́jì ẹ̀kẹrin ìlú òmìnirú iná mẹ́rin tó wà nìkíní ẹwọ́ ìyàwó tó bẹ̀rẹ̀ tó fi kà wọ́n mẹ́rin yẹn
0: bẹ́ẹ̀ni
1: tó bá púpọ̀ kẹta lédi òun náà máa gba trọ́fì ó lè máa gba owó.
0: bẹ́ẹ̀ni yàtọ̀ sí yẹn gan mbappe àti ó ti ń jẹ́ kí gbogbo wa mọ̀ pé ní ìdíje world cup yìí ọ̀gá lòun jẹ́ ó tún wá ń bẹ̀ pẹ̀lú pé bóyá jẹ́ pé ikọ̀ ẹ̀ ò sí ní final ó sì tún wà ní ara àwọn agbábọ́ọ̀lù tó yẹ pé ó lè gba golden boot. bẹ́ẹ̀ni torí góòlù kan náà ni òun àti messi wọn jọ gbá sínú àwọn 8-8 làwọn méjì jọ wà báyìí tó yẹ pé tí mbappe bá gbá bọ́ọ̀lù sáwọn lẹ́ni bí abi méjì ni ó gbá ni àbẹ́yọ̀ kan messi náà máa lè bá pé kóun náà tiẹ̀ gbá àwọn kan so that bó jẹ́ kóun tọ́pù ẹ̀ ni àbí kọ́jọ wà ní kankan náà kó a lè jọ pin golden kinní yẹn torí wọn ní fẹ́ kó yẹ pé owó èèyàn kan ló máa jábọ́ sí kò ní jẹ́ kó jábọ́ sí kòkòrò ẹ̀ tí wọ́n ní dùn tí èèyàn tó gbé ife ẹ̀yẹ yẹn tóró ṣeéṣe àmọ́ ṣùgbọ́n ṣeéṣe kó jẹ́ pé messi náà ló máa tún gbà so kò wá ní dà kó yẹ pé èèyàn tó gba ife ẹ̀yẹ òun kọ́ ló gba golden boot torí wọ́n dẹ̀ jọ wà ní goal kan náà ni ṣùgbọ́n àfẹ bá ṣe fẹ́ bọ́ọ̀lù ṣe fẹ́ àti bí àwọn agbábọ́ọ̀lù yẹn náà ṣe fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni
1: tí ikọ̀ méjì tán bá wà àṣekágbá bá ṣe bọ́ ṣe fẹ́ gbá tọ́pì ṣe tán méjì tán bá gbá omi tán fún ọ ní àfikún ìṣẹ́jú tán gbá omi àṣewáṣe bọ̀ á ní gbé sílẹ̀ kọjú sí ní kí n gbà sí ọ̀tà
0: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀
1: ṣùgbọ́n táwọn méjèèjì tó yẹ pé mẹ́jọ mẹ́jọ ló padà tẹ́lẹ̀ ọ̀ọ́dọ̀ gba mẹ́sàn mẹ́sàn sáwọn tí ó yẹ pé ẹnì kíní tọ́ pílẹ̀sì ló mú ẹnì kejì ó gba fáínà fáwọn ṣe máa pín bọ́ sí méjì
0: àbámáwọ́ àti ó ti ní ìgbà kan tó yẹ pé harry kane àti salah wọn jọ gba góòlù kan náà sáwọn ní premier league wọn dẹ̀ ṣe kí ni wọ́n fún wọn ní golden boot yẹn lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ̀rẹ̀ so a jẹ́ pé golden boot tó máa fún wọn méjì ni ṣùgbọ́n
1: àti ìṣàwọn fífà ti máa ṣètò méjì yẹn lẹ́tẹ̀lẹ́
0: àwọn náà ti rí wọ́n ṣe pé bóyá ìgbà tó dé final yẹn ni nǹkan bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀ ọ ti rí kó tó di pé wọ́n final òun ni àwọn méjì jọ wà ní 8-8 goals so wọ́n ti máa ṣe preparation kíní yẹn lẹ̀ ìgbé tó bá jẹ́ pé báyìí ló ṣe lọ o báyìí làwọn ṣe máa ṣe bẹ́ẹ̀ ló ṣe máa lọ́bẹ̀ ṣùgbọ́n kò wá ṣe kíní nìkan golden boot nìkan ni wọ́n máa pín ẹ jẹ́ ń sọ àwọn award tó yẹ kó máa tún gbà mẹ́rin ni ọ̀tọ̀ọ̀tọ̀ golden ball wà ń bẹ̀ golden boot wà golden glove àti best young player ta ló yẹ nínú àwọn award mẹ́rin yìí yàtọ̀ sí golden ball yàtọ̀ sí golden boot láti mọ̀ pé ó ṣeéṣe kó yẹ pé messi àbí mbappe torí nǹkan kan nú àwọn méjèèjì náà ló máa jẹ́ yàtọ̀ sí yẹn àwọn mẹ́ta tó kù ta ni o le gba
1: ta ba wo lowo emu ta ba iparo fura wa ni ton gba yi olowo emu awon spain tori o ni clinch to po dada
0: je
1: pe gba to ti bere awon kan lo iwo nu awon
0: e
1: iyen gola son to nto le wo nipa ti awon ti young player na ta ba wo awon ton gba wo lowo lowo yi ta ba en to keto yamal ko sise ti yamal se ta ba en to kere si yamal lojo ori ko sise ti yamal se
0: iruse o ni yamal se eh na iruse o ni yamal se tori ta ba ni ka wo ya awon fese won se won bawo lo se lo bawo lo se lo ni kini ta wa yi eh one goal pere ni yamal ni kuda ko assist kankan
1: bo se wa ni wa
0: e bawo wa lo se wa je pe ohun ni young kini ohun ni best young player ohun ni demo
1: mo je mi gege oro wa n to so se won ta ba wa to fun won ni ife eye yen tabi to ma fun won ni ebun o ma wo iko yen ikini ila kakawo ni ko yen to ni ta ba wo lowo lowo nsin a ri pe yamal mbe bo yo ko ke lojo ori iko ewo ase kagba da to come akoko wo ni eleki ta ba wo gugu awon ti won play yen na pe lo to le je ko go kan ko la si ko team work won ise to se o wa lu to bi da se kagba da ti fa ta ba wo ni
0: o se se o lo be na
1: e ba kere si lojo ori to no dede aka ti won wo semi final to po ti ja ti ko ta ba se aso ko fe fun yen demi demi wo ni iyan le ni go to ku oro go oto gbono player no player pe agba ba to kere jo be fun wa we ila kaka iko yen bo ni ko ede iko se ti ade ka gba o gba o ko gba o ja se ka gba mi o so pe ohun nikan lo mi no so pe ta ba won to kere si igbiyanju eni yen le ma to nti ti e ni te fifa lo mo to wo
0: eh igbiyanju ta ba ni pe ka so igbiyanju orisirisi awon agba bolu wa ta le daruko ta ma so pe o se o kere lojo ori won de se bebe ju yamali lo sugbon oro oba oro to ti wa nbe yen gongo na ni pe iko e o wo asikagba to de sese ko ye pe tori en to ba ti wa asikagba o sese ko gba ife eye yen be lo se lo o sese ko gba tori nkan to ti le mu e ko wo asikagba o lo sibe gbo fe lo woran iwo na fe gba bo de mo pe yama bo ye wa yen tori pe o ma ma gba ball ni waju idol e messi ehe so ife se won se ni ko ti bo se le lo ko ba lo siye to lo si bi awon mo baka inu won ma dun ni tori ni ba ni spain agba ball won mejo toto lo wa nbe ni Argentina de ri number 1 ni won olu omo messi baba thiago ohun na wa nbe so bo ba se lo
1: to je mi to je mi to wa fi tun gori yen pe pe ta ba wa agba ball to ti iko agba ball wa ti wa se kagba a ma ri na player to pe gba to ti lo e mo pe ori awon oruko agba ball ti iko kokon ma ko bi Argentina se wa se kagba yen spin wa se kagba a ma ra player mi je pe ko le to bi doro olowo emu ti o ti e ti gba kokon to kon wa lori bench ni ti pe wa fi le gba bi eye ohun na ma gba meda
0: ben
1: o ma ka pe awon lagba bi eye awon lagba second wa ra si de on si pe so ni papa e lo bi je wa gbonju to gbonju bo quarter final ti ja to le se wu le se kokon joko so iyen lo ma wo pe team work awon iko agba ball won o ma mo le ba player mi ti mo wo yamal ni o ki je ko boya gbonju en lo to be bo ti pe iko e ti e da se kagba a mo pe to hun o ba sinu team yen ko e da se kagba
0: ta ba ni ka wo ninu ifese won se ta ba kuro nbe Argentina ati Spain yen o ni gogo ti awon eyan ti be foju si to ba ti ri bi abi 75 minutes ibe ni sat ni world cup yi o da re pe ti Argentina ma mo duro to ye pe ti 75 minutes ba ti lu igba na ma se bere si ni ma farasi ball de bi ko ma gba ball sawon tori ta ba ni ka awon ni world cup ile 8 goals goal mejo ototo na ti gba sawon ni eyin 75 minutes to de pe goal meje ototo o na gba ko to di 75 minutes yen a je pe Argentina yi o je iko to ye pe won ma nife si yi pe ka kan ma ye won pe ah ye ma tora yin wo e ma ro boya ro boya le no wa bi e o ko se no wa ko fun yin wa ko fun yin bayi pe o ya e gbadun lo eyin de wa pe Ronaldo le tele o e gbadun lo no e o ko soro e se bubu ayi yin e ja pata enu yin lo to ba ya o ma se kini o ma se comeback en tan ni ka wo ni igba ti awon ati Cape Verde gba bo 100 and o ko gba ball yen sawon ni 102 minutes o na gba 22 110 minutes o ni 32 ti won fi na iyen to pe iyen o ti wo pe ifese won se eleyi o si ba ife se penalty la nlo gba si mi gba si e la nlo sugbon won se kini won fo ga won Cape Verde won lu ninu ifese won se yen 32 lo lo iyen ni ko wa ko ni Egypt na won ti wa pade Egypt Egypt na won lowo ni 66 minutes ni ayo meji sodo gba to ma fi di 90 minutes nko Argentina se kini yen fun won 32 o lo pada lo Switzerland na 66 minutes Kaja so pe bi abi 67 minutes. Awon meji o wa ni 1-1. Gba ti ifese won se yen ton to ma wo extra time 3-1 lo pada je. Ni ti England ni na to je gbogbo ati ti wo pe ah England ni to mo Tuchel o mo pa defense kini ko o. O tu se kini? O tu for gawon. O 2-1 ni ifese won se yen na o ti kini? O tu pada lo. Eh ta ba ni ka wo Spain ni na, I so bi Spain na sisi. Awon o ti e no gere ipe o ya igba ball sa won ka wa se a ma se comeback kokon awon o raye yen ta won ba ti gba ball bo je gbo e kan lo gba sa won bo je meji bo je meta e ni ri kankan gba sa won Belgium nikan lo da pe o ti e to wa se bi alara te pe ohun na ti e fe da won lomi agbonu die sugbon o se kini o pada lu ifese won se yen ma ayo meji si e yokan e bayin sin Argentina ninu ifese won se ni final amo pe ma ifese won se yi Argentina wa jade ton Spain na jade ton en to ba wa da ju laarin awon meji la ma mo then sugbon ati soro npa Argentina niyan ah ka soro je npa ati England ka to kuro ni abala ile ta wa yi England ati France yi eh dani o le na ife sowo se na mi
1: pelu ti mi nwo tori pe gbogbo e patapata lo to fu wo pe England fe gba cup sugbon itara yen abajo kokoro pe leni lale yo kokoro ma tu leyin England ju France lo
0: lo down yan ma to tori oni awon kokon meji ti England ni ti agbodo moju tonu ifese won se yi England awon na ati to must chair ma wo pe okay ohun ti gbe iko e di semi final sugbon won ma gbianju pe ko ohun ti e se kini ko gba third place yen ko mo pe at least ohun na gba nkan kan ni first tournament to ma lo pelu iko England yi bo je ko gba se yen pe ko ohun ti e gba won kan iyen be France yi na aye akoko Mbappe ohun wa ninu highest goal scorer aba wa pe ko ngba ifese won ko ngba go wole ko de gba go wole ni kokko igbe ki iko e na ko je kini ko je third place team third best team ni kini ati wi pe akoni mo gba won lo to je pe Zinedine Zidane lo ma je akoni mo gba tuntun fun won bayi ehe so awon nkan be yen nkan meji ye o je pe o wa pe dabi eni pe France ni lo ifese won se yen ju England lo
1: ni je go ju temi fiwo ngba ti o pari ifese won se ti awon semi final awon yen so mo so je pe ibi to ti se mistake to won le ti correct ko nu be se mistake ale iru awon to ja pe je ko bo wole iru Rashford awon to po mere sa lowo waju yen o nilo e ni to koja ti won lo ni top place anu ko last one my top gba lo ni a be try ko bo won wole ni to ja si pe lowo lowo yi ni semi ni third place yi won lo fe lo gugu awon player koko kon so lojo won la players kon lo bench gan to pe ai kon wole jo to ko be ko ni be to ko ba gugu awon attacker wole o se se ko ko final sugbon ni sin to ko fe gba ka leyin ko ni be se mistake yen ke me mi se ro to won pa awon yo gbe to pe ni gbe to pa awon attacker
0: sugbon ka pa ma jiyan ko ma da be ni pe ape lori oro yi nkan ti mo ngo ni pe France yen o la on ton ba ni ka wo agba ball ati team play France yen o peju England
1: o ye so ko diga di lo bo se peju England lo sugbon a so ra awon te po je mo se ta ba so a ba so experience lowo lowo yi pelu nta awon to wa be France won experience won le ta ba lo te Dembele ta so ro Mbappe won pa sugbon awon to ibu ko to bi jori ade yi mu won Hakimi sugbon ta ba wo awon England yen awon young players wa nbe gan te po won ti lo a so pe le ni wa so ko si ma si mi mo so da kini se Rashford se lo ni joko kini omo papa ba nse gbogbo won yen omo bo se kere yen
0: papa wa rara
1: sorry ko je papa wa be ta won yo pula wa so pelu joko ko to ba ku won wole mo pe to wa ije lo so lowo lowo yen le mi firo tori bi pe ba si dari joko yen won ti so bi ti tomo suje to ku si gbogbo won yo pula to ku so ni joko so bi se ni yen so ta ba parade lori ojo ko tesi wa ju anbo

fẹ́rẹ̀ṣẹ́ Bond FM 92.9. Ẹ̀yin ọmọlẹ́yẹ kìrìsìtẹ́nì, ètò àtàtàkẹ́ ti gbórí Bond FM 92.9 báyìí. All for God, gbogbo ẹ̀ fún Olúwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International, 5 Oropu Street, Èbúté Mẹ́ta West, Lagos Mainland, ìpínlẹ̀ Èkó. Ní gbogbo ọjọ́ Sátidé tó yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago méje àbọ̀ àṣálẹ́, 7:50 to 7:30 p.m. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòdì. Wòlíì ìránṣẹ́ Ọlọ́run alàyè Bọláyọ̀ Ògúnmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú Bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́. Bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn Ọlọ́run, ẹ jẹ́ kájọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. Lórí ètò gbogbo ẹ̀ fún Olúwa, gbogbo ẹ̀ fún Olúwa. All for God.

0: ọdún yẹn o wà bẹ tí kò lè relocate àwọn àwọn family ẹ lọbẹ ni
1: owó yẹn wà lẹ
2: tí ò bá ti gbà
0: kí ló bá owó yẹn pọ
2: ìyẹn kó
0: wọn bá pé tọ́pọ̀ bá ra balance owó yẹn máa pọ̀
2: àdéhùn gbọdọ̀ láàrin ìyàwó ẹ àtòun náà òyìnbó kan àwọn wọn ká wá sí kí ìyàwó ju bẹ́ẹ̀ lọ tí wọn sọ ní òun gbà kúgbà náà ni wọn n bá fẹ́ lọ́ máa ṣe fún bí ẹ̀kọ́ wàá di pé ẹ̀ ń gbọ́ pé ìyàwó filẹ̀ wọn pọ́n gúsí méje wọn pọ́n gúsí mẹ́ta wà á da kó sọ ẹ̀ka ìṣòro déédéé ṣe bí kan sọ̀rọ̀ àsọyé pọ̀ láàrin ara wọn kéde pé ó ń gbégbèsè ẹ̀ kan.
0: owó tí bẹ́síkítàsì kan tiẹ̀ fẹ́ fún náà pọ̀ ten million per year
2: ẹ̀ka dé ẹ̀ka àpilọ̀jà náà ń bọ̀.

0: ori ti sábà ti bẹ̀rẹ̀ báyìí àwọn agbábọ́ọ̀lù tó wà ní world cup yìí ó yẹ kán jẹ́ kán ti ẹ̀ bá wọn sinmi díẹ̀ wọ́n jẹ́ kán sinmi díẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí bá àtọ̀mọ́ wọn torí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa ti pọ̀ jù fún wọn àwọn injury yẹn rẹ̀ máa pọ̀
1: bẹ́ẹ̀ ni
0: ọgọ́sì ni next point ni na ẹ̀ na next point
2: ni wọ́n ti bọ̀rọ̀ sinmi dáadáa.
0: So wọn gbọdọ
2: sinmi náà wọn ti máa ti sọ pé wọn fẹ gba
0: èmi àwọn
2: friendly
0: so
2: wọn gbọdọ sinmi dáadáa o ti
1: wà kéré ju oṣù
2: kọọkan
1: fún agbábọ̀ lù kọọkan àwọn tí ìkọ̀wọ̀ tí òṣìlú wọ́kọ̀ kọjá kan gbá pèsè sí káwọn lè fi sinmi wọn bá lè ṣe bẹ́ẹ̀.
2: Àwọn tí ò bá lọ fún wọ́kọ̀ àwọn máa gba wọn máa ń sábà tó náà nìyẹn àti mi tó wá ṣẹlà náà wọn sábà tó ṣùgbọ́n tó wá gba wọ́kọ̀ ó gbọdọ̀ ní ìsinmi dáadáa ó kéré ju oṣù kan kò fi gbaradì torí pé injury ò ń ṣọ̀rẹ́ ara
0: bẹ́ẹ̀ ni tí agbábọ́ọ̀lù agbábọ́ọ̀lù tó bá dẹ̀ ti injury kò ní balance mọ́ irú mi sí mount man u yẹn
2: tó ṣe mount ni mount ṣe dá
0: ọ́ bẹ́ẹ̀ sọ pé bọ́ọ̀bọ́ yẹn ò ní rí bọ́ọ̀ gbá ní man u má jiyàn
2: ó bọ́ọ̀ yẹn ó bọ́ọ̀lù gbá gan
0: bẹ́ẹ̀ ni
2: injury tí ó ṣe ó dagúnlẹ̀ ó ṣe pé nítorí mount tó bá kó bá kàrí agbábọ́ọ̀ náà ndáwọn mẹsìbí jẹ lọ àti ronaldo
0: wọn ní pàápàá lọ
2: títí wọn gbádùn sáà wọn lọ títí bẹẹ
0: mẹsì yẹn ó ti dàbẹ nígbẹ irin wà lẹsẹ ẹni kò sí bọṣẹ lè gbà tó kò sí bọṣẹ lè kò tún ní ṣubú o
2: chelsea ló dáhùn lọwọ ẹ wọn gbá tí ìpọn jáde wọn pàdé
1: kẹkà
2: tí kò náà kọ
1: ẹ bá gbà kájú ẹ
0: wọn fi ẹ na ó ma bọbọ yẹn ọlọpọ
2: fi kọba torí àpá wà lẹsẹ ìgbọn wọn fi tàtún ẹ kọba ẹ kọba àmọ àpá yẹn kọjá abẹ́rẹ́ wo àdúgbò nílò ẹ̀rọ alẹ́ àbá dágbére ni.
3: sori mẹsẹ ti ronaldo ìtọ ni wọn.
0: olójú agbábọ́ọ̀lù ló lè bá o olójú agbábọ́ọ̀lù náà
3: wọ́n
0: máa gbìyànjú o.
2: bóyá
0: wà á gbọ́ pé agbábọ́ọ̀lù nàìjíríà
2: ni wọ́n máa ṣàkọ́ni pé. sáà tó ń bọ̀ ọ́nà ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bẹ̀rẹ̀ ètò tó dẹ̀ bá parí ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́fìgbà kan fi wá sílẹ̀ ibrahim ọlálékan ib sport lèmi ń jẹ́ ẹ ṣeun.
1: ọlọ́wọ́ ẹ̀mú tí ó jarí tọmọ tó dúró digbí lójúlé ọ̀sẹ̀ tó bọ̀ ní kẹjẹ ká tún pàdé.
2: pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ lọ́wọ́ olóòtú wa náà tún yọ ọlálékan ṣeun gidi gan ọlọ́run bọ́

Àjọ Adéyẹ Mọ́fọ̀ lórí owó ká tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC ó pe gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank mẹ́ẹ̀dínláàádọ́ta tí ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn. Àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn. Àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn ní láti tà àṣà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí prevarication claim form nínú àpò àwárí kẹ́sì dáwọ̀ ọ̀bẹ́ tó yẹ ó tún lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC fún ìbéèrè lẹ́kùnrẹ́ ẹ pé àjọ NDIC lórí 08104220807 olùkéde àjọ NDIC.

0: kúrò lẹ́wọ́ báwo ni o ah èmi ìbá ní ọ̀gìnìtì ni àwọn kan ló tutù ẹnìkan tẹ̀sí pé lórúkọ kan lánàá mo ní ah àwọn àgbàlagbà yẹn máa mú orí ètò tá ẹ ti mọ̀ bí ẹni mowó ìkànnì tó jẹ́ abala iléeṣẹ́ Realty Point Limited aṣojú iléeṣẹ́ wọn ọtún ti dé o gbogbo nǹkan tẹ̀ tí ì gbọ́ rí àwọn táwọn nǹkan tẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ tó jẹ́ tuntun òun náà ni ẹ tún gbọ́ nírọ̀lẹ́ tẹ̀lé aṣojú iléeṣẹ́ wọn ó ti wà nílé agodo pẹ̀lú mi bí arábìnrin ó dà ẹnu oní nǹkan láti ń gbọ́ pọ̀ òun àbí ẹnu lọ́fọ̀ láti ń gbọ́ mo ta ẹ kúrò lẹ́mọ̀ àláfíà ni o ẹ kú ọjọ́ méjì mẹ́ta àkú òtútù mà àdẹ̀kú tinú ac tinú àgbọ̀dọ̀ pa ac ni kí lórúkọ yín mà.
1: Ife Olúwa Fájẹ́ǹdàgbà lórúkọ mi láti lè ṣe Realty Point Limited ta tún pè ní
0: Sakiola Road
1: Gang bẹ́ẹ̀
0: ni. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ kúrò lẹ́mọ̀.
1: Ẹ ṣe sá.
0: Ní ìjẹjọ àwọn kan ń bèrè lọ́wọ́ mi pé olúmọye tì báwo ni mo máa polówó lẹ Realty Point Limited ilẹ̀ yín yìí báwo ni ṣé kò ní wàhálà ọmọ nílẹ̀ ṣé kì í ṣe inú ra kì í ṣe inú omi mu ni ojúlómọ tó yọ nù ìdodo báyìí òun náà ni ìdajì ara mo ní tẹ bá ti gbọ́ iléeṣẹ́ Realty Point ẹ̀ka ti mọ̀ pé no Bond FM agbèwò ayẹ̀wò adẹ̀ ìjọ́ gbogbo ẹ̀ ó lọ dáadáa ṣùgbọ́n ẹnu ọlọ́fọ̀ láti ń gbọ́ mo ta ẹnu àbí ẹnu oníkan náà láti ń gbọ́ pọ̀ òun mo ní kí n sáré sọ fún yín pé báwo ni ẹ kúrò lẹ báwo ni mà.
1: Ẹ kúrò lẹ sá ṣàdàlàbà yín lẹ́kọ̀ọ́ sí ṣe ṣe iṣẹ́ ń lọ sá.
0: Ọlọ́run ṣeun.
1: Ta ṣe sọ lẹ́ẹ̀kan nípa àwọn ilé wa kì í ṣe ibi tó mi wà.
0: Kí lórúkọ iléeṣẹ́ yín mà.
1: Realty Point Limited bẹ́ẹ̀ ni. So ta ṣe sọ lẹ́ẹ̀kan pa àwọn ilé wa kì í ṣe ibi tó mi wà wàhálà omi omíyalé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí bẹ́ẹ̀ lórí ilé wa. Lálẹ́ gan a tún wá ní special offer
0: fáwọn
1: ìrọ̀lẹ́ àwọn ẹni tó bá kọ́ pè mí ní èní títí di ọjọ́ Monday ìyẹn ọjọ́ ajé a máa fún wọn ní special discount títí di ọjọ́ Friday Saturday.
0: Ẹyin gbogbo ọ̀rẹ́ fún wọn torí pé bẹ̀ṣẹ̀
1: ẹ̀yin ló wọ̀ ẹ́yìn o. Fún wọn ní.
0: Agbára bẹ̀ lọ́wọ́ yìí.
1: No.
0: Ṣé ẹ̀dínwó lè máa fún wọn ní special offer lè máa fún wọn.
1: Ẹ̀dínwó bẹ́ẹ̀ ni special offer fáwọn èèyàn tó bá kọ́ pè mí ní láti èní tàbí máa gbé lọ sórí ilẹ̀ láti èní ti dìjọ Friday. Bẹ́ẹ̀ni ẹ̀dínwó wà lọ.
0: Láti ìsìn lọ tó pè ní sínú òsìn
1: di
0: ọjọ́ Friday tó ń bọ̀
1: a ní ilẹ̀ ẹ́stéètì méjì sí mú ìwé ọ̀fadà ìkan lára àwọn ilẹ̀ wa tó wà mú ìwé ọ̀fadà yẹn ìyẹn ni mo máa sọ yìí pé ilé ti wà ń bẹ̀ omi wà ń bẹ̀ iná wà ń bẹ̀ national grid láti mú ná tẹ bá ń bọ̀ láti lagos ibadan interchange yẹn máa rí orúkọ ẹ́stéètì wa lórí àwọn òpó tẹ mọ tó wọ sínú ẹ́stéètì wa àti fẹ́ǹsì ẹ̀ fẹ́ǹsì round ni kò sí pé ibì kan wà tẹ́ pà fẹ́ǹsì nínú ibi tí lórí pé ilẹ̀ yẹn ó tóbi gan ṣùgbọ́n gbogbo pátápátá láti fẹ́ǹsì ilé ti wà ń bẹ́ so ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ rà níbẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ olómi pinṣọ lẹ́ẹ̀kan dry land ni completely dry land kò dẹ̀ sí wàá lọ mú nílẹ̀ kankan rárá tẹ́ bá ti ra ilẹ̀ yín ẹ lè máa kọ́ ilé sórí ẹ̀ a lè sọ fún yín pé ẹ má kọ́ bungalow sí ibi o duplex nǹkan la fẹ́ mi bí ara o ẹ lè kọ́ nǹkan tó bá wúyìn sórí ilẹ̀ yín ìyẹn in as much as ẹ kọ́ face me and face you àti pé láyé ìsìn òkè tó kọ́ face me and face you
0: ẹ ayé ìgbà tó jó tí là
1: so exactly ṣùgbọ́n ní ìsìn ẹni ilẹ̀ ẹni ilé tí a bá fẹ́ kọ́ irú ilé tí a bá fẹ́ kọ́ sórí ilẹ̀ yín la fún yín láǹfààní láti kọ́ ilé yín síbẹ̀ tẹ̀lẹ̀ bá lọ sẹ́sẹ̀
0: tó ń bẹ̀rẹ̀ sọ pé ilé tó bá ti wọ̀ ṣé ẹ fà ìgbà ilé ìjọsìn bóyá chọ́ọ̀ṣì náà mọ́ṣáláṣí
1: rárá o rárá kì í ṣe rẹ kì í ṣe rẹ àwọn kan báyìí ara àfà ìgbà bọ ilé gbígbé ọbẹ̀ ẹbí ṣe shortlet ẹbí ṣe apartment commercial plot náà wà ìyẹn fún ẹ fẹ́ kọ́ office ẹ fẹ́ kọ́ ọbẹ̀ ẹ fẹ́ ní pharmacy a ní ààyè fún ìyẹn lọ́tọ̀ nínú à ń báyàn kọ̀ lẹ́lẹ̀ ní àwọn nǹkan tá à ń pè ní kákà structure fún bungalow 3-bedroom
0: bungalow
1: ilé tí wọ́n ti kọ́ tó ti kàn ṣùgbọ́n wọ́n ti plaster ẹ̀ òun là ń pè ní kákà structure
0: tí wọ́n ti kọ́ tọ̀tọ̀ tí plaster
1: tí kọ́ ẹ̀ wọ́n ti
0: kọ́ ẹ̀yin máa báyàn kọ́ parí ni àbí
1: kí ni ẹ̀ ẹ̀ àríbáyín kọ́ parí ṣùgbọ́n nígbà mi àwọn èèyàn máa ń sọ pé àwọn kọ́ fẹ́ rà àwọn máa parí
0: ẹ̀ lọ́ra ẹnìkan pè mí láàrin ọ̀sẹ̀ yìí náà àwọn èèyàn wa ń bí pé à báwo ni ó dàbí pé bóyá ní iléeṣẹ́ dirty point ni wọ́n sọ àbí rí àwọn kọ́ pé àwọn máa ń báyàn parí ilé
1: bẹ́ẹ̀
0: ni àlebáyàn parí ilé
1: lọ́n ṣe o. So lumiso lẹ́ẹ̀kan a ní estate méjì sí mo wí ọ̀fadà a ní estate kan náà sí alápòtí ní
0: adó-ọ̀tà lọ́nà àtọ́ náà
1: bẹ́ẹ̀ ni a ní ilẹ̀ sí
0: bẹ́ẹ̀ wọ́n ti ń gbé gbogbo orílẹ̀
1: yìí àwọn ilé ti wà ń bẹ́ẹ̀ ó ti wà ń bẹ́ẹ̀ then a dẹ̀ ní estate náà ti kọ́ bá pẹ́ ní Ogun state a dẹ̀ ní sí ìbẹ̀jù Lẹ́kí a nílẹ̀ náà sí ìbẹ̀jù
0: Lẹ́kí kó tó di pé mo lè dá kẹ́kẹ́ pẹ́rọ bá ń sọ nílẹ̀ oko
1: òun náà ni kọ́ bá pẹ́ tó wà ní Ogun state yẹn níbẹ̀ ní Ogun state housing èèyàn lè ra ilẹ̀ yẹn kán fi ṣe ilẹ̀ oko bẹ́ẹ̀ ni
0: ẹni yẹn ló máa mọ́nítò àwọn
1: àbúrò
0: àbí àwọn ọyà
1: àpò ẹni yẹn ló máa mọ́nítò ẹ̀ fúnra ẹ̀ ṣùgbọ́n assurance wà lórí ẹ̀ torí pé ibi tí ilẹ̀ yẹn wà kò jìnnà sí àwọn abúlé tẹ́kẹ̀ máa ti dáhùn tán bàbá yín ṣiṣẹ́ kò sí pé
0: ẹ máa wàhálà
1: ara kò sí pé ẹ máa ṣe wàhálà lọ máwọn èèyàn láti bá yín ṣiṣẹ́ oko yín
0: rárá àwọn ilẹ̀ yìí ò dẹ̀ ṣe ibi tó ga torí bẹ́ẹ̀ ṣe mo ṣe ń wojú yín owó tó bá àbí ọ̀rẹ́ kíní kan ọbẹ̀ tó dùn
1: owó ló pa bó ṣe máa sọ fún yín pé ilẹ̀ ó wọ́n kò wọ́n is kind of relative nǹkan tó ìfẹ́ náà mọye tí wọ́n talẹ̀ ní mò rè nísìnyí ẹmọye tó ń talẹ̀ ní alápòtí bẹ̀bẹ̀ lọ ṣùgbọ́n ilẹ̀ wa kò wọ́n
0: ẹ̀dẹ̀ ń gba owó díẹ̀díẹ̀ náà nítorí
1: ìdíkéré bẹ́ẹ̀ náà ń ṣe sọ́ndíẹ̀díẹ̀
0: bẹ́ẹ̀ àwọn tó ẹ tọ́ lọ́jà àwọn olówó èdè
1: a lè jọ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ ṣe máa sanwó yín àdẹ̀ máa ṣàgbé bá ti rí pé ọ̀rọ̀ owó òyì ẹ̀ pẹ̀lú mi máa ní àmọ́ máa sanwó tán láàrin oṣù mẹ́fà tó bá di pé ìgbà tó yẹ kó sanwó kò ní sanwó
0: tó ẹ̀ ṣùgbọ́n
1: ẹni tó yẹ pé ó máa sọ̀rọ̀ báyìí a dẹ̀ máa bá ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ kò sí wàhálà lórí ẹ̀ a lè jọ sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ sanwó.
0: Lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín mà.
1: Ìfẹ́ Olúwa Fájẹ́ǹdàgbà láti iléeṣẹ́ Realty Point Limited.
0: Ok ẹ dẹ̀ sọ pé láti ìsìn di ọjọ́ Friday tó ń bọ̀ àǹfààní wà fáwọn èèyàn tó bá yẹ pé wọ́n
1: fẹ́
0: máa fún ọ nẹ́ẹ̀dínwó tó bá pè wọlé báyìí sìn ọ̀yà ẹ bá mi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti ibi tí iléeṣẹ́ yín wà mà
1: kí lọ́la yín. Ok ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pè mí àtẹ̀mẹ́lẹ́ send WhatsApp message sí òun ni 090-3924-9092
0: bẹ́ẹ̀ni ok níbo ni iléeṣẹ́ yín wà mọ́.
1: Iléeṣẹ́ wa wà ní number 9 Adébáyò Ogun Rombi Cross ní Ògùdù níbi bí nítòsí
0: bíbí nítòsí wa ń bí lógùdù ọjọ́ta
1: bẹ́ẹ̀ ọjọ́ta
0: ok
1: ọ́fíìsì wa wà.
0: Èkó nìkan náà lẹ ní iléeṣẹ́ sí mà.
1: Bẹ́ẹ̀ni ìbẹ̀ni ọ́fíìsì wa wà.
0: Ẹ dà ẹ bá ń pẹ̀lú ìbánisọ̀ lẹ́ẹ̀kan sí kí yọ̀ǹda
1: yín. 090-3924-9092
0: ẹ ṣeun lọpọlọpọ
1: ma
0: thank you very much ma.
2: Bàbá ẹ̀yin náà ti sọ̀pálù. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ara ara yín jẹ́.
3: Bàbá ìgbà tó ní gbogbo ògùn ṣe ògbó ní gbogbo bàbá ìbàdí àmígbà ló sọ̀pálù.
4: Jẹ́jẹ́ pọ́nà lọ́yọ̀ mí lọ́wọ́ àńtẹ̀kùnìbà. Mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lẹ́mọ̀ ìyẹn ti dà

0: 080-6821-6859. Lẹ́ẹ̀kan sí 080-6821-6859. Dèrò ìkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pálù.
1: Gbogbo apádàlà mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ní ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. A níbi pàtàkì wọ́n ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tó ń gbé wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tó ní bẹ́ẹ̀dì lójú. Ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi orí àti ìlú ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ pé a ò ní fàìsàn lè gbà.
2: Àwa ní nọmba 20 Amoka Street. Daily Ara Bus Stop off Abara Jọrọ Ilé Ìkọ̀tún. Ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08068216859 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kìí ta máa sọ̀rọ̀ nípa ẹni àìsàn ní ìṣan tàbí ètò ní àwọn káàdì àwọn ọmọlẹ́gbẹ́ kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi òun tó máa ń fà á bó ṣe lè láti rí gbogbo orin pé ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti fi borí abẹ́jọ́ ti ní jàǹbá mọ́tò yìí abẹ́jọ́ ti ṣiṣẹ́ bóyá ná lórí bá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti ohun kí gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di.

0: wọ́n ṣe ní gbogbo ìgbà káti òun gbogbo kí tí ó máa parí káyọ̀ máa lù pìpì ìyẹn ní àyà rẹ̀ máa dá lẹ́nu ní apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹnu ní ìjọ gbogbo nǹkan ló máa ti pìpì nínú àgọ́ rẹ̀ tó bá tún láwọn nǹkan báyìí.
1: A wà ní nọmba 20 Amoka Street. Ilé ara bus stop ọfà bára jẹ rẹ̀ ìkọ̀tún ní ibi tọ́ bá ti ń bẹ̀ tọ́ bá ti dé kọ̀tún underground. Ẹ̀rọ máa yá tó lọ sí agbára jẹ rẹ̀.

Number 20, Amokasu.

Saturday.

0: mi bẹ́ẹ̀ ibi tí a já sí nìyẹn. Èmi kọ́kọ́ ni mo wà níbẹ̀, mo láwọn aṣojú láti iléèwé Caribbean College of Health Technology. Mo ní ọkùnrin bẹ́ẹ̀ ni mo ní obìnrin. Báyìí mi ní fi ṣe ti obìnrin nìkan. Ẹ jẹ́ kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá wa ná kí wọ́n sọ̀rọ̀ kan bá mi dá orúkọ yín. Bàbá orúkọ yín àti tẹ̀ ti wá fún wa rálẹ̀.
1: Ẹ ṣe wo lóòtú, orúkọ mi ni Kúnlé Gbárígẹ̀ Ṣin láti iléèwé Caribbean College of Health Technology Òjijì.
2: Alakoko won ma ni o level waec neco or gc what dem jam
0: amo se ka le se adadu sa
2: won le no two cities elekeji ni en to ba ni o level lasan ti mo ko so boya waec neco abi gc for dem ni 5 credits
0: ora se ti bo eya ora ale e je ko ko se bayi na awon eto eko to wa eka eko to wa baba wa e ba mi na awon
1: ẹ̀kọ́ tó wà ní ilé ìwé Caribbean College of Health Technology ó jinlẹ̀ ó sì dára púpọ̀ pàápàá jùlọ ẹjọ́ kábẹ̀rẹ̀ lọ́tún ní ẹ̀kọ́ community health technology community health nursing ẹ̀kọ́ yìí ó gbilẹ̀ débi pé ṣàṣà ìlú iléèwé tó lè fa gbagbagba pẹ̀lú Caribbean College of Health Technology nítorí àwọn ọmọ wa ṣe déédéé bẹ̀ tàbá ní ká sọ nípa ti nd tàbí ká sọ nípa ti hnd ìṣe ni àjọ jam fún utme resort tí wọn bá ní wọn pè é láti tẹsíwájú inú ẹkọ náà.
0: bàbá àpapọ̀ rírẹ lámọ̀lá máa lè lẹ́yìn jẹ́ fún gbogbo wa báyìí ìyá wa bẹ́ẹ̀ ṣe jẹ́ àwò báyìí ẹ bá mi tẹ̀síwájú sí i.
2: lẹ́yìn eléyìí tí wọ́n ti sọ yẹn a ní public health nd wọ́n máa lo jam
0: wọ́n fún wọn lé
2: ẹni tí ò bá ní jam náà máa wọlé bá ní sọ. Tẹ́lifà sọ pé kó ti di oníbejì.
0: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́yìn yẹn, a ní Health Information Management. Chariot Recording ní Hospitals àti láwọn ilé-ìwé aṣọ ńkọ wọn ó ti yàsọ̀ sí ti
0: ayé àtijọ́.
2: Rẹ́pọ̀ tí èèyàn bá ní láti bíbá ẹ̀, èèyàn máa lójú gbogbo ìlú òyìnbó. Lẹ́yìn yẹn, a ní àwọn wòyín wòyín wa, àwọn dẹ́ńtà.
0: Àwọn wòyín wòyín.
2: Àwọn náà ọ̀nà méjì náà fi ń wọlé o.
0: Báyọ̀.
2: Àwọn tí ò ní jàǹbù. Àtijọ́ oníbejì báyìí o. Then a ní
0: private assistant.
2: Àwọn assistant nurse àwọn náà wà nbẹ. Lẹ́yìn yẹn a ní àwọn ìyá àgbẹ̀ bíi wa.
0: Àwọn lọ fún ìwà.
2: Wọn kì í ṣe mú ìwà ọmọ tó bá ti wá sí school. Ìwọ tí wọn kọ́ wá sí school mú ìwà ṣe ni wọn. Ìwọ tó bá ti wá sí school wọn ti wá kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. Yálà àwọn ti
0: church.
2: Àwọn tó lè orí àti egbò. Àtàwọn tó ń ṣe nílé wọn tẹ́ pé wọ́n ti ṣe auxiliary. Tó bá wá sí school tó bá kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. Wọn kì í ṣe mú ìwà mọ́. Wọ́n wá gba license. Wọ́n gba certificate. Wọ́n fi máa practice. Lẹ́yìn yẹn ṣé wọn bá tún ní affiliation pẹ̀lú KWASU.
0: Ìyẹn gan-an ni mo mọ̀ pé tí oníbejì bẹ gan-an tí ẹ̀ ń sọ.
2: Ẹni tó bá ṣe WAEC tó ṣe JAMB. Wọ́n lè wá wọlé fún public health BSC.
0: Institution
2: ati
0: change of study
2: yes
0: ṣe ti gbọ́ wọ́n lè yí tẹ́ ṣì ní jamb lọ́wọ́ mo láyọ̀ látọ̀ pé tẹ bá ti ní láti 100 sókè tẹwọ́ mọ̀ pé ilé ìwé tẹ mú tẹ́lẹ̀ pé bóyá ẹ fẹ́ ṣéèjì sí Caribbean College of Health Technology màá gbẹ́dẹ́gẹ́ ṣù ẹ bá mi ṣàlàyé ìyẹn fáwọn aráalé.
1: A ti dá yín lójú ipò ẹni CBT center tẹ bá lọ ní Nàìjíríà ẹ lọ wo Caribbean College of Health Technology ẹ ò bá wa bẹ̀ èyí ni àmì ìdánimọ̀ ipò lóòótọ́ àtòdodo joint admissions and matriculation board two national board for technical education ìṣe ni wọ́n fún wa ní certificate ìpò ìyege tẹ̀síwájú. Àwọn olóòwò ìlú àtẹ̀lẹ́ bí wọ́n máa wọ́pẹ́ máa wọ́n yẹ àtiṣe ẹ má lọ rú léwé yẹn o àti lórí wọn ẹ̀yẹn test Caribbean College of Health Technology. Wọ́n fún wa ní community health nursing ND to HND. Wọ́n fún wa ní medical laboratory technology ND HND. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wa ní public health technology ND HND. Nípa ìbéèrè tí wọ́n béèrè ìka amúyẹ tí ó yẹ kẹ́ni òun lẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ wá sí Caribbean College of Health Technology. Wọ́n máa sọ àwọn àdírẹ́sì wa fún yín ẹ lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kúárì sí.
0: Bẹ́ẹ̀ ni ẹ wọ fún ẹni tí ó wò pé bákan méjì ẹ wọ pé báwo lẹ ṣe lè dé iléèwé Caribbean College of Health Technology. Mo láǹfààní láti pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún yín láti ṣe kí ni kí ẹ kàn sí wọn 09 7 6 090 6 1 2 2 2 9 7 6 ẹyẹ kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n ṣàlàyé fún ibẹ̀ tí ṣe gbogbo ẹ̀ ní iléèwé Caribbean College of Health Technology. Mo ṣe máa ń sọ fún ọmọ mi ò kàwé kò ṣe kí ni kò sí níbẹ̀ àti pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ ni ìmọ̀ náà ń ṣe kí ni ni ìmọ̀ náà gorí ìmọ̀ owó tí a bá fi raṣọ àṣọ agbo ṣùgbọ́n owó tá a bá fi tọ́ ọmọ níléèwé à á jẹ́ eré ẹ̀ títí ayé láéláé ni ẹ̀yin náà ń tara ṣàṣà ẹ̀ máa bọ̀ níléèwé Caribbean College of Health Technology.
3: Caribbean School of Health Technology ẹlẹ́gbọ́n tiẹ̀ àwọn olùkọ́ ọ̀gá ìlú ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì tó lè kúrò láì ṣe jẹ́ àpẹẹrẹ fáfọ́nẹ́rù credit tààrà ló máa láǹfààní sẹ́tù ìkẹ́kọ̀ọ́ bíi community health comprehensive nursing community birth attendant health assistance program health information management diploma in public health medical laboratory technician dental surgery technician àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè kẹ́gbẹ̀ẹ́ gbèrò ìwé a public health ti ṣí sílẹ̀ ní Caribbean.

Bundesliga,

aago méje alẹ́ ti lò ẹ̀ka alẹ́ o a kú fàájì òpin ọ̀sẹ̀ mo sì gbàládùra tèmi kò ní jàre mọ́ wa o ìròyìn àgbáyé la mú wá fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sí onígbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ìròyìn ṣàjùnà ẹjẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó léfòó nínú àwọn ìròyìn ọ̀hún ná àjọ làmátà ti buwọ́ lu ìwé àdéhùn lọ́nà tí iṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ yóò fi gbèrú sí i gómìnà soludo ti ṣe aṣọ lójú ère tó mọ ní ìrántí akọni olóògbé shinua asebe nílùú anambra gómìnà ìpínlẹ̀ bauchi bala muhammed ti tú ìgbìmọ̀ ìṣàkóso ẹ̀ díẹ̀ ká ó sì fi ẹlòmíì rọ́pò kọmíṣánná mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún àkà ìmọye èèyàn ló gbọ́mi ní o nígbà tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n dènà ọ̀dọ̀ ọkọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ mali ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́ olúmìdé ọ̀làlérè lónìròyìn àjọ tó ń mójútó ètò ìgbòkègbodò ọkọ̀ gbọ́gbọ́rọ̀ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ èkó làmátà ó ti buwọ́ lu ìwé àdéhùn tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́dún mẹ́ta gbà pẹ̀lú àjọ tó ń pèsè irin ìyẹn china civil engineering construction corporation ccecc lọ́nà tí àjọ làmátà yóò fi ṣètò ààyè ìdánilákọ̀ọ́ lórí ọkọ̀ rélùwé nílùú èkó níbi ìdásílẹ̀ ètò ọ̀hún tó ní í ṣe pẹ̀lú àkòrí tó lọ báyìí pé ṣíṣàwárí ẹ̀bùn yóò mú èso rere wá lọ́jọ́ iwájú ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ làmátà arábìnrin abimbola akínàjò òṣèlálàyé pé ìbuwọ́lu ọ̀rọ̀ àsọyépọ̀ ọ̀hún ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀nà tí àgbéga yóò fi bá ètò ìgbòkègbodò ọkọ̀ rélùwé arábìnrin akínàjò òṣèlálàyé pé síwájú pé ààyè ìdánilákọ̀ọ́ náà yóò fààyè lẹ̀ dáadáa láti ṣàwárí ẹ̀bùn lórí ètò ìgbòkègbodò ọkọ̀ ojú irin tí wọ́n sì gba ìwé ẹ̀rí ẹni tó dáńtọ́ tó kọ́ṣẹ́mọṣẹ́ fáwọn ọ̀dọ́ tí ó sì pèsè iṣẹ́ dàbúrata fún wọn nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè ó ṣe àfikún pé ètò ìdánilákọ̀ọ́ náà yóò tún mú àdínkù bá ìṣòro àìsí iṣẹ́ tí àwọn ọ̀dọ́ tí wọ́n ń pariwo ní ìgboro. Kọmíṣánná gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ó ti lọ ṣe aṣọ lójú èrè kan tó mọ láti fi ṣe ìrántí àgbà òǹkọ̀wé ẹ̀nì tó tún jẹ́ àpà àgbà nínú kákọ ìtàn ìyẹn ọ̀jọ̀gbọ́n Shinua Asebe èyí tó ṣe sí ìkóríta Ugu Nwasika Roundabout nílùú Ogidi tó wà ní ìjọba ìbílẹ̀ Idemili North nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún gómìnà Soludo ṣe àpẹẹrẹ ọ̀jọ̀gbọ́n Asebe gẹ́gẹ́ bí ògbóngẹ́ tó mọ̀ nípa kákọ ìtàn àti ìwé jákèjádò tó sì ní ìtàn àti àmì ẹ̀yẹ tí ò ló ń kà ó sì ní òǹkọ̀tàn olóògbé náà ó tọ́ sí ẹ̀yẹ o látara iṣẹ́ ribiribi tó ti gbé ṣe láàrin àwùjọ wa fún ẹni tí ò mọ irú èèyàn tí ọ̀jọ̀gbọ́n Asebe jẹ́ nígbà ayé ẹ̀ ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ yẹ́yọ́ fún agbègbè Ogidi bákan náà wẹ̀ ó tún ti jẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ ní Ifáfitì University of Nigeria tó wà ní Nsukka gómìnà Soludo ṣàlàyé pé èrò tí òun ṣe yìí ní ìrántí ó wà fún láti fi máa ṣe ìrántí ìtàn àti irú èèyàn tí Asebe jẹ́ àti láti jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn náà kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára ìgbésí ayé akọni tó ti di olóògbé lọ́jọ́ iwájú gómìnà Soludo wá rọ àwọn ọ̀dọ́ wa tó wà ní ìpínlẹ̀ Anambra náà láti wo àwòkọ́ṣe dáadáa látara ẹ̀kọ́ tí olóògbé Asebe tó fílẹ̀ nígbà ayé ẹ̀ ó sì rọ̀ wọ́n láti jìnà sí ìwà ẹgbẹ́ òkùnkùn àtàwọn ìwà míì tó lè tàbùkùn sí ọjọ́ ọ̀la wọn. Ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá agbègbè the Police Community Relations Committee PCRC ó ní òun á pèsè èèyàn tó ná bí ẹgbẹ̀rún mẹ́wàá lọ́nà tí wọ́n fi ṣàtìlẹ́yìn fún ètò kan tíjọba àpapọ̀ gbé kalẹ̀ láti dáàbò bo àwọn iléèwé wa àti láti mú ọ̀rọ̀ ètò ààbò lọ́kúnkúndùn láwọn iléèwé wa tó ń bẹ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà àwọn ìgbìmọ̀ yìí tún ti ní lọ́kàn láti ṣe ètò ẹ̀rọ òmọ̀ tá a mọ̀ sí CCTV kámẹ́rà káàkiri àwọn iléèwé wa náà pàápàá jùlọ ọ̀pọ̀ iléèwé tó ń bẹ ní ìgbèríko
lọ́nà tí àdínkù yóò fi bá ìwà ìbàjẹ́ àti ìwà ìjínigbé ààrẹ yányán fún ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni mọ́gàjí ibrahim ọlaniyan ó kéde ọ̀rọ̀ náà níṣojú alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá tó wá sí sẹkẹ́tẹ́rìátì ìgbìmọ̀ náà nílùú àbújá ó jẹ́ ká mọ̀ pé ìgbésẹ̀ yìí wá ó wáyé lẹ́yìn tó lọ kàn sáwọn ẹgbẹ́ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn olórí ìlú pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó ń pèsè ọ̀rọ̀ ètò ààbò kódà ọ̀gbẹ́ni ọlaniyan ó tún ṣe aṣọ lójú èròǹgbà ìgbìmọ̀ ọ̀hún ó ní wọ́n tún ti ṣètò kíkọ́ olú ilé ẹgbẹ́ tuntun wọn ṣàrà tí yóò sì parí tán yanyan nínú oṣù kejìlá nígbà tí yóò sọ̀rọ̀ ní tiẹ̀ ẹni tó jẹ́ alūkkóró tó tún jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ PCRC CSP Aneti Iyene ló sọ̀rọ̀ náà di mímọ̀ ó sì ní àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ti wá gbajúmọ̀ wọ́n ti wá gbajúmọ̀ ṣíṣe ìkọlù sí àwọn iléèwé wa ó wá fìdí ẹ̀ múlẹ̀ lórí èròǹgbà iléeṣẹ́ ọlọ́pàá nípa ṣíṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún ètò tí ìgbìmọ̀ náà tó là kalẹ̀ nípa mímú kí ètò ààbò kó dé dáadáa láwọn iléèwé wa tó ń bẹ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ìrìn àgbáyé lẹ́sẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9.

I quit, I see why. You know, I enter that is a Bond FM 92.9. Àjọ tó ń ṣètò ìgbòkègbodò ọkọ̀ rélùwé ńlẹ̀ yìí the Nigeria Railway Corporation NRC ó ti fi ìdí ìpinnu ẹ̀ múlẹ̀ lọ́nà tí yóò fi ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àtàwọn àjọ tó ń pèsè ọ̀rọ̀ ètò ààbò lọ́nà tí ààbò tó péye yóò fi wà fáwọn ọkọ̀ ojú irin jákèjádò Nàìjíríà ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọpẹ́ifá tó jẹ́ ọ̀gá àgbà yányán àjọ òun ló ṣe lálàyé pé ọkọ̀ rélùwé jẹ́ dúkìá ìjọba tó sì wúlò fún ará ìlú náà nítorí ẹ̀ ló fi ṣe pàtàkì láti mójútó ká sì dáàbò bò ó lọ́wọ́ àwọn ọ̀bàyíjẹ́ ẹ̀dá tó ń gerin òwò ajẹ́ kọ́dí mímọ̀ pé àjọ nrc yóò túbọ̀ ní àjọṣepọ̀ gidi pẹ̀lú àwọn àjọ elétò ààbò lọ́nà tí wọ́n á fi ṣàwárí àwọn olubi ẹ̀dá tó máa ń gerin tó máa ń gba ojú orin ọkọ̀ rélùwé jẹ́ àtàwọn tó ń gerin tí wọ́n á sì fi ìyà tó tọ́ jẹ àti tó yẹ jẹ afurasí tí owó bá tẹ̀ láti kọ́ ẹlòmíín náà lọ́gbọ́n ọ̀gbẹ́ni Ọpẹ́ifá sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí àjọṣepọ̀ wọn ó ti ń so èso rere nípa dídáàbòbò dúkìá ìjọba ó sì jẹ́ kó yé wa pé àjọ nrc yóò túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan

0: àwọn ìlú ti ọkọ̀ rẹluwé tó ń gbà lọ sí ìlú mi pẹ̀lú àwọn alẹ́ lọ́wọ́ ìlú láti dẹ́kun wàhálà àwọn tó ń gé ọ̀pá àti irin ọkọ̀ rẹluwé sá lọ. Ó wá rọwọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú láti dẹ́kun dábọ̀ túbọ̀ máa pèsè èyíkéyìí ìròyìn tó bá jẹ́ ojúlówó tí ó ṣàǹfààní fáwọn àjọ elétò ààbò láti dènà àwọn ìbàjẹ́ ẹ̀dá tó ń gé ọ̀pá àti irin ọkọ̀ rẹluwé sá lọ. Ó sì jẹ́ kó yé ará ìlú pé ojúṣe àjọ NRC ni láti pèsè ààbò ìgbòkègbodò ọkọ̀ tó múnádóko jákèjádò orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti buwọ́ lu ṣíṣe àtúntò síjọba láwọn ààyè ipò kọmíṣánná bíi méjì. Ó ti fi ẹlòmíín náà rọ́pò wọn lójú ẹsẹ̀. Bákan náà ó tún tẹ́wọ́ gba ìkọ̀wé fi ipò lẹ̀ kọmíṣánná ìmíín lọ́nà tí ìjọba ìpínlẹ̀ Bauchi yóò fi fẹsẹ̀ múlẹ̀. Lára ipò tí ọ̀rọ̀ kàn ni kọmíṣánná ètò okòwò àti ìdáṣẹ́lẹ̀ Mohammed Salis Gamawa pẹ̀lú kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ ohun àmúṣagbára ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ tẹkinọ́lọ́jì dókítà Lawa Rimi Zayam tó di ipò kọmíṣánná ètò ẹ̀kọ́ mú tẹ́lẹ̀. Lẹ́yìn gómìnà tún tẹ́wọ́ gba ìkọ̀wé fi ipò lẹ̀ kọmíṣánná tó mú ẹ̀gbẹ̀gà bá ààtò ìlú àtàwọn àkànṣe ètò ìyẹn Farouk Mustafa nínú àtẹ̀jáde ìròyìn tó jáde látọ̀dọ̀ ẹni tó ń gba gómìnà lámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìpolongo Muktar Gidado. Ìgbésẹ̀ náà ti wà ó wá mú gómìnà Mohammed tó fi taari orúkọ àwọn kọmíṣánná pẹ̀lú àwọn tó ṣẹ̀ fẹ́ dí ààyè tó sílẹ̀ náà lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Bauchi fún àyẹ̀wò fínífíní àti ìfìdí múlẹ̀ ṣinṣin. Fún ìdí èyí gómìnà wa dúpẹ́ lọ́wọ́ gbogbo ìṣàkóso kọmíṣánná náà àtàwọn tó ṣẹ̀ ń kó igbá wọlé fún pé wọ́n lọ́wọ́ nínú ìlọsíwájú ìpínlẹ̀ náà. Ó sì fi ìdí ìṣàkóso ìpinnu ìjọba ìmúlẹ̀ lórí ọ̀nà tí ìpínlẹ̀ Bauchi yóò túbọ̀ ní àṣeyọrí gidi. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ orílẹ̀-èdè yìí pẹ̀lú orílẹ̀-èdè Ghana ó ti panupọ̀ ṣọ̀kan láti jọ ṣiṣẹ́ papọ̀ lọ́nà tí wàhálà ìkọlù tó ń lọ lọ́wọ́ nípa báwo orílẹ̀-èdè kan mọ́ ṣe ń kọlu àwọn ọmọ ilẹ̀ lọ́wọ́ bí wọ́n ṣe gbọ́dọ̀ mú lókun àyà ìjókòó ìpàdé àjọ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀. Ọ̀rọ̀ àsọyépọ̀ ọ̀hún wáyé lẹ́yìn ìpàdé tó wáyé láàrin mínísítà tó rí sí ọ̀rọ̀ ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ambassado Sola Enikanwulaye pẹ̀lú mínísítà ilẹ̀ òkèrè fún ilẹ̀ Ghana náà Samuel Okudzeto Ablakwa. Ó sọ̀rọ̀ àsọyépọ̀ ìjíbí ìjókòó ìpàdé tí àjọ ECOWAS ṣe láàrin ọdún yìí nílùú Freetown ti ṣe orílẹ̀-èdè Sierra Leone. Lórí ìpàdé ìfẹnukò yìí àgbọ́ pé àwọn mínísítà méjèèjì ti kọminú o lórí ìkọlù àti ìpanípapa èyí tó ń wáyé nílẹ̀ South Africa níbi tí àwọn ọmọ ìlú náà tí wọ́n ti ń ṣe ìkọlù sáwọn àjòjì gbogbogbò tó jẹ́ adúláwọ̀ bíi tiwọn. Ní báyìí ẹ̀wẹ̀ orílẹ̀-èdè méjèèjì ti wá fẹnukò ṣọ̀kan pẹ̀lú àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ láti mú àgbéga bá mímójútó àwọn àlejò tí irú ìkọlù báyìí tí ò tún fi ní wáyé mọ́ lọ́jọ́ iwájú. Ìròyìn ilẹ̀ òkèrè bó tiẹ̀ jẹ́ pé ìròyìn tá a gbọ́ ni pé ó kéré pé ikọ̀ ọmọ ogun ilẹ̀ Mali tí ò lóǹkà la gbọ́ pé wọ́n ti pa ní ipa ìfọnáfọṣọ tàbí pé àwọn afẹ̀míṣòfò wọn kò ń papamọ́ra nígbà tí wọ́n dẹ́bùrú ọkọ̀ wọn ní ẹkùn àríwá Gao lórílẹ̀-èdè Mali tí wọ́n sì gba ọkọ̀ ogun àtàwọn irinṣẹ́ wọn tí wọ́n gbé sá lọ. Iléeṣẹ́ ológun ilẹ̀ Mali ó fìdí ìkọlù náà múlẹ̀ ṣinṣin lóòótọ́ ó jẹ́ kó di mọ̀ pé ikọ̀ ọmọ ogun náà yóò ṣe ìkọlù tiẹ̀ padà ó láì ti ẹ̀rù tẹ́lẹ̀ ni. Ìròyìn tẹ̀síwájú pé ikọ̀ afẹ̀míṣòfò ọ̀hún ló sopọ̀ mọ́ ẹgbẹ́ Al-Qaeda. Àwọn náà ló ṣàlàyé pé àwọn làwọn ṣe ìkọlù ọ̀hún o àgbọ́ pé àwọn ikọ̀ yìí wọ́n ti ń ṣọṣẹ́ bọ̀ gidi káàkiri àríwá àti àárín gbogbo ilẹ̀ Mali pẹ̀lú bá a ṣe gbọ́ pé ikọ̀ ọmọ ogun tíjọba gbé kalẹ̀ wọ́n ti ń gbódórógun pẹ̀lú wọn náà. Àgbọ́ pé tipẹ́tipẹ́ ní orílẹ̀-èdè Mali tó ti ń kojú wàhálà sí ètò ààbò lẹ́yìn tó sopọ̀ mọ́ ikọ̀ alákatakí tí ẹ̀sìn pẹ̀lú ikọ̀ alátakò tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pèjọba ológun orílẹ̀-èdè náà lẹ́jọ́ débi pé ìkọlù náà ó ń wáyé lemọ́lemọ́ tó ó tọ́ lẹ́nu ṣùgbọ́n kòǹkòǹ kí n tó bá ń dúró. Ẹ dúpẹ́ balẹ̀ gbọ́ kókó ìròyìn ẹ̀gbọ́n ẹlọ́rìí lẹ́ẹ̀kan sí àjọ làmọ́tà ti buwọ́ lu ìwé àdéhùn lọ́nà tí iṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ yóò fi gbèrú sí gómìnà Solúdo ti ṣe aṣọ lójú èrè tó mọ̀ láti fi ṣe ìrántí akọni tí ṣe olóògbé ṣina àṣẹdè nílùú Anambra gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ó ti tún ìgbìmọ̀ ṣàkóso ẹ̀ díẹ̀ ká ó sì fi ẹlòmíì rọ́pò kọmíṣánná mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó kọ̀wé fi pò ọ́lẹ̀ bákan náà mú ọkùnrin pé àkàìmọye èèyàn ló gbẹ́mí mì láìròtẹ́lẹ̀ nígbà tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n dènà dọ́kọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè mali ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ taiwo sadiq tó jẹ́ olóòtú ìròyìn àgbáyé lónìí èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló sọ fún yín pé ẹ má ṣe o tẹ́ǹgbọ́n fm àjọṣe wò ní bàjẹ́
1: ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ́ o
2: ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ́
1: ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́ o
2: ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ́ níbi kákẹ́jẹ àtìpọ̀ lọ́wọ́.

Sure.

ẹni tó fi kú ó bà jí dìde nígbà tí jésù tó yà lọ́dọ̀ yà lọ́dọ̀ pàtàkì àfọ́jú ó bà ríra jésù ó bẹ ó dọ̀bẹ sẹ́dà wò gbogbo aláìsàn wọ́n mà dìde sà wàá dìde mà wàá dìde àìkà pòríà wàá sà má sà wàá sẹ́rẹ́ má sẹ́rẹ́ ìwọ gbá jésù lọ́rùn wà tólùgbàlà rọdún padà ìjọba àrùn ọkùnrin sínú ẹ̀dẹ̀ kí lọ sí ọ́ tó sẹ́ni kan rí ìwọ ọ̀sẹ̀ pé ìwọ ọ̀sẹ̀ gbà wẹ̀ ìwọ ọ̀sẹ̀ gbàdúrà ìwọ ọ̀sẹ̀ gbàdọ́ jésù rí pé tó bá gbàgbọ́ wọn yóò rí oko ọlọ́run bí bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ kan ṣoṣo kí àyà kí lè sákẹ́wò ìgbàlà ó wọnú ayé rẹ̀ alábìrin pé gbà tó bá tó jẹ́ láàrin oko ènìyàn mà tó jẹ́ lára mi ò láì yá màmá ayé sì bẹ fún ọ létí sì bẹ fún ọ elájà ó jí àkàrà elájà ó ń dájú ẹran ẹjọ ta ló di àkàrà ẹjọ ta ló di ẹran o ó mà yà mí lẹnu o àìkà pòríà ọlọrun ìyanu bí tẹlẹ pé aṣọbodè wípé ọlọrun kò sí ó ti yá wèrè olúwa gbẹbí ti bẹrẹ olúwa gbẹbí tàbíjọ ìwọ gbọ olúwa ìwọ ronú padà ìwọ bẹrù rẹ ìwọ ṣe ìfẹ rẹ bí tẹlẹ pé ìbúkúndínlọkùnrin náà tí kò rìn lójú ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ tí kò jòkó níbo jòkó àwọn ẹlẹ́jà ìrọ̀kùnrin náà yóò dàbí igi ta gbèsè padò tó bá mọ̀ ìṣẹ̀rẹ̀ tá lọ́sùkọ rẹ̀ wọ́n tó bá ṣe yóò mọ̀ ṣe déédéé ewúrẹ̀ ìyá rẹ̀ jésù ní ọ̀nà òtítọ́.

Yeah.

No.

Ọlọ́run Ògúnládé láti ní ọjọ́ Grace Redemption Gospel Assembly International, 5 Oku Street, Ebikemeta West, Lagos. Fún àdúrà tàbí ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn, ẹ lọ pè wọ́n sórí 08-28-85-6546, 08-28-85-6546. Fún àdúrà ní o, ẹ lọ plus yẹn wọn, 08-28-85-6546. Lábẹ́ ọlọ́ọ̀dá, ọ̀pàdé ọjọ́ mẹ́jọ.

ẹ̀dẹ́ ẹ̀yìnlá ọmọ wúrà ni màá fi máa fà yín lé Fúnkẹ́ Àdìsá lọ́wọ́ tó náà tún máa àdìsá àdìsá àdìsá àmọ́ àdìsá yìí ṣe ago méjìlá òru ẹ̀ orúkọ mi ò yí padà ìgbọ̀n tẹ̀ ń bá abọ̀láti ago mẹ́rin ààbọ̀ rọ̀ lẹ́yìn ẹ̀ máa ṣe lọ́pọ̀lọpọ̀ ẹṣẹ́ o ẹṣẹ́ ohun tẹ̀yàn Bond FM láàyò ẹ̀jẹ̀ ṣe wọ̀ níbàjẹ́ àní irú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára ìbànújẹ́ ò ní kọ̀wá kò ní kọ̀yìn kò ní kàn mí lágbára ọlọ́run orúkọ mi ò yí padà Olúmiyídé Ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní Olúmaitì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣé o.

fúnkẹ́ ló gbèdé lásìkò yẹ kálẹ́ ṣàyẹ kálẹ́ máa ẹ̀ màtún kálẹ́ o. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ léṣe Bond FM 92.9. Akú ìsinmi òpin ọ̀sẹ̀ ilé yóò ní jẹ́ àṣemọ lágbára Ọlọ́run ọba. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣálẹ̀ tòní ìgbádùn yín. Òun náà ló jẹ wá lógún nílé iṣẹ́ Bond FM 92.9 láti wákàtí ọ̀wọ̀ yìí. Àkọ́kọ́ mú wíkẹ́ndì la wà wá sí etí ìgbọ́yín. Lẹ́yìn náà a nà orin fẹ́ẹ́rẹ́fẹ́ tá a máa gbé títí di aago mẹ́jọ àbọ̀ kí a tó máa darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ lórí ètò yín ètò wa ohun ìpè. Aago mẹ́sàn-án ní ètò tafsir yóò máa gun orí afẹ́fẹ́ pẹ̀lú shehid gbadebo rọjí. Aago mẹ́wàá ìròyìn ní ṣókí láti lè ṣe Bond FM 92.9. lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n yóò máa gun orí afẹ́fẹ́. Mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò ọlọ́run àtúndá olú.

Sister One, and running a casino, and then for Kitty's.

hay Quito a Cancine. Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá jáde bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní.

0: spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádìí títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó yí, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ ni o lè fa ìrọmọ bí ti obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má jágere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àdójókòó pé o lè fa kí èèyàn overstress ara. Ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ìyẹn máa mú sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí èèyàn ò lè ra ẹ̀fọn. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láì ṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, pay and non-medication therapy. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ gbogbo tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or Injama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kódọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe kódọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi. Mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti Ìkòròdú, torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè gbọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building, lẹ́gbẹ̀ẹ́ Gẹ̀ngàn, Newton Bus Stop Gangan, ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́ra WhatsApp number wa òun ni 0803-869-0104. 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumani Street, High School Junction, Sagamu Ìkòròdú Road, Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ní 0816-585-8582. 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
2: Ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán habitat ní kí n gbà aládùúrà fún gbogbo apé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán habitat máa ló tún rọ́mí sí yín o. Wọ́n kéèyàn àti wá sọ̀rọ̀ ọmọlúàbí ká sọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán habitat àwọn náà ní bó ni o ṣe ó gbẹ ń lọ dédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀kùn tí wọ́n bá wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bá wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ bẹ́ẹ̀ ni o. Fọ́nrán habitat wọ́n láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ lálẹ́ tòní. Fọ́nrán habitat tó gbọ́ ara mọ ọtí tá à ń sọ yìí bí ọtí tí gbogbo òru ti gbà báyìí pé òní babálá babákú babababitas. Fọ́nrán habitat wọ́n wá ní ki won je ise yi fun gbogbo eyin oni bara won atokun ya atobirin to mu 400 bitas papa julo lati amo pe o pododo ki a fi odun meji ni lobu soke ka to fe nkan 400 bitas won to nta mata fun ni ti o ba ti pe 10 years oke won to ba ti pe 10 years ikilo patakire lati ile ise to po 400 bitas ma mu tori olohun ko ba fun mu 400 bitas won wa ni ije o je mo pe 400 bitas ki se oti to je pe o wa lati pa awon eyan lara idin yen ta fi pon lona igba lode lona toto to fele lenu ifele re lenu ko wa tumo si pe ko mu mu ku mu ko mu amu para for habitat ko fe ki iwo to mu ohun ko wa di idakuda tori pe ohun for habitat igbadun ni for habitat wa fun koda ani for habitat ko di gba to ba mu for habitat to wa dun to wa se kini to wa soju balabala to ndiju to laju to wa ntaki go subu to wa so fun awon eyan pe dakun ta lo je bata mi moto mi kile te gbe mi awon obere odi ibere ti o ba gba mu ibere ti o bori pipe gbe ti o bori pipe mu for habitat iwo to ba mu o mo pe o gboro ba de bi pe ojo ola re tin poluku musu wa o fun rabita sa feru e fun rabita wa fun awon to mo itumo ka gbadun ara wa ka saye ka se faaji ka tirara si afefe to gbadun afefe gbadun tumo si pe se faaji mo ni won wo wo na mo ti mo so olodun fe fun rabita to je olu mu fun rabita o gboro mo ku gboro mu fun rabita pelu ilakayi ni o gboro mo gba to ti ba e lara mu de ibi to ti to igba to mba lati dawo duro e wa for habitat ni pe ko mu ko lo si le gbose ko se gbose worowo ko jeun daada ko yo sun bo lo fe ba wa to si lai fi pa mu ke sere fe ko gbadun e ko se kini e keje keta e keta e kerin e ka ro e kefa e keje for habitat ni eni ba mu for habitat ko ye ko ma wa so pe mo wa na yen moto fe gba ohun to won ti dada for habitat o si fun ye o for habitat o gboro mu for habitat won ba inu ko to da mi nu gota rara o ki se eni to je ololufe for habitat yen rara o for habitat ko gba ki o mu oti ton ko wa de eni to se leya tawon wa wo lawo re awosukun to ra lawo re ni to wa wo damien rara o tori no for habitat ji oti to rewa awon rewa okunrin ati obirin lo si mu ona ti won gbagbe kale sinu igo eni eke e mo pe for habitat oti awon to yayi ni o ma je ki opolo re pe alafia re a munodoko opa eyin a na daada okunrin a duro gẹbi okunrin obirin a duro gẹbi okunrin bini wa ronu tarata sono toto for habitat ko ma be pe ta lo ya mi ni bata ba o mo se debi adakun ta lo wa oru leyi ta lo wa sile yi ara o ti koja iye niyan for habitat o fe be for habitat fe ko mu ohun ni won ko mu lasiko to to mu mu for habitat to da mo wa ko mu wa ko fe amojuto to peye for habitat o fa yi gba to ko mu ohun to da mo wa ko to ba ti mu for habitat mo wa ko to da mo wa ko mam for habitat tori pe for habitat fe igboya for habitat fe alafia for habitat fe abo for habitat won fe it was nipo to da papa yes class lawo eyan gidi for habitat ni jo mo fi olohun ba be won to ba mo for habitat fi lakayi mi o fi opolo mu mu mo ni won ko le dari to la mu mu ti mo ni won ko ma ba te ko ni ba mu to la ninu iyan gan ninu yin for habitat en to ba mu ko ni lo so mo po na o tabi ero amuna wa transformer o afolon be for habitat o fe o a fe ni ti o ma du bi ure kiri o na ra ra ra for habitat ko fe ejo to ni for habitat mo ni won mu pelu la kayi mu pelu ifokanbale mo ni bi to je pe iwo gan le ni yogan pe mo ni 400 habitat o se to da lapo ara mi lara mi to ni 400 habitat
3: ni bu goti tori lo four habitats ni aye nfe bu se ko ma mu four habitats lo ikuru wa le taja ka kiri to ba ti pe odun meji di logun ma mu four habitats ko si si fun alaboyun tori four habitats o ni o ti ninu amo bu gbokun atobirin to fe isiki to fe duride four habitats lo da ju ke ma mu four habitats mo pe yo polo mo mo ni ko si mo pe bi la ka ipenu
4: Fun FM.

0: ọwọ́ agbára ọlọ́run ti gbà ní ìṣòro láwọn lọ́kà ọlọ́yà ọ̀rẹ́ níbo lógún ti ń jà ọ́ tó lè sọ bẹ́ẹ̀ kankan wá pàdé jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun mighty hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní number 31/33 Adeye First Street Lagos Abeokuta Expressway Car Wash Bus Stop ìyànà pẹ́jà níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀lọ́ ọmọ mi 08032825416 08050604508 mighty hand of God ní gbogbo ọjọ́ Monday má bọ̀gùn rẹ mọ́lẹ̀ Jésù yóò fún ọ lọ́nà àbáyọ.
1: Dìde abiru dìde.
2: Mo kí ogbe tí tó ń gbọ́ mi ní wákàtí ní orúkọ Olúwa bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi ti Nasareti ohun rẹ kò ní bí Ọlọ́run nínú mọ́ àdúrà rẹ kò ní padà sí ẹláyà gbogbo iṣẹ́ àti ìṣeré níwájú Ọlọ́run kò ní dègun lé ẹ lórí ẹ̀mí àṣìṣe Ọlọ́run kò fi bùnú ayé rẹ àkọsílẹ̀ burúkú tó mú kó mọ jìyà àìmọ̀dí láti inú ẹbí rẹ wá lórí títí ẹ kí ìbínú Ọlọ́run kó parẹ́ lórí bí títí ẹ ìdájọ́ Ọlọ́run ní kíkorò kó dáwọ́ dúró ọjọ́ tó máa lò láyé a kò ní kà fún ẹ̀sán búburú lé ẹ lórí mo gbàdúrà fún ọ o tàbárí ìwọ ta láyàn lé ń tẹ̀lé kiri kò síbi tó dé wọn lò náà ni wọn rí ẹni tó sọ ẹ lọ́lọ́dúnmọ́rì tó ní tó ń bá sì wà láyé ò ní rọ̀nà lọ tó ní bó bá kú pàápàá òun gbèsè ẹlẹ́lòmíì lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run kò wà rí o ìdájọ́ Ọlọ́run kò mú wọn mọ́lẹ̀ agbára wọn tí wọn rò lórí ẹ tán fi ń ṣàkókò kú mọ wọn lọwọ agbanilágbà tán kó gbà ọ bàbá tí ń tú ni tí kì í gbẹ bọ tí kì í gbẹjẹ kó wá orí kó tú ọ sílẹ mo gbàdúrà fún ọ ìwọ tó fọlọ́run ṣe gbẹkẹlé ọ tó dẹ ti wá gbàdúrà ti wá sun ẹ bó ṣe ń gbàdúrà tó bẹẹ náà ni nǹkan le tó bó ti ń gbọ omi lórúkọ jésù agbára àṣẹ ìtura tí ń gbani lọ́wọ́ ogun gbígbóná kò wọnú ayé rẹ lọ ibi tára ti ní ẹyẹ kó bẹ̀rẹ̀ sí tura níbẹ̀ ibi tí nǹkan ti lé kó bẹ̀rẹ̀ sí dẹ̀rọ̀ ibi tó ti dẹ̀ ọ́ kó máa tú bó o bá gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí ní orúkọ jésù kristi ìdè rẹ kó máa já kí a tú ọ sílẹ̀ ẹ̀wọ̀n rẹ kó já túbù rẹ kó yá kó rọ̀nà àbáyọ o ẹni tó bá sì lóòní ẹ lọ òun ni ó rọ́pò rẹ nínú ìdè ẹni tó bá lóòní ẹ bọ́ òun là á gbèdè ẹni tó bá lóòní kò ní dára fún ọ òun ni ó sọ tó dára nínú ayé tirẹ̀ torí àánú àwa orí bó ti ń gbóhùn yìí àánú àwa orí sẹ́ nǹkan rẹ̀ ò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ mọ́ wọn ni kí ẹ pẹlẹ mọ́ ó mọ gbóhùn ẹ kú oríire wọn mọ sọ fún ọ lọ́sàn-án lóru gbogbo tó jẹ́ ti ṣe yóò bẹ̀rẹ̀ sí dùn ìkorò tán lọ́rọ̀ rẹ o wá gbọ́ ibi tẹ́ ogun ẹ̀sán ti ń jà ẹ àánú àwa ẹ̀rí débẹ̀ ó ra àánú ọlọ́run o jésù olúwa wa àmì ẹjẹ́ lọ sínú bíbélì ẹjẹ́ ka ìwé Jòhánù John 8 orí ìkẹjọ verse 36 ẹsẹ̀ kẹrìndínlọ́ọ̀ ní ogójì ẹsẹ̀ kẹrìndínlógójì 36 wọ́n nítorí bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ nítorí tí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ kó tó sọ yín lọ́pọ̀lọpọ̀ máa fi ń wàásùn máa fi ń gbàdúrà the bible say when the sun set you free you shall be free indeed you shall be shaken like indeed tẹ ẹ bá wá kà síwájú ní verse 47 ó ní ẹni tí í ṣe ti ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run ẹni tọ́wọ́ bá sọ di òmìnira yóò di òmìnira ní tòótọ́ àwọn wo là ń sọ di òmìnira ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó tù wọn lára ó mú wọn kúrò ní ìgbèkùn wọn ẹ̀rọ máa sọ pé àdúrà ò gbà àdúrà kì í dédé gbà kì í ṣe májíìkì o ètò ní o kì í ṣètò kándù kì í ṣètò tùràrí o kì í ṣe ẹbọ oríta o òun ló ṣe ní ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹ mi won pe nkan ni asa ati se ibile ede onikaluku ile onikaluku asa ati se nbe laye bo ni o se ni si lohun ah bi se nbe laye ni asa ati si orun na nbe ah igbara lebo teti ko gbo ke so lohun ni o teri ba fun o iwo to ladua ti sun o to ni so si ti sun o emi e mo ti won ko yin so si yin sugbon je mi o ko bibeli teti ko gbo olohun o kan ki so ni se yanu o gbogbo aye ko lo wa si se yanu fun sugbon gbogbo aye lo lanfani ati gba yanu olohun so pe jesu ku fun araye awon kan ni ko ku fun awon a ba gidi mu yin a le wa mo lori ah se ti patipa ni o fi ku fun oni won ni yese re lo je ese ko dun awa ko bi wa nu ko le ku fe yin awa lo ku fun ese ti wa lo wa pare awa si gba be toro je fa wa o lo je o nje oruko jesu je ju ogun lo nje fa wa o awa leri to po o po le jaburata oro pe odun to koja ko bo fe to ni ori ni bere pete o je fa wa mo si mo so lori radio ni gbogbo bi tin ba tin se wa so asi soji iwo to ba so pe o de lojupodo re mo ti sogun abi wo lo mu mi jade so soke je ka ye o gbo to ba so oju ti o iyo iwo to je pe o mo bi tin mo ti gba tabi to mo bi tin mo n tori bo soro soke social media ni gbogbo wa wa o lanfani lati so lori page e ko si fe ri si eh gbogbo yen ko lo le so ba se so yen e tin bo beyin o ba ye sese ko se ponbele to ba se musulumi se ponbele bo ba se toni jesu se ponbele amuru mala o da ara ye le ntan awon kan ni ko se se life nkan kun idi ni ti o fi ni se se fun lati dorun ntoro o ti fi nkan kun toro oro torun mo obi tagbara jesu o ba ti ka isoro aye re mo tele jesu a je pe kadara re oro mo wa nkan mi tele so ti gbo kadara re oro mo ma fa gidi sin sugbon bo la se nse ta fi nje re jesu oni ati ko si bi o wo ko gboro so lohun lenu won ko ni ko wa gba mireku so ri gbogbo so to ba ti je pe ko wa gba yanu ko wa gba mireku ni lo kan so Jesus can do this. Ogbelede Jesus can do it. Ogbelede Jesus can do it. Iro won pa. Gbogbo e ni Jesus le se gbogbo e ko ni o si se. O ni nkan ti won na o se. E ma je ma sori wo bi. Sori won tin tan yin. Ta lo promote won. Ode ara re lo promote won. Ohun to ni gbogbo nkan ni Jesus ti se. E wa aye re se gbogbo re ti e ni Jesus se. Ko ni Jesus le se o. Su gbogbo e lo ni terms and condition. Se se ni asane o tele ko to je elowo ta won ni bile gbogbo lo ni to ba ti se bo se nse won e ja se bo se nse bo se nse ku le ba ri bo se nri bo ba ti se bo se nse yo mo bu olowo o mo o wa bi eru awon kan na mo se pe ah oluwa so yi pe omo yin kan ewu kan be lori e pa to si ri to gbo o mo gbon won wa ni ko lo mu nkan wa o le ni won a iru jesu wonu to je pe to ba ti sun oye kan ko ni segun ka fun mi nu bibeli

sharp. Oh yeah, try Comix cough syrup. Yes, sir.

Yeah, yeah, yeah, I'm back, baby.

0: sọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìkan ṣoṣo tó máa fà wá lọ́wọ́ sókè tó máa fà wá gùnkè tá a máa fi jẹ́ èèyàn ńlá ọlọ́run á darí ẹ̀ sí wa lágbára ọlọ́run ọba gẹ́gẹ́ òun náà ni aago mẹ́sàn-án ti lò láti lè ṣe Bond FM 92.9 a máa lọ sórí ètò tafsir fún wákàtí kan gbáko pẹ̀lú sheik gbadebo rọjí bismillah.
1: La ilaha illallah
2: Assalamu alaikum. Onigbagbe lawo omo eniyan. Latari virus tan fi eti atojuko kaakiri gboro.

0: الله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أدوك فون الله بألا تتون شنيون فون ألا تتوقع ديني وريا قطو إتوا إتوا تسر القرآن إبي تياتي معك بدي عون لما وفضل الشيخ دكتور شرابين جديد وراجي تون شالا يفون أنك بأرو الله بألقرآن كريم فلو يندو الله بأتو ما تسواجي ني أشالة تيني تاو بغدي وان شالا يفون أنينو سورة بقرة القرآن أوري كجي ونوني وان شالا يفون ألوه واتو ما تسواجي ني أليني أجاكي أجيوجي لاتي تو فرابالي لاتي بو ألاي إلي تيو ما شفون أني أشالة تيني أبيلو بألا kutubo mamba wa pelu awon olumowa kolon ba ko ba san lesun re ni aye ndi ati ni ojo gbende alqiyama gbogbo igbinju wa kolon je ki abani bi to lere bena ni mashala se nuru huda to nse olugbo wa awon eto ni ori afefe ki a le ma ni agboye ile ti okunre ni palamo ri esin wa adolo bala kutubo mamba wa ran won lowo ore ti won ma ri ni ni ise olohun ba lo bayi kolon ku ma fi dun won ni aye ndi ati ni ojo ngbele alakeyama ni bayi eje ki a darapo ma awon sheikh wa fode lati sheikh dr shardin garibo roji lati ma tesiwaju nipa tesoro alquran quran chapter 2 wala tafadhal mashkura ya sheikh
1: ya ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah
2: الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله عز وجل في الآية الواحدة والتسعين بعد المئة من سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فقتلوهم كذلك جزاء الكافرين. الله عز وجل من آية كسند نقبة سورة البقرة قلوا أن وقتلوهم حيث ثقفتموهم أما قاموا نبوبو بتباتلهم أما قاموا وأخرجوهم من حيث أخرجوكم أسلموا جادي قلوا نبوبو بتباتلين جادي قلوا والفتنة أشد من القتل أتكو فتنة kafuru eni ni di esin ka ma je ka resin si o le o buruju pipa niyan lo wala tuqatiluhum 'inda al-masjid al-haram esin ma se ma ja won logun ni idi maslasi makka bowo ana se ja won logun nibe hatta yuqatilukum fi titi ta won fi koko ja yin logun nibe fa in qatalukum nitori na tan ba ja yin logun ni maslasi makka bowo faqtuluhum pa won kadhalika jazaul kafirin bayi ni esan won kafiriri ilu eledawa inu aya yi on pa awon olugbagbo ododo lase gẹ́gẹ́ bó ti ṣe fi pa wá láṣẹ nínú áyà tó síwájú وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ẹ máa jà wọ́n lógun àwọn ẹni tó ṣe pé wọ́n ń jà yín lógun ẹ̀yin ẹ máa jà wọ́n lógun nítorí ti Allah. Olúwa ẹlẹ́dàá wa tẹ̀síwájú nínú áyà yìí wípé وَقَاتِلُوهُمْ àwọn ẹni tí wọ́n jẹ́ kẹfẹ̀rí tí ń jà yín lógun ẹ máa jà wọ́n lógun àwọn ni wọ́n kọ́kọ́ ń jà yín lógun ẹyin ẹ má ka àtẹ́díwọ́ ẹ sì má kawọ́ lẹ́rán ẹ má kawọ́ gbéyà ẹyin náà jà wọ́n lógun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jà yín lógun ẹyin náà máa jà wọ́n lógun ẹ wá máa jà wọ́n lógun haithu thaqiftumuhum ní gbogbo ibi tí ọwọ́ yín bá ti ká wọn gbogbo ibi tí ẹ bá ti rí wọn kó gbogbo ibi tí ẹ bá ti rí wọn mú ẹ máa jà wọn lógun ẹ má fojú wọn balẹ̀ o gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe fojú yín balẹ̀ olúwa ni ẹ máa jà wọn lógun haithu thaqiftumuhum gbogbo ibi tí ẹ bá ti rí wọn mú ẹ máa jà wọn lógun torí ẹ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ọ̀fẹ́ kẹ gbélé ayé ẹ̀yin náà ẹ má fojú wọn balẹ̀ wọn ọ̀fẹ́ kẹ wà lálàáfíà ẹ̀yin náà ẹ má jẹ wọn lálàáfíà gbogbo ibi tí ẹ bá ti rí wọn mú tí ọwọ́ yín bá ti bà wọn ẹ̀yin náà ẹ má jà wọn lógun wà á kìrìjúhùn mi ní haithu akhrajukum gbogbo ibi tán ti léyìn ẹ̀yin náà lé wọn kúrò níbẹ̀ olúwa ni ẹ máa jà wọn lógun bẹ́ẹ̀ ti ṣe ń jà yín lógun ẹ lé wọn kúrò ní àwọn ibi tí wọ́n ti lé ẹ̀yin náà èyí tó túmọ̀ sí wípé irú wọn ṣe fún yín ni kẹ́yìn náà ṣe fún wọn irin ló máa ń jẹ́ kí irin ọlọ́ nítorí pé ẹni tí ń fúnlẹ̀ mọ ẹni tí ò fẹ́ káyé ọgbà ẹni tí ò fẹ́ kí wọ́ wà tí wọn náà bá fúnlẹ̀ mọ tí wọn náà tó ò bá jẹ́ kó gbáyé kó gbádùn tí wọn náà bá fúnlẹ̀ mọ yóò mọ ìtumọ̀ tó ń ṣe láìda yóò sì mọ̀ pé tí wọ́n bá ṣerú rẹ̀ sóhun ṣé ìdùnnú náà wọ́n fi pàdé rẹ̀ ni tàbí ìbànújẹ́ eléyìí tó mú aṣebi mọ ìwà rẹ̀ níbi ó sì tó mú kí èyí tí ó bá yí padà nínú wọn kó yí padà torí ẹ ẹ̀yin náà lé wọn kúrò ní gbogbo ibi tí wọ́n ti lé yín wọ́n lé àwọn mùsùlùmí wọ́n lé wọn kúrò ní mẹ́kà wọn àjẹ́ káwọn ó lè fi mẹ́kà tọ́jẹ́ ìlú wọn ṣe bùgbé wọ́n dẹni tó ṣe pé ó di gbádàgbọ̀n sá kúrò ní mẹ́kà àti gbá àtàgbọn wọn tí wọ́n tún dè wọn àjẹ́ wọn gbé lọ wọ́n sọ wọ́n di onítòbí ẹyọ kan wọn sọ ọmọ ọlọ́lá wọn mú máa sẹ̀mí bí ọmọ olóṣì ibi tí wọn ti lé yín ẹ̀yin náà lé wọn kúrò níbẹ̀ nítorí pé ẹnì kan ò ju ẹnìkan irú ohun tí wọn ṣe sí ọ iná ní kí wọn náà ṣe sí wọn àwọn kẹfẹ́rí ní ìgbà tí àwọn tí wọn borí àwọn mùsùlùmí lórí mẹ́kà lílé tí wọ́n lé wọn kúrò ní mẹ́kà ìdùnnú àwọn kẹfẹ́rí ni ìbànújẹ́ ni fáwọn mùsùlùmí olùyọlẹ́dà wọn wá ń fi yí àwọn mùsùlùmí náà ní ìsìn pé bí wọ́n ti lé yín ẹ̀yin náà lé wọn kúrò níbẹ̀ torí ẹ̀ tí kẹfẹ́rí ọ̀tá wa ti ń bá wa jà tó bá láǹfààní àti gbàlúmọ́ wa lọ́wọ́ tó sì lé wa kúrò nínú ìlú wa ó ti sọsẹ́ wa di méjì wípé àwa náà lára o a gbọ́dọ̀ gba ìlú wa padà lọ́dọ̀ rẹ̀ ká sì lé kúrò nínú ìlú wa gẹ́gẹ́ bó ti ṣe lé wa kúrò nínú rẹ̀ nígbà àkọ́kọ́ a gbọ́dọ̀ rí pa ṣe léyìí ojúṣe wa ni eléyìí tó ṣe pé kò bùkátà kẹ́nìkan dá wa lọ́wọ́ kọ́ lórí rẹ̀ waqtuluhum haithu thaqiftumuhum wa akhrijuhum min haithu akhrajukum olùyọlẹ́dà wa ni ẹ máa pa wọ́n ní gbogbo ibi tọ́wọ́ yín bá ti bà wọ́n ẹ máa pa wọ́n eléyìí yàtọ̀ sí ẹ máa bá wọn jà ẹ máa pa wọ́n ìgbà tó ti jẹ́ páwọn ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú dídojú ìjà kọ yín a ní kẹ́yìn náà dojú ìjà kọ wọ́n àwa ní kẹ́ dojú ìjà kọ wọ́n lọ́nà tó ṣe pé ẹ kàn sá wọn lọ́gbẹ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ sì wọ́n léṣe ẹ dá wọn sí wọ́kọ́ tó lóòhùn pípa ní kẹ́ pa wọ́n ẹ rí i pé ẹgbẹ́ wọn lágbèjá ẹgbẹ̀mí wọn lágbàtàn ẹ jẹ́ kí wọ́n sẹ́kù lókè pẹ́ nítorí pé àwọn gangan ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn gangan lọ yẹ kí wọ́n máa kíkorò rẹ̀ wàkọ̀tọ́lùhùn haithu taqiftumuhum gbogbo ibikíbi tọwọ yín bá ti bà wọn pípa ni kẹ pa wọn o wa akhrijuhum min haithu akhrajukum ẹyin náà lé wọn jáde kúrò ní gbogbo ibi tí wọn ti lé yín kúrò eléyìí túmọ̀ sí pé ẹ sin wọn gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe se yín pípa sì ni kẹ máa pa wọn wàl fitnatu ashaddu min alqatl tonti pe iforo to n foro yin nipa titi yin lona nibi ati resin yin se esin islam fitina ti won je fun yin nipa si so ti won so ra won dokuta digbolu niwaju yin ti won o je ke resin se ashaddu min alqatl oluwani o le ju pipa ti won pa yin lo èyí tó túmọ̀ sí wípé kò sí tàbí ṣùgbọ́n ká dí àwọn èèyàn lọ́nà ká má jẹ́ kó ń rí ẹ̀sìn wọn ṣe ẹ̀sìn islam fitina ni o fitina tó ṣe pé ó lé ó burú ju ká kú ṣe kó pa wọn lọ nítorí pé tá a bá kó gbogbo wọn tá a bá pa wọn òpin nǹkan tó wà ń bẹ̀ òun náà ni pé a ti mú òpin bá ìsẹ̀mí wọn adun aye wọn ati mọpin ba ṣùgbọ́n tó bá ń fìtí lẹ́yìn tí wọn ò jẹ́ kéèyàn rẹ́sìn ṣe tó ń dàyàn láàmú tí wọn ò jẹ́ kéèyàn ó lè dúró ti ẹ̀sìn tó gbàgbọ́ kó ṣe kò sí tàbí ṣùgbọ́n eléyìí àmìwò tó wà ń bẹ̀ ọ́ ga ju àmìwò pé kí wọ́n ṣe kú pààyàn lọ nítorí wọ́n ti jáyàn kúrò lọ́wọ́ ọ̀sẹ̀ mi wọ́n tún ti ba tèèyàn jẹ́ nípa tọ̀run nítorí kẹ́ni tó wà nílé ayé tó ṣe pé kọ́ sẹ̀sìn kò gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn tí ń sẹ̀sìn islam ó wá ń sẹ̀mí ní kẹfẹ́rí ó dàbí ẹni tó ṣe pé ó sọ ayé àti ọ̀run rẹ̀ ó sọnù ni ìgbà táwọn ń dí wa lọ́nà tó jẹ́ pé wọn ò jẹ́ ká rẹ́sìn wa ṣe ní rọrùn gbogbo ibi tá a bá ti yọ wọn là mú orú má wọn ẹ̀sìn wa gan tá à ń ṣeun ìbànújẹ́ ńlá ló jẹ́ fáwọn àwọn ò tiẹ̀ fẹ́ rí wa lórí pàǹsẹ̀sìn islam rárárá ìnì rẹ̀ pọ̀ fi lè wà àwọn ò sì lè sẹ̀mí ìgbáyégbádùn wa kò lè jẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn ọ̀bá ti rẹ́sìn islam wa tá a bá rí ṣe ẹni tó wá fẹ́ dá wa lọ́wọ́ kọ́ ẹni tó fẹ́ gbégi dínà wa níbi ká lè sẹ̀sìn islam wa ní rọrùn kò lè jẹ́ ọ̀rẹ́ wa láéláé ọ̀tá wa lọ́tà ńlá tó fojú hàn lélẹ́yìn ọ̀tá tó ṣe pé a ò lè náwó àlàáfíà sí ni gbogbo bó ti lè wù kó rí kó díyàn lọ́nà níbi rírí jẹ níbi rírí mu ọ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kó di lọ́nà kọ́ má rẹ́sìn islam sí ńlọ ń gbọ́ yàn o wọ́n fọmọ ọlọ́mọ sọ́dọ̀ rẹ mùsùlùmí ni bàbá ọmọ yìí mùsùlùmí ni ìyá rẹ̀ àmọ́ nítorí pé ẹ bá àjọ tán ẹjọ jẹ́ mọ̀lẹ́bí ìwọ náà lọ tọrọ pé kí wọ́n fi ọmọ yìí sọ́dọ̀ rẹ ó fi láǹfààní àti bá wọn tọ iṣẹ́ ìṣe rẹ tó ń sì ń ṣe iṣẹ́ tó pinnu tó bá wà lọ́dọ̀ rẹ yóò láǹfààní àti kọ́ nípa iṣẹ́ yìí yóò jẹ́ pé afọ̀kù kan àfipẹ́yẹ méjì ọ́ bá wọn tọ ó sì bá wọn tọ́jú rẹ̀ ó tún bá wọn fi ìmọ̀ iṣẹ́ tó ń ṣe ó fi mọ̀ yóò fi jẹ́ pé òun náà yẹn ru iṣẹ́ bẹ́ẹ̀ láàyò nínú ìgbésí ayé rẹ̀ ó wá jẹ́ pé eléyìí tó fẹnu sọ èyí tó fẹnu wí táwọn òbí ọmọ fi fọmọ lẹ fún ọ nǹkan òun náà kọ ló mú gbọmọ nígbà tó ku ọkọ ọmọ ọ bẹ̀rẹ̀ sí ní fúnlẹ̀ mọ́mọ ni ọmọ lè jẹ́ pé lójúmọ ẹyọ kan kò ní rí jẹjọ oúnjẹ kan lọ oúnjẹ kan náà tẹ́ sì fún kò jọ oúnjẹ tí ọmọdé kékeré lè jẹ tí ó tún máa pariwo ibi lọ ilẹ̀ ń fún géńdé ọmọkùnrin kó tún di lọ́la kó tó tún lálà oúnjẹ míì ẹ sì jẹ́ kí ọmọ yìí kó rí islam tó jẹ́ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn bàbá àtìyá rẹ̀ ẹ̀ jẹ́ kó rí se mọ́ ẹ̀yìn ti kárí wọn mọ́nú tẹ́lẹ̀ náà wípé ẹ ya apá kan nínú àwọn ọmọ wọn kẹfẹ̀rí náà ni àṣé ìtẹ́tọ̀ ń dànù tó fi gba ọmọ ọlọ́mọ sọ́dọ̀ kìí ṣe pé ẹ̀mí dáadáa kan ló ní rere kan lọ fẹ́ se wọn kí ìbáṣepọ̀ ọ̀fẹ́ jàǹbá wọn ọ̀fẹ́ ṣe ọmọ wọn ní ṣùtà òjì kọ́ ọmọ kó sẹ́sìn mọ́ ọkọ̀ dínà rẹ̀ níbi kọ́lẹ́sìn ṣe ọmọ ọ̀gbọ́dọ̀ sọ pé òun fẹ́ ṣe sọ̀lẹ́ gbérọ̀mọ́ bọ́ọ̀nà bá dé gan ẹ̀tún túláàsì rẹ̀ jẹun oúnjẹ kan tẹ́ ẹ máa fún tẹ́lẹ̀ ẹ sọ́dọ̀ ẹ̀mẹta nínú rọ̀mọ́bọ́n ẹni dandan ọgbọ́dọ̀ máa jẹun láàárọ̀ ọ̀sán àti lálẹ́ ilé ìtẹ́ fi tọ́ tẹ́lẹ̀ nítorí pé ẹ fẹ́ sọ́dọ̀ ọmọ lẹ́yìn iṣẹ́ tọ́ọ̀nì ṣe rí ìyá tẹ́ ń fi jẹ nípa kòró oúnjẹ gidi jẹ ọsẹ pẹrẹ púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyá tẹ́ ń fi jẹ níbi kọ́mọ́sì islam wàlfitnatu ashaddu min al-qatl fitina kádìní lọ́nà láti rí islam seun olúwa ni ó burú ju kí wọ́n pààyàn lọ bẹ́ẹ̀ náà lẹ́yìn ṣe báyìí sọ pé ẹ dá ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ ẹ sì ń polówó tatata ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà táwọn èèyàn máa gbà polówó ẹni káwọn èèyàn mọ́mọ́ wá sílé ẹ̀kọ́ gíga tiyín ẹ ń ṣe àfihàn àwọn ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ eléyìí tẹ́ ẹ ní nílé ẹ̀kọ́ yín eléyìí tọ́ ma ti lè kọ́ ẹ̀kọ́ tí ó ti gba oyè oríṣiríṣi bí kò di dókítà bí kò di onímọ̀ ẹ̀rọ bí kò di akọ́ṣẹ́mọṣẹ́ gidi láwọn àlànà ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn òbí sì rí ìkéde yín ó wú wọn lórí wọn ní tó bá pówó ni àwọn lówó táwọn lè san ó wù àwọn kọmọ àwọn náà wá kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ yín ẹ̀kọ́ la ni ọ́ wá kọ́ ṣé nǹkan tẹ́ ń ṣe sọ́mọ ṣó sì dùn ó ṣe é fetí gbọ́ ó sì ṣe é sọ síta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ yìí nígbà tó ṣe wípé àwọn dá sílẹ̀ ni lórúkọ àwọn ilé ìjọsìn wọn tí àwọn ọmọ mùsùlùmí táwọn rí ìkéde àbáwọn òbí wọn rí kéde wọ́n fi wá fi wọ́n sáwọn ilé ẹ̀kọ́ yìí nígbà táwọn òbí yìí tí wọn ò fi tẹ̀sìn ṣe tí wọn ò sì jẹ́ ẹni tó ronú lọ sídìí pé ẹ̀rú yẹ kọ́ bà wọn nípa ẹ̀sìn àwọn ọmọ àwọn nítorí pé ẹni tí kìí ṣe mùsùlùmí kò lè yọnú sí wa láíláí títí táwa náà fi di ẹni tí ń ṣerú tí ń ṣe eléyìí kìí ṣàròsọ ṣebólúwa ẹlẹ́dàá wa ni wàlẹ́ntàrúdọ̀ ánkẹlẹ̀ yahudu wàlẹ́nàṣọ́rọ́ hàtà tẹ̀tẹ̀bẹ̀ àmìlẹ́tẹ̀hùn àti yahudi ni àti nàṣọ́rọ́ ni ẹnìkan nínú wọn kò lè yọnú sí ọ títí tó fi dẹni tí wọn náà ń tẹ̀lé sí wọn báyìí àwọn mùsùlùmí tí wọn máa ń lẹ pé kí wọn lọ kẹkọọ láwọn ilé ẹkọ gíga tẹ ẹ dálẹ ṣèbẹyìn náà máa ń tẹ ń fojú àwọn ọmọ rí ẹ máa ń tẹ ń fojú wọn rí ẹlẹyìn ọgbà nínú ọgbà yín wípé káwọn ọmọ mùsùlùmí kí wọn ní àkójọ kankan lórúkọ pé wọn fẹ sẹsìn torí ẹ ààyè ò sí fáwọn ọmọ láti ṣe sọlẹ nínú ọgbà ilé ẹkọ gíga yín wọn ò tí ẹ gbọdọ péjọ lórúkọ páwọn sọrọ nípa islam torí ẹ wọn rí àwọn o wọn sì máru ẹni táwọn jẹ wọn máru ẹsìn táwọn ń ṣe kí wọn tó finú fẹdọ múra wọn wá sílẹ ẹkọ àwọn ẹ wá gbàgbé láti ṣe mọkede wípé a pe àwọn mùsùlùmí náà pé kí wọn fọmọ ránṣẹ sáwọn ilé ẹkọ gíga wa yìí ṣùgbọn o à ń fún wọn nírò ìbànújẹ pé táwọn ọmọ wọn bá délé ẹkọ gíga tiwa wọn ò ní láǹfààní àtijẹ mùsùlùmí má kẹ ẹ wá rẹni tí ọmọ ọmọ rẹ wá dọ yín bàtàwọn ọmọ wa débẹ tán lọwọ di pé o ò gbọdọ múra ní ìmúra tí ó fi ọ hàn pé mùsùlùmí ni ọ ọba àjọkùnrin ọba àṣìjóbìnrin wọn tú láti àwọn ọmọbìnrin láti máa wọwọ kúwọ eré ìtàwọn ọmọ tí wọn ń wọ wọn tú láti àwọn ọmọbìnrin láti máa wọwọ kúwọ eré ìtàwọn ọmọ wọn ń wọ wọn tú láti àwọn ọmọkùnrin wípé àwọn náà gan alára wọn ò gbọdọ fi irùngbọn wọn lẹ lọnà tó ṣe pé ń bá ti rí wọn yo ti da won mo pa won mo muslimi la won eleyi be si ni o gbodo defila kan ti o safihan re pe muslimi ni o eyan o mo yi pe fitina tan fitina won mo te je pon ori esin won se tori pa won ba ti wale eko giga yin ti so fe o to se powo ni won san fun yin fitina yun oga oga ju kon pa yan lo tori e esin ti wa o leke gbogbo nkan ilanfa ni ati sesin ni ron o ga lomi ni ra agba eleyi ti gbogbo muslimi ti o ma wa ni gbogbo aye kai to ba wa ki lo bi hijra gan se bi bi ta wa o je arin awon keferi won fun le ma wa won o je ka lanfa ni ati le sesin wa ni ron awon fe gbi esin wa ati anfani ati resin yi se afẹ gbe kuro nbi ta ti ri se lo si bi ti o ti ro wa lorun lati se na ni annabi sallallahu alaihi wa sallam lo fi so pe la tanqati'u alhijratu hatta tanqati'a at-tauba wa la tanqati'a at-taubatu hatta tatlu'a ash-shamsu min maghribiha hijra oni tan titi ituba o fi tan ituba na ko si ni tan titi ti o fi dijo to ran yo babi ti ti ma wo iyan ojo gbe ndal qiyama tori re awa wi ko si fun muslimi kaka tin be ni bi ton ti fun le ma ti won a je ko lanfani ati sesin lati wa gan ka be ko mo ko nbe se won ri o ma be ni to fi wa je pe o le ko nbe lo si bi ti o ti ro olorun lati sesin kuro nbe ko lo si bomi wal fitnatu ashaddu min alqatl fitina ubduru ka fitina ni foru eni ka meje ori islam si o le oju kan pa yan lo tori e ki esara o be na ni eyin gba yan sise ise ti won se o si mo ise yi dada opolo ati oye eleyi to ni sise yi ina lo fa le fi gba sise bi ko ma lu opolo re oye re lati ma ba yin fi sise eleyi ti o mu idagba soke ilosiwaju ba yin ni ibi ise yin tawon eni ti won gbe se fun yin ti won fi mo pe eyin loga ewo wa ni bo ti wa sise yi o to nsin se to nse dada o koni si igba laye fun lenu se yi lati ma fi igba kan fi se le pon lo se sole bo ba je muslimi je fori ara re ni o oro po nse muslimi kan ma gbede bi ise o gbogbo igba tan ba pepe fun sola awo ni fun olanfani ko lo masilasi o koda to fi de jojo mo a ko sanfani fun lati ku lenu se bo ba ti de odenu e kan ina lo olanfani ati jade gege bo ti se lanfani ati wole le kan bo ba de laaro e kan igba to olanfani ati wole ni gbàtọ́ bá sì máa ń lọ lálẹ́ ẹ̀ẹ̀kan àgbàtọ́ láǹfààní àti jáde nù bọ́ bá dìde lẹ́nu iṣẹ́ rẹ̀ a ò lè di ọlọ́nà kọ́ lọ tọ̀ a ò lè di ọlọ́nà kọ́ lọ dáwọ́ tẹ́lẹ̀ olówó ẹni kúkú rorò kó pé ká mọ̀ sùn ṣùgbọ́n bí ikọ̀ wá lọ fẹ́ jáde àbí lẹ́nu iṣẹ́ ń gan lọ́fíìsì rẹ̀ kọ́ lọ ṣàlùwà lọ fẹ́ ṣe sọ láti kọ́ a ò lè gbà fún ọ wàl fitnatu ashaddu min alqatl káfòrò ẹni ka fitina re ko ma re sin islam re se o buru oju pipa lo muslimi kan o si ti o wa sora sile fun se burukun ise rada rada ilo le nsan fun ti o dipo ati ra le janna wo ilo le nsan fun ti o dipo ati ri fokan bale ninu semi aye ala bi dhikrillahi tatma'innul qulub atati agbo sise ìrántí Allah ni mú kí àwọn ọkàn balẹ̀ èèyàn láǹfààní àti sẹ̀sìn ẹ di lọ́nà láti jẹ́ ẹrúsìn òdodo fún Allah ẹ wá ní kọ́kàn rẹ̀ ọbalẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ láyè ò lè rọ́nà lọ́tọ́ bá di lọ́la àgbẹ̀ndàl kìyàmà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ṣẹ́ eléyìí tó ṣe pé àwọn èèyàn ń gbà lọ́wọ́ yín ẹ má ti torí pé ẹ̀yìn gbà wọ́n ṣiṣẹ́ ẹ wá ti wá rí ọmọ ọlọ́mọ pé mùsùlùmí ni kẹ wá fẹ́ lu àǹfààní iṣẹ́ tori pe ma san wo su fun ke fe lu anfani seun lati so di se omo leyin shetani lati so di keferi ti o ni lesima ngo lo wa la kole labi ofin to dise ni pe gbogbo eni ta ba ti gba sise o ta ba ti ri pe muslimi ni afi ka wona lati foro re ko fi islam sile o no di kafiri eri pe wal fitnatu ashaddu min al qatl oro to lu aso yi oro nla ni gege bi gbogbo oro to lu eleda wa nba wa so ki won foro eyan fitina eyan ni bi ati resin se ki won di olona lati je muslimi lododo lati moju to sin re o le oju pe palo idini to fi je pe ri omo muslimi nigba to ba wa se lo yo ma bere awon ofin ati majemo to de ise ti won ba gbon sise nibi to n wa se wayi to ma ti safi han wi pe lenu se yi o bayi ka sa bayi ka wo di ni o igbalaye o si o lenu mi o se ba mi o ti omo muslimi wa gbe nkan sori osun wa esin re tori pe ko mu rara ohun le ti tori pe ohun wa n to won je won si wa nibi ti won ti pade nti o jeun baba sayitan qiyama wa ati pe aye gan o ti se fe roju fun yan o ti se fe raye fun yan nigba te yan o ba ti sesin eri pe omo muslimi wi wa re kan le ri ma e ni ri ko pada wa ma nitori pe o ti ri pe awon ota islam awon la awon eni to da seyun le ki ti se se awon ise ijoba ni ṣùgbọ́n àwọn ọ̀tá islam àwọn ní darí ibi iṣẹ́ wọn wọ́n sì ń lo àǹfààní tíjọba fún wọn láti fi máa sọ àwọn èèyàn di kẹfẹ́rí bẹ́ẹ̀ bá ní rí ọmọ mùsùlùmí nǹkan padà síbẹ̀ mọ́ nítorí pé ó wù wọ́n láti sọ gbogbo èèyàn di kẹfẹ́rí báwọn náà ti ṣe jẹ́ kẹfẹ́rí báwọn ò lè bá àjọ di nǹkan kan náà wọ́n dúró tó fúru náà kà máa kẹ́fọ́rú fatakunu na sawaa ogun wa oluwa lo nso fun wa pipe ki teyinu odi keferi gele ba won na ti se je keferi tori ke le ba jo din kankana oluwa da kun mo ya wa ni keferi tori e ki lo fa eyan ba yin sise nile ise ibi te tin ta nkan jije abi en se nkan jije ense nkan táwọn èèyàn máa mu àti jíjẹ àti mímu yìí lẹ́yìn ìwádìí fínífíní a rí pé kò síkan nínú rẹ̀ tó jẹ́ ìwọ̀ àwọn tó dáa lẹ́ fi ń ṣe tó dáa lẹ́ fi mú jáde ṣùgbọ́n wọ́n sọ pé ọmọ tó wá wáṣẹ́ tẹ̀sí rí pé ó pèrègede nínú ẹ̀kọ́ rẹ̀ ìwé ẹ̀rí rẹ̀ lásán kọ́ ló gbà tó ń ti àmì àgbéga tó wà nù rẹ̀ orí rẹ pé ju tí wọn kọ fún ganan lọ nínú ìwé ẹrí irú ẹni tẹ́ ti ń wá ni ẹni tẹ́ láfojúsùn pé tẹ bá rí irú wọn gbà sẹ́nu sẹ́ irú eléyìí ẹ ní ìlọsíwájú yàtọ̀ sí pé ọmọ yìí ó ti tún ní àwọn àrírí ọdún gbọọrọ lẹ́nu irú iṣẹ́ tọ́jọ bẹ́ẹ̀ irú àwọn tẹ bùkátà nù ṣùgbọ́n kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ òun náà ni pé ẹ fẹ́ lé kúrò nídìí islam rẹ ẹ wá gbọ́ ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń bọ́ ọmọ ọlọ́mọ sọ wọ́n ní mr yakub ṣé mùsùlùmí ni ó ní bẹ́ẹ̀ni ṣé bẹ́ẹ̀ náà gbó kọ mi mùsùlùmí ló máa ń jẹ́ yakub ẹni tí kìí bá ṣe mùsùlùmí wọn kì í pè wọ́n ní yakub bámi ni wọ́n ó pè wọ́n ní òkè bàtẹ́ báwo lọ́rọ́ yín ò bá ti ṣe dáa tó kápẹ́ tí ẹ ṣe mùsùlùmí gan la ilaha illallah tori kini lo ga lowo te fun so te fun la aljanna ni oro buruku latenurun oni bawo loro re o ba se da to ti o ba je muslim so fun mi bawo loro ti e se da to nigba to se islam gbogbo eni ti o se islam so fun mi bawo loro re se da to nigba ti o se islam on benu adanwo on beninu fitina on beninu amiwo nla ṣùgbọ́n ò ríran rí wọn ń bọ̀ wá mọ̀ lọ́la iṣẹ́ ni mo wá wá abromo wa so fun mi pe bawo loro mi o ba se da to tin ba je muslim o tun ma si pe oni bara ti bolede e se pe n ba bo o ti bolede bawo eleyi o ti se jale imani re na la won fi si waju se si mo pe omo to ba jade ni le ti won ti fesin ko ile bi ti awon obi ti e na ti je powo jabute bayi ni won fi mesin to je pe haran haran won nibe lori aye ni o se se kon riro omo be ki won ri mu ko ni omo so fun won pe ah ah ti islam ye fi se gbe kan o because una kan se islam to ri pe awon babo won esin won nu e se pe na fi taratara gba islam o pe yes you know on ta fe ni e Allahu akbar ti e bo ti e bo omo to je po gbo islam yi won bi ona tun tun ra re bi won ti mo pe bi bayi ke se bi teyan le duro lodi won seju aya an bo si bo si pe yan o si se odun kan meji tabi ju be lo wal fitnatu ashaddu min al qatl ni to ri pe fitina kan ti ni lona ma re sin se esin islam o buru ju ko pa yan lo tori de eleyi bayi won wa so fun pe lodo ta won o to ba po ba fe si se nbi so ti won ba wo ra re nu dingi o di po ni rugba awon fun ni rugba nbi bayi obodo fa irungban re dan ojojuma yi ti ba si tin hu o ri pe o fa irungban re ki agban re ko ma dan bi kongiri ni o fi le lafa ni ati sisan bi won na wa bi won le re pa ati e beere ki lo fa ti mo fi ri ijakule ni bi ati sise yi e dakun ki ni irungban mi ni se pelu ise ti mo wa beere fun won ni tori pe irungban yin eyan o ni ni ki ọkan won balẹ si pe oni ma doti onje jije ta won se nkan mimu ta won se e da kun lona wo lo won fi ma doti nkan jije ati nkan mumu eleyi te nse ni le sai won ni tori pe irun agban re o le ma gban si nkan ti awon se ni jije o le ma gban si nkan ta won se ni mimu awon o si ni fe fun ara yi ni joku jeje edakun egbo oro buruku lenu awon elero kero se irun gba dabi eruku ni eleyi to se pe eruku pese ni loju tan ba tin miri leruku o ma gban dale se be ni irun ori tin gban dale nigba to se pe awon vitamin ti ma je ki won bi o lara tin diku wala hawla wala quwwata illa billah kesi ma wo eni abalajo juju laju ọpọlọpọ to se pe won fitin awon ma muslimi ni bi ati resin se yi ti won gan o ti buru jai o lekele ju ta won oyibo ti won gbe ilana ti won tele wa fun won lo eyin boyi to se pe o gbe ilana wa fun won ta won fi je muslimi oyibo kinokan pelu pe tori pe won se islam lo ni gbo sise nítorí pé ọba àjẹ́ mùsùlùmí lòun ò ní gbọ́ sísẹ́ ẹwúrò àdánwò ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa tí ọba ti jẹ́ mùsùlùmí wọ́n wá fi ọ̀sọ̀gá ilé iṣẹ́ gbogbo mùsùlùmí tó wá tó bá lẹ́nu sẹ́wọ̀n gbogbo wọn lọ́mọ fìtínà nítorí ẹ̀sìn wọn nítorí pé ìwọ ò lè ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó bá ti jẹ́ mùsùlùmí níṣẹ́ ìjọba tí olórí pẹkutu rẹ bá wá dá tiẹ̀ lẹ̀ kílòsì iṣẹ́ ìjọba lélẹ́yìí kì í ṣiṣẹ́ bàbá rẹ ise ijoba leleyi ise se iya re o wa nwona lati ri pe oye awon muslimi kuro ni dise gbogbo awon eni to ba nbe o nwona lati le won kuro ni dise nitori pa awon oruko awon to nwo ninu iwe tan gbe si awon aju pa awon osise tin be labe re ni o ti wa sami si gbogbo won don ti ko nka muslimi o ti to nka awon ti o je muslimi nbe o won ba lokan je ntun wona ta won fi le won ti o fi je pe muslimi o ti esi nbe patapata ti o ba wa gbayan lati jo tun ti doga bi seun ti ti o si fi si odun merin nbe ko se si gba muslimi kan ko se si gba muslimi kan o wa so gbogbo ile ise o so di tawon omo ajo re o so ile ise di bi to se pe to ba n patewo ti won sesin e se bi ile ijosin kan ni ile ise ti joba dale bi pe ki awon eyan ki won ma wa lati ma ba won yanju oro le ọ̀rọ̀ ilé wọn wá sọ bẹ̀ dílé ìjọsìn nítorí ó ti mọ̀ pé táwọn mùsùlùmí bá wà ń bẹ̀ wọn ò ní bá wọn darapọ̀ mọ́ ìrégbè táwọn bá ń se ń bẹ̀ bawo ti se fe so le ise dile ijosin awon muslimi o ni farama tori e ninu pe awon muslimi nbe nbe ni o se ma bi gbogbo ona ti o fi le awon eni to wa nbe muslimi ti o ma kesun si won lorun ti o ma ko iwe idesun si ni lorun ti o ma ko si won gbogbo gba in to ma se ni eda wal fitnatu ashaddu min al qatl lasiko gba ti won fun lanfani ko sagbega tawon si se tin be labere lagbega to se pe to ba de na ilu na lo ti won fi kun osu won o ta sere kekere bayi ni o wa fi eleyi o fi segbe fawon ni ton jo je lesin kan na gbogbo awon muslimi to wa nbe ko si kan nu won to leto sagbega o ti e gbe pamo o gbe pamo lona to se pe bi gbogbo yan ba ti n fesun kan oni tete ya won mi bi pe n to wu ni wanu o wa se lona to se pe ati eni ton laju ati eni ti ogbon gbogbo won na ni won ti dama pota islam ni o on funle ma won muslimi o wo ka pe won se islam wal fitnatu ashaddu min al qatl ka fitine ya ka ma je ko resin islam se o buru ju pupa lo e de ja ki sara e ja ki sara oni ka lu ku pelu esin ti e lakum dinukum waliyadi tiwa eni tiwa islam ni tiwa tiyin tiyin in te ba ri te gbagbo o na ni tiyin ka fun kaluku lanfani eleyi to se wi pe igbalaye wa fun labe pa nbe lori lede bi kana koni kaluku ko ma fiti e ko ma fi di elomi lowo ma fiti e ma fi dari wo le ma fiti e ma fi da wahala le fa awon eyan ma fiti e ma fi so awon eyan lenu ama ko wa so wi pe eni ko gbodo se sin ti e nitori pe wo iba ti se muslimi papa julo dojule awon muslimi oni oni gba won laye won ri islam won se lopin igba to ba pe wo lo ga le ise yi ah to won ba ri se loju re won le pada se leyin re tori pe oluwa eleda wa gaju bo ti se lero lo ore ni so fun bi pe oluwa gaju gbogbo nkan to lero lo oluwa eleda wa o le ni ki wo ko ditan lenu seun laarin iseju aya ki won ma ko tun sinbe ma subhanallah kesi ma wo nkan ale ni tan ba lawon

tó fi ìlànà tó ń tẹ̀lé lé ọ lọ́wọ́ ló náà bá ń hun lu tiẹ̀ kí lọ́kàn ṣe bọ́ gbọ́n orí rẹ òye rẹ ìmọ̀ tó nílò ń fẹ́ lò ó ń wá ẹni tí ọba ṣiṣẹ́ kí lọ́kàn pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí ni tiwa-tiwa jẹ́ tó ẹ fẹ́ sọ ilé iṣẹ́ ẹ fẹ́ sọ di ilé ìjọsìn tiyín náà gan tó pégbá tó pẹ́gbẹ̀rún irú tiẹ̀ gangan ni ó tún fẹ́ sọ dì subhanallah àwọn ẹni táwọn náà bá tún jọ ń ṣerú ẹ̀sìn àmọ́tí ìṣerú ìlànà tiẹ̀ ni wọ́n ń tọ̀ yóò tún mọ fúnlẹ̀ máwọn náà ó láti fẹ́ ṣe léyìn olúwa ẹlẹ́dàá wa ni wọ́n fi tìǹà tó aṣẹ́dùn mi nàá kọ́tì inú ìgbà ṣe wá di nǹkan táàtì torí rẹ̀ má gbàyàn síbi iṣẹ́ òyìn bó tí wọ́n kọ́ ṣeun tó sọ di lè máàmù rẹ̀ ohun ní rúgbà tó ń ti bó ti ṣe jẹ́ káfì kò ní rúgbà ṣé òyìnbó yìí dárúgbà sí ohun tó jẹ́ ẹni tó ń wo kọ́ ṣe kìí dárúgbà sí ṣé irùngbọ̀n ó ṣe wá di nǹkan táàtì torí rẹ̀ tá fi mọ kórìíra àwọn kan tá fi ní fẹ́ rí wọn á kí ní sí ọ ta ní rọgbó sí ọ lórí gan tó fi já sí wípé tí ẹ fẹ́ yọ yẹ púpọ̀ irú rẹ ilẹ̀ máa kó ìfàsẹ́yìn gbórílẹ̀èdè irú rẹ lẹ́yìn jẹ́ kórílẹ̀èdè kan lọ síwájú nítorí pé látàrí ìwà burúkú látàrí ìwà àfẹ́rí mùsùlùmí ẹ lé gbogbo àwọn ọmọ tó ṣe pé wọ́n ní òye àwọn ọmọ tó ṣe pé wọ́n nímọ̀ àwọn ọmọ tó ṣe pé orí wọn wà ńbẹ̀ wọ́n lé wọn jìnà síbi àti wá kópa nínú àti ṣiṣẹ́ tí ó mú kí ìdàgbàsókè kọ́ bá orílẹ̀-èdè kí ìdàgbàsókè kọ́ bá ìpínlẹ̀ ìdàgbàsókè kọ́ bá ilé-iṣẹ́ subhanallah àmọ́ a gbúrò pé lágbájá tó wà lórílẹ̀-èdè báyìí jẹ́ ìmọ̀pọ̀ ọmọ nàìjíríà ni lágbájá tó wà ń bi báyìí jẹ́ ìmọ̀pọ̀ ọmọ state báyìí ni lágbájá tó wà ń bi báyìí jẹ́ ìmọ̀pọ̀ ọmọ ìlú báyìí ni wọ́n ti fi nàìjíríà lẹ̀ wọ́n ti sá lọ kò ṣe ní sá lọ nígbà tó ṣe pé iṣẹ́ tó rí èló náà ní gbà ń bẹ̀ àwọn ọ̀gá ilé-iṣẹ́ àwọn tó ń fìtínà rẹ̀ wọn ò jẹ́ kó rí islam rẹ̀ ṣe àkà lọ ṣe sọ̀láàtì gbogbo ẹ̀ ó lè má gbàjù ìṣẹ́jú mẹ́wàá lọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹlẹ́ẹ̀fẹ́ kẹ́nìkan kan jáde kó ń bi iṣẹ́ tó bá ti wà ń bẹ̀ ọwọ́ ń bẹ́nu láti ní iṣẹ́ ọ̀ràn ṣe sẹ́yìn iná ni ó gbé wọn wà lè jẹ́ nà ni torí di ẹlẹ́ wàlú fìtínà tó ọṣẹ́ domino kọ́tì fìtínà tẹ rí yẹn ó burú ju pípa yẹn lọ ilé ọdọ wọ wa ẹ jẹ́ ká sọ́ra ẹ jẹ́ ká kíyè sára ìwọ náà tó jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ fìtínà nìkankan wọ́n gbọ́dọ̀ sọ́ra rẹ di wàhálà fáwọn kankan ilé ayé rọrùn ilé ayé sì ṣe tèèyàn kan ojú sánmà fẹ kó tó ẹyẹ fò olúwa ni wọn lè tún kọ tìlú ohun ọyìnbá masjidil haram ẹ ò gbọdọ jà wọn lógún o nídìí mọsáláṣí mẹka àbọwọ tó bá sọ pé almasjidil haram mọsáláṣí eléyìí tún kọ ipò kaaba òun ló ń jẹ bẹ ṣùgbọ́n tá a bá wí bẹ kìí ṣe mọsáláṣí nìkan ni wọ́n gbà lérò wípé ẹ má jà wọn lógún nídìí mọsáláṣí mẹka àbọwọ ṣùgbọ́n ẹ lè jà wọ́n lógún ní ibòmíràn nínú mẹka rárá almasjidil haram ń ta gbàlérò pẹ̀lú rẹ ní haram haram ẹ̀wẹ̀wẹ̀ ó fẹ̀jú mọsáláṣí àbọ̀wọ̀ ńlọ nítorí pé haram òun lọ fẹ̀fẹ̀ẹ̀fẹ̀ tó dé mina ó dé musdalifa kó tó tán ní àti wọ arafa bẹ́ẹ̀ ni haram òun náà lọ lọ lágbọ̀n ọ̀nà bí tá ń gbá lọ sí madina tá a bá ti dé tanaim haram tó tán bẹ́ẹ̀ haram fẹ̀jú mọ́sáláṣí ńlọ gbẹ́ bolu ẹlẹ́dàá sọ pé ìnáma mùsùlùmí na nàjẹsùn fẹlẹ́ ẹ̀kọ́rọ́ bolu masjid al-haram bàdà àmì himhada àwọn akẹfẹ̀rí ọ̀jẹ̀ nǹkan kan bí ìbá ṣẹ̀gbìn o torí náà wọn ò tún gbọdọ̀ súnmọ́ mọ́sáláṣí mẹ́ka àbọ̀wọ̀ mọ́ látọdún yìí lọ láti ẹ̀yìn ọdún yìí lọ wọn ò gbọdọ̀ súnmọ́ mọ́sáláṣí mẹ́ka àbọ̀wọ̀ mọ́ ìtumọ̀ mọ́sáláṣí mẹ́ka àbọ̀wọ̀ ní gbogbo haram gbogbo haram torí ẹ̀ haram ẹ̀ gbọdọ̀ báyàn jà nínú ẹ̀ nínú nǹkan tó jẹ́ ìwọ mẹ́ka òun náà ní ká máa jagun náà torí ẹ̀ nàbì sọ̀lọ́lá àlùsọ́lẹ̀m olólùwà sí mẹ́ka lè wọ̀ ibi tá a ti lè jagun díjọ́ gbẹ́ndà òkèèyàn ṣùgbọ́n olúwa ó gbà fún mi láti jà nínú rẹ̀ nígbà tá nàbì wà jagun gba mẹ́ka ṣùgbọ́n fún ọwọ́ àsìkò péréte nínú ọ̀sán olúwa dá ìdí ìwọ̀ ń padà kíákíá torí de eléyìí a kì í jagun nínú mẹ́ka torí ẹ̀ tó bá wá jẹ́ pé àwọn kan ló gbógun wá bá wa ní mẹ́ka àwọn kan ló ń jà wá lógun ní mẹ́ka olúwa ẹlẹ́dàá wa ó ṣe lẹ́tọ̀ọ́ ìpínká wa náà kájà.

0: قالوهم وني ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه او بلجاولوهم ننو حرم مكة تتي تو في جاكبا وان إلو قوكو جاين لوهم نبه تو تما سيكي نيكواتي عمو باجي أقوكو يني تو جاين لوهم ننو مكة Koburu, and he made Jamal Lugumbe. Nitorika won him a Jahin Lugum, can your ma wona? Won Niduro, Niduro and it offers by me, can your coward bira? Come on, sign Logbe, come on, Yiniba, come on, tough and just singing, can your ma wona? Can my wife put you a yina? A Jamal Lugum. Ko ba je pe ninu haram makka in lo tabati doju ogun koyin e gbodo kokko ja won logun nbe afi ko pa won ni won kokko doju ja koyin ton ba doju ja koyin ninu haram makka eyin e doju ja ko won oluwa se ka jagun ni makka o se lewo ge bo se se ka jagun lawon osu merin abowo o se lewo iyan osu rajab أسو ذو القعدة أسو ذو الحجة أتسو المحرم إليه تاواني نوري باي أمو سمعني وجو سوابه أولو إليه دواسي كجا نوري ليو بوتي لجيكو يقاق نينو أمو لما واني جي واري أولو هاتي قاري شبا واني توك بوجو نينو أمو لما نيكو هاتفسير أمو سوايكو أولو هاتي قاري جي واري أسكو دي جو بين دار القيامة ṣugbọn síbẹ̀ síbẹ̀ tí àwọn ọ̀tá wa àwọn onílù àǹfààní yẹn pé mùsùlùmí òkúkú níjà láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n á fi gbogbo ìjà tán fẹ́ bá wa jà ogun tí wọ́n fẹ́ gbé ká wa mọ́lé wọ́n kúkú fi sí ọ̀kan nínú àwọn àsìkò yìí wọ́n ti mọ̀ pá kúkú ní sọ̀rọ̀ rárá o olúwa ẹlẹ́dàá wa ó ṣe lẹ́tọ̀ fún wa ìgbà ń bá dojú ìjà kọ wá níbẹ̀ káwa náà dojú ìjà kọ yasalunaka ani shahril harami qitalin fi قل قتال فيه كبير قلوا الى دعوة انوا ما بيوليري وان نبي محمد صلى الله عليه وآله وسلم نيكوا انو سوابو انجا واتو يكي كما جانينو كما جاغنينو صفوا يكي كا جاغنينو وجان كتو جاء اسن لا شبما والفتنة اكبر من القتل شبما فتنة kati ni lona ko ma re sin islam se o tobi o ju pipa lo olu eleda wa o si fi han wa bi pe ton ba doju ija ko wa lokan ninu awon osu abowo yi eyin na eja won logun ton ti posu abowo ta se ja ninu re le won ni bi kon wa doju ija ko yin ko teyan ka wo gbera oni ash-shahrul haram bish-shahril haram en ba ja yin logun láwọn oṣù abọ̀wọ̀ ẹ̀yin náà ẹja lógún lóṣù abọ̀wọ̀ bẹ́ẹ̀ náà ni mẹ́kà olúwa ṣe léèwọ̀ láti jagun níbẹ̀ ṣùgbọ́n ẹnìkan ló gbógun wá bá wa ń bẹ̀ ẹ̀yin náà ẹja lógún torí ẹ̀ islam ọ̀farama kí wọ́n kàn jẹ́ pé wọ́n máa yàn ọ́ jẹ pípa ni wọ́n máa pawọ́ wọ́n máa mú ọ mímú gùn ìwọ òní lè ṣe nǹkan kan òní lè ta bíọ́bíọ́ rárárárá islam sọ fún wa bíkẹ́ lọ́ba pé mẹ́kà náà ni lọ́ba pé àwọn ọ̀tá ìsìn islam lọ́ba gbógun wá bá yín bẹ̀ ẹ̀yin náà ẹja wọn lógun ó sọ àbọ̀wọ̀ tá a lẹ́ẹ̀ gbọ́dọ̀ já ń bẹ̀ ni iná bá gbógun wá bá yín ẹ̀yin náà ẹja wọn lógun fẹ́ ẹ̀ǹkọ́ tẹ̀lú kún fẹ́kọ́tò lóhun olúwa ni tán bá jà yín lógun tán bá jà yín lógun kọ́ tẹ̀lú kún tán bá jà yín lógun ní mẹ́kà fẹ́kọ́tò lóhun olúwa sọ pé ẹja wọn lógun ẹ pa wọn tán bá jà yín lógun ní mẹ́kà ẹ rí pé ẹ pa wọn torí pé ní tá a jà lógun kìí ṣe dandan ní kárí pa ó ṣeé ṣe pẹ́pẹ́ sísá láṣá lọ́gbẹ́ lọ́ba nà pápá bora alẹ́ àbá ṣùgbọ́n ló wá ní tán bá fi lè jà yín lógun torí pé mẹ́kà ọwọ́ rẹ̀ ga olúwa ọ̀gbà pé kẹ́ ẹ jagun níbẹ̀ àwọn wá jà yín lógun nínú mẹ́kà olúwa ẹlẹ́dàá wá ní kìí ṣe pé ẹ jà wọn lógun fọ́kòtò ló hún ẹ pa wọn ẹ pa wọn ni nítorí pé tẹ bá dá wọn sí wọn ò túbọ̀ tẹ ọwọ́ mẹ́kà lójúmọ́ lẹ́jọ́ mi ẹ pa wọn كذلك جزاء الكافرين بني ساوان كفيري او نما تو سي بي وان جايين لوغون ني مكه كو سي نكان كان تا في پاده وان جو بي كا وا نا كا جا وان لوغون لو اوغون تا وا جا وان كي سي بي كا جا وان لوغون ايپا وان ايپا وان ني اليي ل ساوان ايي كي ابا وو ادي كو لو اليدا وا نينو ري اون پا وا لاسه pelu pe oran yan ni ka ja awon kefere ka ja awon logun ni gbogbo bi kibi to wa ba ti ba won nitori pe so pe wa qutuluhum haythu thaqaftumuhum e ma pa won ni gbogbo bi te ba ba won gbogbo bi to wa yin ba ti ba won ta si mo pe ngba ti oluwa eleda wa to ni ki a ma pa won ni gbogbo bi kibi to wa yin ba ti ba won o tumo si pe ati ni gbogbo aye kai nitori ton ba so pe ni gbogbo igba o tumo si ati ni gbogbo aye to ba ni gbogbo aye o tumo si pe ati ni gbogbo igba eleyi lo tumo si pe titi to fi de awon osu abowo to ba je pe awon na ba kokko doju ija ko wa oran yan ni ka ba won ja abi kini wo ba se se ni to doju ija ko iyan yan ba iyan sa laake iyan yan o gbe olobe so mo po kare ni ge dada ni member dada se to ma winu adaju pe gbogbo eyan na lo ti mele yin o se wa je pe islam lo yoye leti re o le ni tin pa iwo na pa o le ni to doju ja ko iwo na doju ja ko tori pe islam kokko wa kago aha bawo yen ba joko lalafia ti won fi alafia eni kan wa wa o gbe ban lowo o bere si ni pa o bere si ni pa kukuru be ni pa giga se ka ma woran ni titi ti o fi pa gbogbo arun awon o gbe yan ju lati da gbogbo ara ni gbogbo ona ta na ba ma ta fi le gbese ti o fi ni je pe gbogbo a lo de ni wa le gbodo tan a gbodo se tori islam wa fi ye wa bi pe ile ni lana ile ni ofin ile to lu wa fi lele ile ita gbodo tele bakan na olu ale da tun fi han wa bi pe awon keferi ibi kibi tin ba ti le wa awa na gbodo le won won le wa kuro ni le wa won o ja ri legbe won o ja ro na gba tori ipa gbara ti won ba ju ti wa lo nigba ti ipa ti wa na ba ti ka won ta gbara wa ba ti ran won awa na gbodo le won kuro ni gbogbo bi tan ti le wa kuro nitori pe ibi oju bi eto oju eto kilode ti won gba lu wa kilode to gba ona wa o de ka ri legbe o de ka ro na gba won na sai ma iki gbogbo igba ta gbara ti wa na ba ti ka o daju daju lile la wa na o le o kuro ni gbogbo bi ti o ti le wa awa na ni je ko ri bi gbe gege bo ti se lawa na to je ka ri lu wa gbe bakan na olu eleda wa fi han wa ninu awon aya yi ipa awon musumi lo leto ju se mekka ke sa awon keferi ni igba ti oluwa so fun ayi pe wa akhrijuhum min haythu akhrajukum eli won kuro ni bi tan ti le yin ni bo ni won ti le awon musumi won le won kuro ni mekka oluwa ni eyin na le won kuro nbe ẹlé wọn kúrò ń bẹ pátá wọn dìtà gẹgẹ báwọn náà ti ṣe léyìn kúrò ń bẹ tán fẹ sọ yín dìtà bẹẹ sì lolúwa ẹlẹgàá wa padà gba àwọn mùsùlùmí lé àwọn kẹfẹẹrí kúrò ní mẹkà mẹkà padà di ìlú islam lẹyìn ìgbà táwọn kẹfẹẹrí ti fẹ fún kọjá ìlú kẹfẹẹrí àbíwọ ọgbọ ọgbọ ọkàtà ní ẹbí ti ṣe jẹ pé òòsa ẹyọ kọọkan ọgọrùn mẹta ó lé ọgọta ni wọn kó sí àyíká káàbà ní mẹkà ṣáájú kólú ẹlẹgàá wa kó tún fún nàbọ muhammad صلى الله عليه وآله وسلم نيسا قلوري ما وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا سوف أقول دودو تدي إباجة أدين كتو سيويك أدين تباجة تو سبودان نيسان كون تو سبودان ناني باجة ستلنا أريد إلي إباي أم سمي الله تسمكا والله سمكا لوني أولي كنو يوم أدادن wọ́lọ́ sí mẹ́kà lónìí ó rí pé ìdùnnú òun náà ni ó gba gbogbo ara rẹ tí ó gba gbogbo ọkàn rẹ tí ó gba gbogbo ẹnu rẹ tó ní mọ́gbà tó ń dúpẹ́ fún allah ní mẹ́sàn-án mẹ́wàá àwọn mùsùlùmí lọ́lẹ́tọ̀ sí kìí sí àwọn kẹfẹ́rí bákan náà àyà yìí tó fi hàn wá kápọ̀ dínà àwọn èèyàn níbi àti rẹ́sìn islam sí ó burú ju ká pa wọn lọ ó burú ju ká pa wọn lọ àṣírí lọ́gbọ̀n mùsùlùmí kìí fẹ̀sìn rẹ ṣeré mùsùlùmí kìí sì sẹni tó ṣe pé nítorí pé ẹ̀bà fún ní nǹkan lé ayé yóò wá fẹ̀sìn rẹ lẹ̀ mùsùlùmí sì sẹni tó lè farada kẹ́ di lọ́nà láti sẹ̀sìn nítorí pé ẹ̀ ń fún ní panti pandali aye kala musulmi ni fe sin rele nitori ko mo pe ko si ori kan to lu aye leda to se fun atoto idera pa je muslim se idera ta wa ku to bi oga ju gugu idera lo ina la wa fi gba paro eleyi tumo si wi pe ninu islam ati nkan le aye islam ni musulmi afowa mo oluwa si te fi han wa bi ke ka ma si agbega awon nkan to lu asa agbega mekka ilu giga ni maslasi mekka bawo aye to ga ni olele da wo gba ka jagun nibe oni wala to qatiluhum inda al masjid al haram hatta yuqatilukum fi e ma se jawon logun ni di maslasi mekka bawo yani haram mekka titi ti o fi kokko je pa won lo kokko ja yin logun be gbogbo n to luwa to bu to gbe ola fun to fun ni owo ohun eyan ni lori muslimi ka bi ola fun kan na kon fun lowo mekka oko ja be
1: tori e wallahu bi ghafilin amma ta'malun ayi tan se rere lai e te so aju pelu rere yin o ayi tan se dada e ma je osun yin o olu ama gbogbo nta se ayi tan se saburu ayi tan se ka ja won be o tori ko sin tan se to lu ama tori de lei ko a to di ojo ti esun ni beji ti lu o se dajo pa won eda e tete ja won di aida ko lo eleda ko ti ko da fun alai ko da fun alal qiyam se ta se ta bi sori re ko lo ko fu ase ko nge e ta se ta bi sori bu ko lo ama fu ase de de re subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu
2: láti àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nílùú ìfúdà ní pápá akíkìlẹ̀ state f omilani road ìjọsà ìrọ̀lẹ̀ nínú ìlérí lọ́gbẹ̀ àbí kí ẹ fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
3: 09092997066
2: a ọmọ ìṣẹ̀rọ ayébèrè ẹ̀rọ àyè tí ó ṣe ojúlówó tí ẹ bá ṣe ojú gan ní ayébèrè ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa islam dára ó sì nílò ohun tó dára.
3: alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba tó tún ṣe ní ọrùn fún fọdún láti kó dọ̀kú sarabin gbadébọ̀ ọ̀rọ̀ ọjí láti fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn òfin àti ìdájọ́ kan nínú ìṣẹ̀lẹ̀ àìsàn islam àbẹ̀wò ọlọ́run ọba nínú àánú rẹ̀ tí ó túbọ̀ ṣe àlékún dáadáa fún àwọn olùkọ́ wa ní ayé ń bì àti ní ọ̀la àlùkòránà.
4: àlàómà
3: àmì. bẹ́ẹ̀ sì ni a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sán tó pọ̀ fún àwọn tó ń ṣe agbátẹrù ètò ìṣiṣẹ́ mọ́ṣáláṣí lórí ìwúdà àánú ọlọ́run ọba kó má fi wọ́n sílẹ̀ nígbà kankan. ore tí èèyàn máa ń rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi dùn wọ́n ní ayé ń bì àti ní gbàngàn ọjọ́ ìgbéǹde àlàkìrámà àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ ọlọ́run ọba kó túbọ̀ ṣe ní ọrùn fún wa láti máa fi àwọn ohun tí à ń gbọ́ yé ṣe ìyàwó láti fi ṣe oríire ayé àti oríire ní ọjọ́ ìgbéǹde àlàkìrámà àmì. ẹ má jẹ́ kí agbègbè láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé fọ́dún láti ṣe bùkọ̀rọ̀ láì ṣàfi lórí àkọ́tún ètò testiatinus purification of soul ìṣàfọ̀mọ́ọ̀lú àbẹ̀ ọlọ́run ọba kó túbọ̀ sọ́wájú àkókò náà lọ títí di alẹ́ ọ̀la ọ̀hún tí a ti máa pàdé yín èmi ọmọ ẹ̀rọ ayé mi fún ìrọ̀lá òyìnbó ló ń dágbére pé máa ṣọlá wọn ìlà lẹ́kọ̀.
5: لا إله إلا الله لا إله
6: Bond FM 92.9
7: You dey waka, call fist at any time because of smoke and dust. Use comics, make you dey relieved.
8: Oga chemist, I beg, I need cough medicine. Wait for work, sharp, sharp.
7: Oh yeah, try comics cough syrup. Yes, oh. Comics, na confirm. Dey relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
6: Bond FM.

0: eka le o iroyin ni soki lo nde si e ti gbo yin lati le se Bond FM 92.9 onigbongbo ikeja olufunke adisa loruko temi ile ise lamata ti bu owo lu iwe adehun ajosepo olodun meta pelu ile ise to npese irin iyen China Civil Engineering Construction Corporation lati fi aye idaneleko lamata reluwe lele nilu eko nibi eto ayeye ibuwolu pelu akori sisawari ebun ta mu eso rere wa lojo iwaju eni to je oga agba lamata arabirin abimbola akinajo salaye pe adehun ohun ni lati mu idagbasoke ba igbokegbodo oko ojurin arabirin akinajo tesiwaju pe idanileko ma faye sile lati sawari ebun lori eto irina reluwe ti won si gba iwe eri akosemose ni eyi to ma ran awon odo lagbara ase lati le sise nile yi ati ile okire o fi kun pe eto yi ma mu adiku ba isoro aisi ise orilede Nigeria ati Ghana ati fenuko lati jo sise po koju wahala ikolu to nlo lowo bi awon orilede kan se nkolu awon omo ile adulawo oro ajosepo waye leyin ipade laarin minister to nri si oro ipinle lori oro ile okere iyen ambassador Shola enikan olaye ati minister Samuel Ablakwe fun ile okere ni ile Ghana won soro yi nibi ijoko ipade ti ajo ECOWA se laarin odun yi nilu Freetown tin se orilede Sierra Leone lori ipade ifenuko yi awon minister mejeji fenuko lori ikolu ati ipaninu papupa to nwaye nilu South Africa bi nibi ta won mo ilu ohun tin kolu awon ajoji to je adulawo bi ti won ni bayi orilede mejeji ti fi mo sokan pelu ajo isokan ile adulawo lati mu agbega ba bi won ti moju to awon alejo ki iru ikolu be ma tule waye mo lojo iwaju iroyin ni soki koni ju bayi lati le se Bond FM 92.9 olufunke adisa loruko temi o ese be se nteti si wa eku ikale
1: edimare lojiri ewa pakuko
2: edimare lojiri ewa pakuko
1: baba oke lojiri ewa pakuko
2: edimare lojiri ewa pakuko nibi ka peje ati po lowo o se royin Bond FM awa ma loba
3: Bond FM 92.9
4: Ojo lo bara aba capsule eyi ti fini yi enu ojo mole kedere ko iro fa ati lorun ko gbo lowo ko ma ro ni gbogbo ko si ma ma se pe ni wa pe ni oju wa lala afi ara ojo lo bara aba capsule e gbigi ka ro to ta ku papo pe ni ori ati gbogbo baba wa lati owo authentic clear vision ko si wa fo ori ati lobere ni e la afani ati ra ni authentic clear vision to wa ni 29 and new post first nima agbede grape ni bako la yi si sile lati je alagbata ojo lo bara aba capsule ile to ti se authentic clear vision jadi oni ko ro loju bara aba capsule ma se ba won raye de ni ojulowo ni ko ra ile se lavda ati o pelu ojulo bara aba capsule fun alaye e pe 081 40 54 3127 081 40 54 3127 ojulo bara aba capsule ile se authentic clear vision bo ni edumaru so wa so kokun aye ani
5: won ni ewure ki wo lu ko pe kewe ilu oku be ni agutan ki wo lu ko pe we ilu osofu ojojo yin se gbin otutu yin meja lade odo bo ba ri be omi tutu ni o tenu eja bo oro tutu ni o tenu mi jade ope pataki lowo gbugbe en te gbo eto aye dogbon te tun gbo le se radio Naija Bond FM 92.9 baka atun dupe lodo yin ti ira oju lo bara ekutu mo pe to a o ni nkan meji oju lo bara na ni ope pataki lowo gbugbo yin a tun so fun wa ile ise yin o ye pada Eba ka ti de agege ni Pensima runabout ebere 5 ani Pupo Street back of Fidelity Bank nilu agege long to emi na ni dele ogbolade aise gbagbo daran atokun eto sugbon won ni eye kan ki fapa kan fu emi ati alaga ile ise authentic clear vision ti won se gbogi ogulo bara awon na wa legbe mi timoti mo bayi ejo e ba ki awon ara ile
6: e se atokun mo ki gbogbo awon eyan to je olulufe ile ise ogulo bara aba capsule atawon ti yo se gbo to wa ni ale yi gbogbo yin mo ki e se gan oruko mi ni awelewa samson ti mo je alase ile ise authentic clear vision ta se ogun ojulo bara aba capsule jade
5: alaga lai ni fi opapo lopo lopa ejo a ri pe gbogbo ile ise kaakakere lo ni ewu era won elomi to wa ni factory awon machine to wa nbe o lewu pupo ta ba so pa won alapata o lewu ka won ere mo pe ewu to wa nbe ri koda te lo gangan to re so bayi ise won o lewu ise wo lo wa ni ewu to ro mo ire waju
6: e se atokun gbogbo ise pata lo ni ewu fun oju ko si ise kan ta le yo soto wipe eleyi o ko ni ewu fun oju sugbon ma ko daruko bi melo kan ta le wo e kan e na lapata alapata to nge eran erugu bata bo loju se wa lode se
5: tabi
6: alokada
5: obe lowo
6: ti o gun okada lo to subu ti ko ye luba loju se wa lode
5: wala ni
6: ani to wa moto to nagent ti glass iba le yoju tabi to jo tabi lado ju window se wa lode ko si sehun ti ko lewu ta ba wo awon to ro fufu to nda na gi awon to nfigi ti ora je won
5: awon to nsubo le tabi tun so abe ni
6: o se nikan ta le so pe ise te le yin se lo free o lo je pe gbogbo wa pata la gbodo ki esi iro wa se ti tara be ni ko ni ko newu foju ni se ni to ko mo loju board to gbewo to won dumo to ma ka ka ka ka ka nigba to ba se to awon owo to mo tun gbe obo bi mewa ogunlo anu class e a tu gbe ni kokan a tu ma ka fun to ma ma ke isoro ba to ko ti teju mo ta ba wo eni to na office lo wa ba office lo un joko si o kini kan kini kan to wa di laptop lataro dare isoro yi ro ma wa fun tabi o to pe phone lo ko lo lo lewo ba lo ma nte iwo lo so bi lo se pe phone ibe ni business e wa ibe ni shop e wa sa ma ni ko ma wo phone ni isoro wa nbe na phone na ko si se kan ti ko le foju ni idamba ngo kan ta gbodo ma se ni pe to ba tin ran won apere kokan kudiye kudiye kokan ni ni irun e ma joko ma wo ni na tete so jade o se pataki fun gbogbo wa lati le ma moju to iran wa o si gba ko ti o gbodo fi irun e sere idi ni ti le se authentic clear vision to bi se ogoju lo baraba capsule gabi to ba ni ko tin ran won apere kokan o le lo si pharmacist or chemist ka kira dugbe e ko lo ra ogoju lo bara aba capsule to ba ti wa ri ko ti ran apere kokan to ni pe ko salaye o le pe wa sori ero bani soro wa 07034671162 07034671162 lagbara olorun oju gbogbo wa ko ni rele de wa o
5: amen
7: Yoruba bo won ni oju lo bara tori pe oju te ri ye na ni atona eda ninu irin ajo oju wa lowo lopolopo lo fi mu ki eledumari oba se oju lojo sinu koto kan pataki ninu agbari wa eleyi to fi awo oke ati ti isale garu re to wa fi ru pe peju se asiri bibo peju bi oluwa se wa se oju lojo to yi sibe opolopo won ki se amojuto oju won bo ti to ati bo ti se ye tori pe awon ise kan tabi iwa ti opolopo n ba oju lo ma n je akoba fun eyinju won yato si cataract glaucoma ati awon aisan mi bebe to ma n ba oju ja awon afowofa mi na wa to ma n towo mi eniyan jade bi ki eniyan ma foju ko efi na gi ati awon efi mi eleyi to le da oju laamu to ma n fa ki oju o ma wa mi ati awon ijamba miran to le ko ba oju opo ni o mo pe ko da ki eniyan ma tejumo screen fun opolopo akoko lalai da abubu oju ojú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú ṣe jẹ́ kó yé wa. Òye ò tún yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè tí àbàwọ́n tàbí àbùkù kò lè ti tètè kan náà ló tún ṣe àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn láti lè máa ró ojú wọn lágbára àwọn bíi carrot sweet potato ìyẹn ọ̀dùnkún ẹ̀yìn jíjẹ irú àsálà tá a mọ̀ sí àwùsá ìyẹn walnut mélòó la fẹ́ kà nínú ìyẹn adípèlé làwọn ohun tí ènìyàn lè jẹ tó lè ran ojú wọn lọ́wọ́ ṣùgbọ́n àìlákàsí iṣẹ́ tó gbọwọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í jẹ́ kí wọ́n ráyè ṣe àṣàyàn ohun tí wọ́n fẹ́ jẹ bẹ́ẹ̀ kẹ̀ kójú ó mọ́lẹ̀ kedere kó má roni gorogo kó má ṣe pin wami òun ni wọ́n ń pè ní ojú wà lálàáfíà ara eléyìí náà ló mú iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ iléeṣẹ́ authentic clear vision ṣe àgbékalẹ̀ egbògi tá ń pè ní ojú lọba ara herbal capsule eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC dẹ̀ fi òǹtẹ̀ lú pé ó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já gerege ojú lọba ara herbal capsule kò ṣe má nini fún gbogbo ilé má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá egúnlẹ̀ kó tó di pé wọ́n á ṣe àmójútó ojú iléeṣẹ́ authentic clear vision kalẹ̀ sí 5 Anipupo street lẹ́yìn ilé ìfowópamọ́ fidelity bank pen cinema agege ojú lọba ara herbal capsule oníkóró ni kìí ṣe n tí ènìyàn máa ń kán sójú ló fi gbọdọ̀ ra gbàrọ̀ gùdú ẹ̀ ojú lówó ibi tí àwọn alágbàtà ojú lọba ara herbal capsule kalẹ̀ sí rèé fún nílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ ẹ̀yìn ti lagos island igadugbọ̀nrán street ní kẹ́ ẹ máa bọ̀ ní chris and chris pharmacy chides pharmacy alobas pharmacy wà ní 53 ọ̀bùn èkó surely loss pharmacy àti marbins pharmacy lagos island náà ni wọ́n kalẹ̀ sí ó wà ní slash pharmacy ní woro nìkan ní dùmọ̀ta jutas pharmacy ìṣẹ́rí ìdímù roman pharmacy kalẹ̀ sí ìkòròdú justina pharmacy kọ́lá bus stop lálágbàdo polyman pharmacy dalimo janky pharmacy badagry good year pharmacy àgbàdo ọjà goshen pharmacy ìyẹn wà níyànà ọba famous pharmacy ọlọ́run ṣògo mushin life back pharmacy orílẹ̀ ègànmú good mark pharmacy àjùwọ̀n mitch rossin pharmacy underbridge sangoota eleyo pharmacy owode agboyinu pharmacy idiroko mex pharmacy sagamu underbridge sabu deco pharmacy along sabu ìṣàgámù ìwọ náà gbìyànjú láti yan egbògi ojú lọba ara herbal capsule láàyò eléyìí tó ń jáde láti lè ṣe authentic clear vision tá a ṣe àgbéjáde rẹ látara àwọn ohun tẹnu ń jà tó ń tẹnu mu tó dára fún ìríran kójú ó bọ lọwọ yíyún ríroni gorogo wíwami ṣepin tàbí kó máa wo bàìbàì fún àlàyé ẹ pé 070-34-67-1162 070-34-67-1162 máa dáàbò bo ojú rẹ lóòrèkóòrè egbògi ojú lọba ara herbal capsule ó ti wà ní lílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí níbo ni mo ti lè rí ojú lọba ara herbal capsule alágbègbè mi 070-34-67-1162 ojú lọba ara herbal capsule tí iléeṣẹ́ authentic clear vision ṣe àgbéjáde rẹ̀ 5 Anipupo street lẹ́yìn fidelity bank pen cinema agege ni wọ́n kalẹ̀ sí.
8: tó òun lẹ ti gbọ́ yẹn o lórí ètò ayédọgbọ́n tó bá ti rí báyìí ẹ̀yìn gan-an ẹ má jà fara ẹ má jẹ́ kó dìgbà tí wọ́n bá di nǹkan ńlá ká tó ẹ̀sẹ̀ máa sáré káàkiri kí ìdí rèé tí iléeṣẹ́ ojú lọba ara tó fi wà ní agbègbè wa àti gbogbo àwọn kẹ́mi tó bá ti pe náà báyìí gbogbo ibi tó wà ní àwọn kẹ́mi tó wà ní agbègbè rẹ wọn á ti sọ fún ẹ kò síbi tí ọwọ́ jẹ irin tí ò tó iléeṣẹ́ authentic clear vision tí ó wà ní number 5 Anipupo street lẹ́yìn fidelity bank pen cinema agege pé wọ́n sórí ẹ̀rọ 070-34-67-1162 070-34-67-1162 ojú ni ìmọ́lẹ̀ ara títí tá ò tún pàdé ara wa ní ọjọ́ mẹ́jọ èmi ni délé ògúnládé fún àǹfààní tàbí ìlọsíwájú lórí ètò yìí ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-55-86-3441 41. I say gbagbo dare o
4: oju lo bara abakat eyin fufun ni enu oju mole kebere ko rin lo fa ati lorun ko bolowo ko ma ronu gorogo ko si ma ma se pe oni wa pe ni oju wa la lafi ara oju lo bara abakat egbegi karo ta ku papo pe ni oju ati gbele baba wa latowo authentic clear vision to si wa fokunrin ati lobirin e lafani ati ra ni authentic clear vision to wa ni 29 anipo street first number agege ileto bakan la yi si sile lati je alagbata oju lo bara abakat ileto ti se authentic clear vision jadi oni ko ro lo bara abacapsule ma se ba won raye de ojulowo ni ko ra ile se nafda ati o te ojulobara abacapsule fa alaye e pe 08142543127 08142543127 ojulobara abacapsule ile se authentic clear vision lo ni edumaru so wa sokun kan aye ani

0: enjoyment alone. Recognition, I see your
1: lọ́wọ́lọ́wọ́ èmi fúrami jai akọbí egun egun tó já sí aṣíwájú gbogbo egun ní ilẹ̀ Yorùbá tí ò nílẹ̀ kẹlọ́rùn gbójúmbẹ̀ ọ̀fọ̀ ajára tọríkọ́ jọmọ́lẹ̀ ọ̀fọ̀ ìwúrò àjìdò àsúká gbòrògbò ọ̀fọ̀ ìdúnlẹ́yìn èmi gangan ló sọ wípé ètò ìgbéyàwó àtàtà ètò tó láàrin ni ẹ máa gbọ́ ètò yìí láti ẹnu irúmídé ọ̀làlérè olúmaitì yaya ti bẹ́ sílẹ̀ yaya ti bẹ́ sáré.

Ṣe pàtàkì àwọn ọlọ́sìn ọ̀rọ̀ ìṣàkóso láàrin ọkùnrin láàrin obìnrin.

0: ọlọ́pàá yìnbọn sólúmọ́ iṣu lólùbọ́ tó lù. Mo ní ọlọ́pàá yìnbọn sólúmọ́ iṣu lólùbọ́ tó lù. Tẹ́gbẹ́ wá ti rí ilẹ̀pá tó ń ṣakọ́, ẹjọ́ máa ṣakọ̀ ọ̀rọ̀ bọ́ máa tó dé. Bódà jọ́wọ́bọ̀ ló ń ṣakọ́, ẹjọ́ máa ṣakọ̀ ìlẹ̀pá máa tó dé. Ohun tó dára gbáà ni kéèyàn níyàwó ní tàbí kó lọ́kọ. Nínú ilé tó bá bẹ̀rẹ̀ rí èèyàn tó ń dá sùn tó ń dájí òun nìkan nínú ilé ilé jọ̀rọ̀jọ̀rọ̀ ẹ bá ń sọ fún pé inú ewu ló wà ó inú ewu ló ń tọ̀ ó ń fura ẹ sí.
1: Ìgbéyàwó ṣe kókòrò ayé lọ́mọ mi kì í ṣe pàtàkì. Ìgbéyàwó ṣe kókòrò ayé lọ́mọ mi kì í ṣe pàtàkì.
0: Nítorí àsìkò wa ìkáàbọ̀ sórí àkọ́tì ètò ìgbéyàwó àtàtà ọpẹ́lọwọ́ dàrẹ́tọ̀ wa tí wọ́n bá mi tú ètò yìí padà lórúkọ yìí. Láti iléeṣẹ́ Bond FM 92.9 tó wà nílùú Èkó, ọmọ ìré ọmọ onílùú ìṣẹ̀mílé lókè ògùn. Èmi lọ máa tẹ́tẹ́ òbínú èmi lọ máa kọjú àlàpà. Ọmọ òbínú bínú forí sọgbọ́ òwú ọmọ òbínú wọ odò lóòrùn gangan. Àpáta lélẹ̀ tiwa olóko dá sí. Olúmìdé Ọlálérè lorúkọ tèmi bẹ́ẹ̀ sì pè nínú Olúmáìtì. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Kí n tó bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn èèyàn tó ti wá gba fọ́ọ̀m tó ń wọ́kọ gidi àtàwọn tó ń wọ́yàwó obìnrin tó ń dúró gbẹ̀kọ́ láti lé wá. Ṣé ẹ rí àwọn ọkùnrin kan náà tó jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ tí wọ́n bá pàdé obìnrin wọ́n á ṣe ìdánwò ráńpẹ́ fún obìnrin ọ̀hún. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ obìnrin tó ti ní ìjákulẹ̀ lọ́dọ̀ ọkùnrin rí tójú ẹ ti rí máa bọ tó ti rí ìrírí nítorí ó ṣòro díẹ̀ láti dára di ọkùnrin. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni kan náà ọ̀gbẹ́ni kan ó ṣe àṣe díẹ̀ ráńpẹ́ díẹ̀ náà ni o. Lásìkò tí obìnrin ti mọ fún tí wọ́n fi ìpàdé síbi kan. Nínú kẹ̀kẹ́ Márúwá lọ́sọ̀lọ́sọ̀ ìlú Márúwá ó pọ̀ jù 500 náírà Márúwá. Tẹ́ ẹ bá rí Márúwá 1000 ẹ jẹ́ pé ibi tó ń lọ ó jìnà gidi gan ni ẹ. Àṣìṣe ọ̀hún rèé lásìkò tí obìnrin ti mọ fún tí wọ́n lọ pàdé níbì kan nínú kẹ̀kẹ́ Márúwá. Arákùnrin yìí 200 náírà lóòótọ́ ọkùnrin náà máa ń broke. Ṣùgbọ́n obìnrin fún ìgbà àkọ́kọ́ olóbìnrin iléeṣẹ́ ló ń fowó yíra nínú Márúwá. Onímárúwá dẹ̀ ń béèrè ẹ sanwó àfìgbà tí obìnrin tó ṣe tọwọ́ bàpò tó sanwó. Ìgbà tí wọ́n tún délé ìgbafẹ́ fún ara obìnrin ló tún sanwó which is very bad wrong. Káwọ́tì ẹ̀ sọ pé ọkùnrin ọ̀hún ò lọ́wọ́lọ́wọ́ lásìkò náà ó yẹ kó ṣàlàyé fún obìnrin tó fẹ́ pé àsìkò tó wá yìí o àsìkò tó wá yìí o má bínú sí mi gbogbo ẹ̀ wà á gbádùn àbí ọkùnrin ń bẹ́ẹ̀kì náà.

0: sì. Oh, sono lágidi ẹlẹ́mí àtún gbé ọ̀rọ̀ fọ̀rọ̀ ọkọ̀ ẹ̀rọ fi lọ pásítọ̀ dájẹ́ ẹjọ́ ọkọ̀ mímọ̀ ń dà wọ́n lọ nǹkan bẹ́ẹ̀ ni máa rẹ̀ jẹ́ o nǹkan tí ẹlẹ́mí mú mọ́ra kò lè sọ ọ́ ta nǹkan tó ń pè máa rẹ̀ jì nìyẹn kò sẹ́ni tí ò ń jà èmi tí mo ń bá sọ̀rọ̀ yìí gan mi ò perfect. ká ní pé bàbá yìí ti pè mí wòlíì yìí gbà lágbájá o ìyàwó mi o ó ti lọ o ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ó ń wá o lóòótọ́ wọn sọ fún mi lóòótọ́ pé àwọn oníyàwó ṣùgbọ́n ti lọ ṣe wá rí ibi tí mo nìkan mo wá ń lọ o ṣe lọ pé mo sọ bàbá kan pé bàbá yìí obìnrin ti fẹ́ bàbá yìí rí bàbá tó ń ṣe síkírọ́tì fún wọn bàbá yìí ló wá pè ní sunday lálẹ́ mo ti ṣẹ̀kọ́ studio ni mo bá rí ìpè mo bá gbé wọn bá ní olúmọ̀ẹ́tì sáà ta ló ń sọ̀rọ̀ wọn láwọn ni abábábá láti ẹ̀rọ sáà wọ́n ní obìnrin tí mò ń gbèjà yìí obìnrin tí mò ń gbèjà pé ó ti fẹ́ àwọn rí ó tún ti fẹ́ wòlíì tí mo tún fún wọ́n tún pàdé wọ́n tún jam kẹ́ máa wo pé omi lèèyàn pé obìnrin yìí ó ń parọ́ ni o in fact àwọn bá sùn kẹ̀dádì àjọṣepọ̀ kódà wọ́n tún jẹun lọ́dọ̀ àwọn dádì ẹ̀ ṣọ́ọ̀sì agbálagbára wọn náà àwọn máa wá parọ́ ni níbi tí àwọn dàgbàdé yìí ó dàrí máa wọlé mo ti bẹ́ẹ̀ kẹ́mi ò gbọ́n kankan. God so good ọjọ́ kejì obìnrin bá pè mí ṣé ẹ̀ ń tẹ́tí gbọ́ ẹ máa tẹ́tí gbọ́. torí àsìkò wa obìnrin wa pè mí in fact marriage ò ní agbára ẹni bá ń borí bọ́ kó dúpẹ́ o obìnrin wa pè mí wá sọ fún obìnrin pé nǹkan báyìí ni bàbá yìí sọ ó ní láéláé ó lè parọ́ fún mi pé ẹni tó bá máa dá aṣọ gbóni ìyẹ́ ń parọ́ fún obìnrin yìí fi gbogbo nǹkan búra fún mi pé tipẹ́tipẹ́ làwọn ti fẹ́ra rí pé fífẹ́ táwọn fẹ́ra gan-an in fact bàbá yẹn ò rí wẹ́ẹ́ mo ní díẹ̀ ń tàbí àdúrà bẹ́jì o ṣùgbọ́n ohun tí mo kóra jù ni pé kéèyàn máa parọ́ tó mọ̀ pé ni máa bù ẹ́ láṣìírí máa parọ́ ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá ti ń dé àwọn certain age àwọn ọjọ́ orí kan wà tó yẹ pé tó bá ti ń dé dẹ̀ máa parọ́ mọ́ ó ti ń súnmọ́ kòtò kò sẹ́ni tí ò ní kú o kò sóńtọ̀ ò láyé yìí tí ò ní kú. ẹ̀yin tẹ̀ ń wọ́n kọ́ ṣe pé ìwọ́n ẹ̀rọ ṣe ti ń súnmọ́ tò sí dákùjọ́ tó bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin tó o fẹ́ fẹ́yàwó tó o serious tó o fẹ́ lọ́kọ́ dákùn má pè mí o tó o fẹ́ lẹ̀ wọ̀n. Hello? kí ló ń sọ kí ló ń ràn yín bá ń kọ́ lẹ́kọ̀ọ́ àbí bá ń ká dúdẹ ni. ṣe rí tọ́wọ́ ti mọ̀ pé o fẹ́ lẹ̀ wọ̀n pẹ̀lú ọjọ́ orí ẹ dákùnjọ́ ra máa mu gàrí ní ilé máa mú mi máa mu gàrí nìkan ṣùgbọ́n tí mo bá mọ̀ pé inú ẹ mọ́ o fẹ́ fẹ́yàwó lóòótọ́ tí mo bá mọ́ máa bọ̀ ń bọ́ ń dẹ fẹ́ obìnrin bẹ́lẹ̀ máa dẹ̀ fọ́ lọ́kọ̀ ati fawo yo ta le ka tele mi tin dunu to den gbe popo won si re pe ngogbo nkan do dada ati fujo ijoye afun ba le oko ilu gbogbo nkan a le ma ka ati bi odun mejo seyin iwo to ba mo pe iwo o da lo ru social media ti wa ri fujo nkan dada abi ti gbogbo ilu a ma ri kete kete awon o kin se ben bond fm a kin daruko bi alara so fun mi bye bye bye olugbon ta nda si ah boju omo ojuba to bi ko ngba ogbon be ta wa lagba nda si eh e pade mi lori social media lori tiktok omi olumayiti bond fm olumayiti bond fm lori tiktok gbogbo awon to wa pota atojo do ati royo ati gbogbo le ma ri ta ma ta ri sibe e da won ko to won awon je sare pe ron ba ni so mi ipolowo o sile lori eto yi na e da fe ra eto yi loruko ile ise yin 080 87 21 15 12 again pe le kan si o wa whatsapp 080 87 2 11 5 12 arabire Alice lati suru lere age Alice 50 years ni o tun pe mi o ise oluko lo nse teacher ni ko ibi mo ri ko de ti loko ri age 50 years ni o esi christian lesson to nse o de je omo ipinle ogun o dudu ko fi be lomi lara o ga terete o de ni o ga ni won se bata marun ati mesan oni ohun ni fe se okun to ga bi tohun to ni se gidi lowo working class to de se esin igbagbo christian to de je lede yoruba ti ojo ori e ti oju 49 si 55 years lo alice lati suru lere mr john lati ejigbo age mr john 57 years ni ile ise nla kan lo tin sise o won de ti bi omo meji sugbon iyawo won ti lo ede mo ke bi o ba nidi obiri o nje kumolu ara marriage niyan o omo bibi ipinle kwara ni mr john nse esi christian de ni won se won dudu won o fi bere sora won ga ni won bata ese marun ati meji won ni age obiri ti awon fe ni obiri to wa laarin 35 si 48 years to ni se kan pato to nse lowo won ni ba ma taja iba de ma ni se ba je se won lo nse sugbon ko je elede yoruba ko de je obiri to duro gbe ko lati lewa koda won ni bo je muslimi awon afẹ mr john lati ejigbo lekowo mr akim mr akim lati suru lere 48 years ni age won ise awon to nse adire aso adire nise tire and die nise to nse ko ibi mo ri bakan na ko ifeyawo ri omo bibi ilu isanyin oro nipinle oyo ni o ese islam de na nse o dudu ko fi be lomi lara o de ga niwon bata ese marun ati mefa bakan na mr babatunde lati amukoko age ti e na 57 years ni ise electrical engineer lo nse ese islam ni esin won won ti bi omo refa yawo won na ti lo omo bibi ilu ilorin nipinle kwara ni iyo dudu ni o lomi lara die o de duri meyo won ni obirin ti obi mimo ni awon fe o iyen mr babatunde lati amukoko lekoo abire kemi lati ilu ikorodu age kemi 49 years ni se ko ti won 50 years ba 50 years si bayi lati oke lati odun to lo o ti pe 50 years ni bayi nsin ise nani awon to tun le se ise to se o de ti bimo meji sugbon ohun atoko e ti pe esin christian esin ti kan ni se omo ipinle ondo ni o o de jeyan to dudu ko fi bere lomi lara o nje omo e omo ni won ba sekele bee gele lowo eyin naa se ri amo o ga bi won bata ese marun ati meta o ni ohun fe okunrin tojo ori e nbe laarin 55-60 years o ni bojo christian ni bojo muslimi ni obinrin o lesin koko ibe ni pe ki okunrin ohun nise lowo o de ni ohun o fe bi momo o iyen kemi lati ikorodu o de fe pe mi se lese oluma iti ki lo de won o pe mi won o pe mi won a pe yin baka na omo olumi arabere kemi ekainde oke ogun arabere kainde lati osodi age kainde 47 years ni ise nani ohun na nse ohun o ko si labe oko e mo amo ti bi omo meta ese muslimi na labe yin se omo bibi ilu saki ni ipinle ojo ni iyo to riru muru mu ni o rewa ko duduju ko si pupa giga na ko du iwon ba tese merin ati mesolo oni oko ni gidi lohun fa o ko da je yoruba to nse esin islam ti ojo ori en be laarin 40 si 45 years to de gbe ni lo ko ta wa yi ni arabere kemi kainde sorry lati osodi lo nbere fun irupo obirin po yo arabere adebanke lati ilu ikorodu age banke 47 years ni e da ko je obirin ma nlo ko gaga arabere yo ibi mori o o ti kuro lodo oko e oja lo nta omo ilu ekiti ni pele ekiti lo nse esin kristiani de lo nse odudu oriru muru mu omo e o le lo o le vat e ma je gbogbo na o se ready o da tun leji o ni ohun fa okunrin to nse esin kristiani ti age en be laarin 50 60 years to de mo yi obirin to se to ati bi mo ni kia kia arabirin adebanke lati ilu ikorodu 47 years ni age e arabirin ori ofe ori ofe kristi jesu oluwa wa arabirin ori ofe lati ejigbo age won 51 years ni oja ni mama yi nta won de je omo ilu ikire nipinle osun lẹ́sìn kristi ni ọkọ̀ èdè ṣaláìsí wọ́n dẹ̀ ti bímọ kan rí ṣùgbọ́n nígbà tí wọ́n sọ fún mi nígbà náà tí wọ́n wá gba fọ́ọ̀m wọ́n ní ọmọ náà ọdún ṣaláìsí ní ìsìn kò wá sọ́kọ kò sọ́mọ àwọn nìkan ní lójú ọ̀rọ̀ jọrọ ọdún ń dẹ̀ bẹ́ẹ̀sì àwọn níwọ̀nba gbogbo ẹ̀ lọ déédéé ṣùgbọ́n kò sọ́kọ wọn ò lè pa wọ́n mrs arábìnrin orí ọ̀fẹ́ yìí dẹ̀ jẹ́yàn tó mọ́ra ó lọ́yàn ńlá ó dẹ̀ tún ní gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ bọ́ sí rẹ́gí ó rẹwà lóbìnrin náà ó dẹ̀ ga kò ga jù kò dẹ̀ kúrú jù ó ní òun fẹ́ bímọ ọkùnrin tó bá serious tó responsible tí yóò jẹ ojú 55-60 years lọ tó ń ṣiṣẹ́ ni àwọn fẹ́ẹ́fẹ́ ìyẹn arábìnrin orí ọ̀fẹ́ láti èjìgbò lẹ́kọ̀ọ́
1: ó kọ́mọ ní wá lé akọ́ ilé tí gbogbo èèyàn ń pè ní òkun náà mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yìn èèyàn pátápátá pé ẹ máa gbọ́ ètò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìgbéyàwó àtàrà ètò gidi ni.
0: Ìjọ ẹ̀ tẹ̀ máa ń pè mí ní gbogbo ọjọ́ Sátidé ni ò kí ń ráyè dáhùn lóhun Sátidé má bínú. Ẹ máa pè mí kó tó di Sátidé ìyẹn ìdá ìgbà fọ́ọ̀mù. Ẹ̀yìn tó yẹ pé fẹ́ gba fọ́ọ̀mù nìkan lè láàrin ọ̀fẹ́ àti pè mí lẹ́ni táìmù. Ṣùgbọ́n fẹ́ ìdá ìforúkọ lè dákun Sátidé ara máa ń kan mí o. Owó ni mo fẹ́ o ní ìrọ́jọ́. Arábìnrin ẹni ìtàn láti òkè Àró èjì ẹni ìtàn 49 years ni. Ogun State ní òkè Àrówá o. Iṣẹ́ ọkọ̀ òwò ló ń ṣe ó dẹ̀ ti bí ọmọ mẹ́ta. Ọkọ̀ èdè ṣaláìsí ó rẹwà ó mọ̀ra díẹ̀ fẹ́rẹ́fẹ́. Ẹ̀sìn onígbàgbọ́ kírísítẹ́nì ni ẹ̀sìn tó ń ṣe ọmọ bíbí ìlú Ìgbẹ́sà nípínlẹ̀ Ògùn ni kò sọ́ra jù àmọ́ ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 5-2. Ó ní gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí òun bí ó ti dàgbà. So ọkùnrin tí Ọlọ́run dẹlẹ̀ fún alálùbáríkà ọkùnrin tí yóò fún àwọn ní ìdùnnú ti ayérayé tí ò kí ń ṣe lé bí o tó bẹ̀rẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run dúnú tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 50-60 years tó ń ṣiṣẹ́ ìjọba tàbí ńdókòwò ńlá tí ò níyàwó ńlé mọ́ ni o torí àwọn ọkùnrin ohun tí a ó jẹ òjò agbọ́n arábìnrin ẹni ìtàn láti òkè Àró Ogun State ó ní 49 years ni ó ní ọkùnrin tí òun fẹ́ ń tòun nìyẹn èyí wù mí ò wẹ́ bó bá ṣe wo kálukú ni o. Màmá Roslyn yóò ẹyẹ àgbẹ̀lágbà àṣẹ ẹ̀fẹ́ fẹ́yàwó mọ́ ni màmá Roslyn láti ìkọ̀tún éèjì màmá 80 years ọgọ́rin ni ọkọ̀ wọn ṣaláìsí tipẹ́tipẹ́ kódà màmá yìí dẹ̀ di ipò ńlá mú nínú ìjọ tí wọ́n ń lọ wọ́n ti bí ọmọ méjì tó dàgbà àwọn ọmọ yìí dẹ̀ sí Nàìjíríà bọ́ sọ fún mi ṣùgbọ́n ìyá yìí náà tẹ́ bá rí wọn àwọ̀ ìyàwó sí lára wọn ara wọn dẹ̀ ṣe kébé ìfáàtì mi àti oúnjẹ máyì káàkiri náà gbà ń bí ni Dọba kimi ni office n bọ ni fẹ. Christian ni wo, won le jọmọ bibi ipinle Ogun. Won mo ra daada bi oyinbo na se ri. Ki se eko to lomi lara. In fact, why fresh? Giga won na ko ju iwo bata ese marun ati mefa lo. Mama Roslyn yi, won ni awon ko nilo okunrin agbalagba. Ti ojo ri ebe lati 70 lo soke. Ti awon ajo ma so popo nu le. Bo bade jo pe balopo na. Abi ta ba ti rishan ti o ba ro abi I want me see now olorun jinke okori pelu balopo olorun jinke obirin pelu balopo la si balopo ko si marriage.

I don't know what to do. I don't know what to do.

mẹ́ta lobìnrin yìí ti bí o. Ọmọ àkọ́kọ́. Bàbá ti rán jáde ilé ìwé, ó ti kàwé yanjú. Ó ti lọ yunifásítì, ó ti jáde o. Àwọn méjì tó kù náà, èyí tó ti gbẹ́nu wọlé, ti gbẹ́nu wọlé ń bẹ̀ o. Nígbà ó da. Jẹ́ aṣá àti ẹ̀yẹ wo ṣe bí àyẹ̀wò àwọn olóyìnbó wà tí wọ́n ń pè ní DNA. Nígbà tó máa ṣe ọmọ àkọ́kọ́ tó jẹ́ ti àkọ́bí kìí ṣe ti ọkọ, kìí ṣe ti pásítọ̀. Àwọn méjì tó kù tó tẹ̀lera wọn tó tẹ̀lá àkọ́bí ti pásítọ̀ ṣọ́ọ̀ṣì ni. Ọkọ tó ti tọ́ wọn nínú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tọ́ bí kò sí kankan tó jẹ́ ti ẹ̀ níbẹ̀. Obìnrin inú òun ò kí ń ṣe oníranù. Ohun tó ṣẹlẹ̀ ni látọdún mélòó kí ni ohun tó lè ṣẹlẹ̀. Nígbà táyẹ̀wò DNA bọ́ta, ìgbà yẹn ni dádì ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé a gbọ́dọ̀ parọ́ níwájú Ọlọ́run. Àgbélébu tèmi ni ẹ ṣáà má bínú. Òun ò tiẹ̀ mọ bó ṣe ṣẹlẹ̀ látọdún náà ni o. Kò ń ṣe pé nǹkan kan tún pa wọn pọ̀ mọ́ o. Irú ọkùnrin yìí, ìdájọ́ wo lẹrò bóyá kó ṣe fóbìnrin yìí? Ṣé kó kléèmù àwọn ọmọ kó gbé pásítọ̀ lọlé ẹjọ́ ni? Wọ́n pé bá ìyàwó òun láti ó ti pẹ́ o, tó ti ṣẹlẹ̀ o. Bí ò bá ń ṣe páwọn ọmọ ń jọ dádì ní ìsinyìí, wọ́n lè má mọ̀. Ìyá náwọn ò kì ń ṣoníranù, ó wáyé bẹ́ẹ̀ ni. Ọmọ àkọ́kọ́ kì í ṣe tọkọ, kì í ṣe ti pásítọ̀. Ọmọ méjì tó bí tẹ̀lé pásítọ̀ ló ní. Ọkọ tó rán ọmọ tó jáde yunifásítì lákọ̀ọ́kọ́, tó rán àwọn méjì gan tó kù, kò ní kankan. Ọmọ àkọ́bí ti pé 28 o. Ṣé kó lọ ilé ẹjọ́ lọ kléèmù owó tóun fi tọ́mọ ni? Àbí kó láwọn ọmọ wọn ṣèbí ìyàwó òun ni tipá ti kúùkù? Òun làwọn láwọn ọmọ irú orin wo là ń kọ sí gbẹ̀dú? Àròsọ kọ́ ohun tó ṣẹlẹ̀ ni o.

0: Ẹ̀ka alẹ́ mà. Pásítọ̀ ò béèrè ọmọ o. Nígbà tí wọ́n kọ̀ wò pé àwọn ọmọ yìí tí wọ́n ṣe ń dàgbà pásítọ̀ yìí ni pásítọ̀ ò kílè mú ọmọ pásítọ̀ ò kúkú mọ̀ bóyá òun lòun lọ́mọ. Nígbà tó ń rí páwọn ọmọ òòjọ bàbá pásítọ̀ ló ń jọ. Àwọn èèyàn gbogbo èèyàn kàn ń ṣàkíyèsí pásítọ̀ làwọn ọmọ yìí ń jọ lọ́njọ́. Kó tó di pé wọ́n ṣe àyẹ̀wò tí wọ́n mú pásítọ̀ náà pé ǹjẹ́ nǹkan báyìí wáyé kò wáyé. Ìgbà táyẹ̀wò tètè wá jáde. Pásítọ̀ ò kílè mọ́ wọ́n kàn gbé náà pásítọ̀ ò náà fẹ́ kílè mú ọmọ o. Ohun tó ohun dútì. But pastor náà ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàyẹ̀wò àwọn ọmọ gan ti dàgbà ogún gan ò mọ̀ pé yẹn lóyún fóun àbí kò lóyún. Òun ló máa jèrè ọmọ. Ó máa tọ́ wọn lọ bẹ́ẹ̀. Irú ìyá yẹn kí wá ni kọ́ ṣe fún ọ àbí kọ́ ṣàkọ́ kọ́ fa pastor sí kóòtù ọlọ́run kó gba kámú. Kò kílè mú ọmọ.
1: Àwọn ọkùnrin yẹn ni wọ́n máa mọ̀ ní bàbá. Ìyá yẹn olórí burúkú. Olórí burúkú ayé àtọ̀ ó tọkùnrin rẹ̀ di kòdòdò lọ́jọ́ alẹ́. Tọ́wọ́ fi jáde ibi tọ́wọ́ fi tó jẹ ojú òsì ẹ̀ ní
0: àkọ́bí. Bẹ́ẹ̀ni àkọ́bí yẹn gan pásítọ̀ kọ́ ló ní o. Kò dẹ̀ ń ṣọkọ. Àwọn méjì tó tẹ̀lé àkọ́bí ló jẹ́ ti pásítọ̀. Ó kúkú lè ṣe kò ti ẹ̀ yé èèyàn bóyá àṣìṣe ẹ̀ wáyé ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ni kò ní máa hàn ní máa bára wọn ṣe náà tó fi máa dúró. Ṣé bọ́kùnrin yẹn ò bá lè ṣe ṣèbá tẹ̀ mọ̀ pé òun ò lè ṣe. Àmì Ọlọ́run àmì o ẹ ṣe o. Àwọn ní kí ọkọ máa kílè mú ọmọ lọ. Nígbà tí òkùnkú ti ń ṣe pé pásítọ̀ lòun fẹ́ gba àwọn ọmọ kó gbà bẹ́ẹ̀ pé òun náà sì ni bàbá wọn kọ́ lọ́hun kó ṣàánú oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí.

0: Yes, sir. Yes, sir. Oh, yeah, it's Waluri Afefe. No, that's that. Sọbẹ àwọn ẹlòmíì máa ń ṣe o nígbà tó bá kó sí lórí.
1: Òun ṣe lákọ̀ọ́kọ́ lẹ́kejì ṣẹlẹ̀ tó bá bàbá ṣe lákọ̀ọ́kọ́ lẹ́kejì rẹ̀ ṣẹlẹ̀. Òun gbá jó ní ìlànà obìnrin ni àwọn alágbèrè ṣọ́ọ̀ṣì náà máa ń torí wọn pọ̀ bẹ́ẹ̀. Àwọn alágbèrè ṣọ́ọ̀ṣì obìnrin ni ó yẹ kọ́kọ́ yẹ kó lè dànù kò ní ìjìjà púpọ̀ bẹ́rẹ̀ kó máa lọ bí ẹ̀fẹ́ yàwó mi.
0: Kó wá fa pásítọ̀ ní kóòtù Ọlọ́run ṣé àtàwọn ọmọ tó ti ń tọ́ láti jọ ìkówó pé iṣẹ́ 28 years.
1: Kó máa lọ.
0: Àtàwọn ọmọ.
1: Tí ò bá ṣe bẹ́ẹ̀ ìrònú yẹn ló máa bá o. Ìrònú yẹn ní ọmọ rẹ̀ lójoojúmọ́ ní ó pa tí ò bá nípa máa ní ṣókì. Kó wá lè lọ kó máa lọ.
0: Kó máa lọ tiẹ̀ kó máa bá
1: tiẹ̀ lẹ. Ìyàwó tiẹ̀ fún un ní àríwọ̀ ní ìdílé ẹjọ́.
0: Ọkùnrin mi lè fẹ́ wò ó pé kóun dá sẹ̀ríà fún irú pásítọ̀ tí ó mọ̀ òun ó ṣàmọ̀ pé ìyàwó ilé ni bó ti ẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ èṣù bá fẹ́ lo obìnrin ṣó yẹ kí pásítọ̀ náà fira ẹ̀ lẹ́fẹ̀ẹ́ṣù láti lò tó fi wá di pé irú ẹ̀ ṣẹlẹ̀ lẹ́ni tó mọ̀ tó mọ̀ délé pé báyìí ọkọ ẹ̀ wá ìyá yóò gbọdọ̀ jẹ́ mi kó tẹ̀ gbé lọ́lé ẹjọ́ gbogbo owó tí mo ti ná lórí àwọn ọmọ yìí bá ń kó nǹkan mi kó tẹ̀ tó hùn tó máa dà wọ́n nù síta. Bond Lawa 92.9.
2: Kọ́tọ́jọ́ jẹ́ ìgbìyànjú ṣe wà láti kúkọ́ láìsẹ̀sẹ̀ sọ ó yẹ kí wọ́n mọ̀ mọ́ tọ́kọ̀ọ́. Àjọ wáyé lọ kì í ṣe é lọ.

0: ẹ má bínú àwọn tó fẹ́ dá sétò yẹpọ̀ ó ṣàre ni àbáṣe láǹfààní bóyá tó bá wọlé ẹyọkọ àbí méjì sí 08127044485 tàbí 07063161916. Hello, ẹ kú àjẹun.
1: Hello,
0: ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ sa, sa. Yes.
1: Ẹjọ́ ìyàwó yẹn àti pásítọ̀ yẹn.
0: Yes. Agbo.
1: Kí pásítọ̀ kí ọkọ yẹn kó fi ọmọ yẹn lẹ́kùn pásítọ̀ kó fi kó lé ọmọ máa lọ. Ọmọ lọ kó fáwọn tó lọ lọ́wọ́. Bó bá pé ó yá àwọn ọmọ yẹn, ó jẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ pé òun kọ́ lòun bí àwọn ọmọ yẹn o. Bó bá wá yá àwọn ọmọ yẹn, wọ́n wá san ọlọ́lọ́ lè ṣe kọ́ wá san ẹ̀sọ́ fún bàbá yẹn. Tó tó bá gbọ́ ọmọ yẹn sọ́dọ̀, inú ò lè máa dùn ní gbogbo ìgbà. Bó ṣe yẹ nìyẹn, ọlọ́run ràn yín lọ́wọ́.
0: Mo kúkú gbà fọ́lọ́ pé bọ́lọ̀ ń ṣe kọ́ ìrìn àjò ti ẹni yẹn àtìyá àtọmọ wọ̀ níta gbangba kó tì wọ́n síta kọ́lọ́hun kó ṣe ti ẹ̀ fún.

Àwọn Yorùbá máa sọ pé bó ṣe wà ní líkì náà ló wà ní gbàǹjà. Àwọn alágbèrè ìjọ wà rẹpẹtẹ. Bẹ́ẹ̀ náà làwọn olùṣọ́ àgùntàn. Èmi ò mọ irú olùṣọ́ àgùntàn titi wọn. Nílé ìjọsìn lẹ́ni tó mọ̀. Ṣé lára ẹ̀kọ́ tí Bíbélì kọ wà náà ni? Ọlọ́run á ràn wá lọ́wọ́ o, a ò ní ṣìṣe láṣẹ Elédùmarè. Ká máa kí bàbá wa jẹ wà lórí ètò náà ni o, láńlọ́ọ̀dù wa níbí. Ẹ ti mọ̀ pẹ̀lú onígbòǹgbò la kalẹ̀ sí àwùṣẹ onígbòǹgbò. Ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá Ọláṣídé 1.

0: àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ bond fm 92.9 là ń kí n pé ẹ ṣe bẹ́ ẹ ṣe yan iléeṣẹ́ wa láàyò tẹ́ǹtẹ́tí gbọ́ wa. lórúkọ gíwá iléeṣẹ́ bond fm alhaj abdulwahab alade akọ́ṣílẹ̀ là ń kí n pé ẹ ṣe o bẹ́ ẹ ṣe yan iléeṣẹ́ wa láàyò.
1: èèyàn mẹ́ta jíbọ́ lápàtó òye dúró méjì.
0: gbogbo yín pátápátá la mọ rírì yín. tó bá tún di aago mẹ́rin ìdájí a máa kíra wa kú ojúmọ́ níléeṣẹ́ bond fm 92.9. bí a ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí lágbára ọlọ́run ọba òní tójú oorun dójú kú ibùsùn wa òní dìbòjì láṣẹ elédùmarè. ọ̀kọ̀ọ̀kan la ó sùn ọ̀kọ̀ọ̀kan la ó jí. olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lórúkọ tèmi. ó dàárọ̀ sà ó dàárọ̀ mà a ò ní tójú oorun dójú kú o ibùsùn wa ò ní dìbòjì a ò ní rógun gbàmígbàmí lọ́gànjọ́ òru àsùnjí o.